0: balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti gbọ́ ti jù á mí titi. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday tẹ̀ mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtokò. Àtúpalẹ̀ ọba ló ládé orí ejigbara ilẹ̀kẹ̀ nítawọn ìjòyè.
1: Ó fẹ́ sinmi létí, ó ń gbọ̀n rìnrìn dọ́kàn. Ìkànnì Diamond 88.7 FM.
2: Gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àyàfi dígí elédùmarè arínúròde àmọ̀ràn ọkàn ló lè gbé jáde fọ ọmọ tónítóní. Ẹ wá kú àmójúbà àkọ́tún ètò kan tí ó máa tú pẹ́ẹ́rẹ́ àwọn àbàwọ́n tó fi mọ́ ìdọ̀tí tó sodo sínú ọkàn ẹ̀dá ènìyàn. Dígí ọkàn, ohun gbogbo tẹ́dà bá jẹ́ tàbí gbèrò bẹ̀rẹ̀ láti inú ọkàn. Bẹ́ẹ̀ ni ìgbé ayé ètòdé ṣàfihàn àwòrán ohun tẹ́dà jẹ́ nínú. Dígí ọkàn, ètò pàtàkì tí ó mú ìdàgbàsókè ohun àyípadà eré bá ìgbé ayé tẹ̀mí wa. Nínú èyí tí ìgbé ayé tara náà yóò sì máa fi èso ìwà bí Ọlọ́run tòun ti ìgbé ayé tó ṣe wẹ́kú pẹ̀lú òfin Ọlọ́run hàn. Dígí ọkàn, ilé ìwòsàn tẹ̀mí lórí afẹ́.

níbi tí ọlọ́run yóò ti máa ṣe ìwòsàn ọkàn gbogbo di igi ọkàn ẹ pàdé ọlọ́run iwájú òye wọlé dúkìá ọlọ́run lórí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi sunday láàrin aago mẹ́jọ sí mẹ́sàn òwúrọ̀ di igi ọkàn nílé-iṣẹ́ rédíò tó ta wọn yọ yìí náà ni o diamond 88.7 fm ìlọrin di igi ọkàn ètò tí ń tún ayé ẹni ṣe ṣàwòtán ìwà pátápátá ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́.

Nice. Eje ma lo. Eyin wo le ngba Olorun bo fun kan titun. Kan mu iwu bo, mu ida mewa, mu irugbin to ba da kan. Ka ton le fi se tola. Account number church re o. 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73. Comfort Life Mission International, Access Bank. Bi yin o ba si wole elele 2017 42 90 47 2017 42 90 47. First Bank in the Comfort Life Mission International ni yóò tún gbé jáde. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, àwọn tí wọ́n bí tẹ̀ máàkì birthday yín lónìí àtàwọn tó ń máàkì wedding anniversary wọn lónìí, ẹ̀yin náà wá kúnlẹ̀. Ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀ sí àyànmọ́ rẹ̀, ìsìn Holy Communion la ní láàárọ̀ yìí. Ẹ jẹ́ wá fi gbogbo ẹnu sọ báyìí, a wà ṣe nǹkan kan tá a ṣe rí. Mo ti ní káwọn èèyàn mú apple, a mú apple ẹyọ kọ̀ọ̀kan dání. Ní kété tá a bá ti gbára Olúwa tán, Olúwa Jésù mi ó sèso, jáyé mi ó sèso, jáyé àwọn ọmọ mi ó sèso. Bẹ́ẹ̀ mi Ọlọ́run ṣe sọ fún mi nìyẹn, ìsìn tààrọ̀ yìí yàtọ̀ gédégédé dádì. Mọ́mí ìbẹ̀ bá lè try, gbogbo ẹ̀yin ọ̀dọ́ láti ọmọ ọdún 13 títí wọ 30. Sáfíìsì ti yín yóò bẹ̀rẹ̀ ní aago méje láàárọ̀ yìí. Lágbára Ọlọ́run, àwọn mọ̀mọ́mọ́mọ́ àti bàbá bàbá láti 31 lọ sókè, ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ lórúkọ Jésù ti Násárẹ́tì láti aago mẹ́sàn-án lọ sókè. Láti ìwòròdẹ wọ mọ́tò gbagi, ẹlẹ́fẹ̀sọ̀ ni wẹ́mà, ẹ bèrè tọ́ọ̀tì Ọlọ́run òjijì níbi gáràjì yẹn. Ẹnìkan ní wòlíì ẹsẹ̀ bíbélì wo la fẹ́ kà, ẹsẹ̀ bíbélì tá a kárí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ìwé Joel chapter 1 chapter 2 chapter 3 wà á kà á ni mẹ́ta péré sínú omi, wà á wá gbé omi yẹn mu. O lè ṣe ní ìsìn kó tó máa bọ̀, wà á fi ìrúbọ̀ rẹ tì. Gbogbo àwọn ọmọ Ọlọ́run tí máàkì birthday wọn lónìí àtàwọn oní wedding anniversary, mo sọ tẹ́lẹ̀, mo gbé ọwọ́ mi sókè fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń ṣe birthday. Àánú ńlá àti orí ọ̀fẹ́ Ọlọ́run tí mo ń gbé ẹ̀dá sókè tí bí mo jọ bí ogun kó dé bá yín bẹ́ẹ̀ ṣe máàkì birthday àti anniversary yìí. Bible can handle this and top of hurdles. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary in Jesus name. Wọ́n gbàdúrà fún gómìnà wa, ẹ máa pọ̀ sí. Ọbẹ̀ send the testimony ẹ bí àwọn èèyàn yìí. Jọ loud jù ó ní ìtìjú ó sì clear. 08081 71 65 66 ẹ send the message yìí, ire àtànú kọ bá yín. You are blessed. It is well with you.

0: bó bá dáké tí Ọlọ́run ti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ Pastor Dẹ́kúnlé Epaphras gbé kalẹ̀ ní ìlú Ìlọrin. Ibẹ̀ ni Ọlọ́run ti mọ yí ìpẹ́ àti kádàrá oníkálukú padà. Ní gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́jọ àárọ̀ àti ní gbogbo ọjọ́ Sunday láago méje àárọ̀. Ẹ̀ǹdẹ̀ fúyà ẹ wá pàdé Ọlọ́run arúgbó ọjọ́. Mọ bọ̀ ní Comfort Life Mission International ti ìlú Ìlọrin láti bí kíbi ní Gẹ̀ríà Límì tàbí Ọ̀fà Garage. Ẹ wọ mọ́tò tó ń lọ sí Asadam. Ẹ sọ̀kalẹ̀ ní ilé epo agáka. Ẹ rí ìyànà òṣèré. Ẹ bèrè BOE Event Center níbẹ̀. Ibẹ̀ ni Church Comfort Life Mission International wà ní ìlú Ìlọrin. Ìwọ náà tètè darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Thursday láago mẹ́jọ àárọ̀ tàbí gbogbo ọjọ́ Sunday láago méje àárọ̀. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 0025245045. Ọlọ́run òjijì dúró dì ọ́ torí ìwọ ni testimony kan.
1: Ìlú àtúrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.

0: ìbéèrè àwọn kan.
1: So people's question.
0: Ní pé wòlíì.
1: Prophet.
0: Nígbà tí mo ní ìlérí lórí.
1: When I have so much promise on me.
0: Tí Ọlọ́run ṣèlérí lórí àmọ́ mi báyìí.
1: I don't make promise over my children.
0: Kí ló dé tá a wà bá ṣe
1: wà. Why are we still like this?
0: Excuse
1: me. My brother.
0: Ẹnìkan ló jókòó.
1: Somebody is seated.
0: Síbi tó yẹ kó.
1: Where you ought to be.
2: Ẹbí mímọ́.
0: Bèlẹ́ Gẹ̀súbà. Ẹnìkan.
1: Somebody.
0: Ló jókòó lẹ́yìn tó fẹ́ dà.
1: He is occupying what you want to be.
0: Every great destiny.
1: Gbogbo àyàn mọ́ lọ́lá.
0: Have their own destination.
1: Ó ní ibi tí wọ́n lọ.
0: Ọlọ́run sọ fún ọmọ Israẹli.
1: Wọ́n tó Israelite.
0: Mo mú ilọ sílẹ̀ ìlérí.
1: I take you to promised land o.
0: Ìjẹ́ ló mọ̀.
1: But you know.
0: Wípé ilẹ̀ ìlérí tó ń lọ.
1: That promised land they were going.
0: Àwọn Anaki.
1: The Anaka is
0: ready. Àwọn Ai. Àwọn òmìnira.
1: Bẹ́ẹ̀ni ti dẹ́yà sí ẹ̀jẹ̀.
0: Wọ́n sì wà lórí
1: bẹ́ẹ̀. Wọ́n ti wà bẹ́ẹ̀. Bàbá mi, wọ́n wà bẹ́ẹ̀. Ṣèwẹ̀díẹ̀.
0: It is now left for them.
1: Ó wá kù sí wọn lọ́wọ́.
0: To remove them.
1: Láti lé àwọn yẹn kúrò.
0: For them to have space.
1: Kí àwọn lè ní àyè tí wọ́n.
0: Gbogbo inú ògo tó fẹ́ wọ.
1: Any glory you want to enter, sir.
0: Ogun lójó kò mẹ́.
1: It is back to the seated there. Ẹ̀sẹ̀ bí mọ́ o.
0: There is no position.
1: Kò sí ipò náà láyé.
0: Without opposition.
1: Tí ó ní àtakò tiẹ̀. Kò sí ipò tí ó ní àtakò tiẹ̀.
0: A dava laza.
1: Ọlọ́run o.
0: Ọlọ́run ṣe lérí fún ọ.
1: God make promise for you.
0: O wá rò wípé. Ṣé wọ́n ti rí president without election?
1: I've never seen a president without election coming up.
0: Ìjà náà fi ń gòkè.
1: You need to fight to get to the
0: throne. From the day of John the Baptist. The kingdom of heaven.
1: Ìjọba Ọlọ́run.
0: Sovereign
1: power.
0: The violent.
1: Àwọn alágbára.
0: Taking
1: it by
0: force. Sórí gbogbo tó bá fòdì ọwọ́.
1: All those that fold their
0: hands. Bíi tiẹ̀ yìí.
1: Like you.
0: Ipò tán máa ń lè occupy life.
1: The only position they can occupy life.
0: Nípò ẹrú.
1: Is to be a slave.
0: Ohun tó dáa jù láti ṣe láyé.
1: The best thing to do in life.
0: Lẹ́yìn oríire.
1: I start from goodness.
0: Olórí kejì.
1: It's the other side.
0: Ẹnu mi kọ́ ló ti bọ̀.
1: But I will not say that.
0: Ọ̀gá.
1: Gbogbo
0: ẹ̀dá tí ó bá tán láyé.
1: Anyone that will shine in life.
0: Wọ́n múra ìjà ni.
1: They need to be ready to fight.
0: Ìwọ̀nba bí tó dé.
1: The level you even got to now.
0: Ogun bẹ̀ ló ń jà lọ.
1: It's the level of battle you are fighting.
0: Ni mo fi máa ń sọ fáwọn àkọ́bí.
1: That's why I keep telling all the first born.
0: They don't become first born by mouth.
1: Ẹnukọ́lẹ̀ yọ bí jẹ́ àkọ́bí o.
0: Èèyàn ò kí ń bí ọmọ ológo kó fòdì ọwọ́.
1: Gbogbo
0: àwọn tó gbọ́n báyìí.
1: All the wise ones.
0: Wọ́n ti ń di ẹrù orí òkè lọ́wọ́. Àwọn ìyá yẹn. Ó rí wọn lórí òkè. In thousands. Tájọ máa pay price. Ọ̀pọ̀ ìgbà. A máa la kàkà wo mi. Tí kálukú àfiwẹ̀. Price ni. Torá lọ bì kan. Ọ̀pọ̀ ìgbà. Ẹlòmíì ò ní ríbi sùn. Lórí àpáta yẹn ṣe fẹ̀ tó. Wàá rí àwọn èèyàn tó máa lọ sálọ́lù. More than 100,000
1: people.
0: Tó ń gádà ń bì kan lẹ́ẹ̀kan. Tí wọn nìkan dẹ̀ jókòó. Tọ́ní kìíní.
1: Ẹ̀wọ́n
0: tàdé ti ní. Mi ò ráyè
1: o.
0: Ẹnìkan ò lè
1: yé.
0: Tọ́rú wa ìmọ̀ o. Ẹlẹ́dàbà. Torí àwọn èèyàn.
1: Tó
0: ń pààkì mọ́ 200 million. 200 million. Tí wọ́n wọnú àdúrà. Ìwọ́ tó rà kẹ̀kẹ́ rí. Ọwọ́ ni wọ́n ń tàn wọ́n ni. Wọ́n ti brainwash
1: wọn.
0: Èmi ò mẹ́ntọ́ brainwash. Nínú ìwọ àti ẹni tó ní láàrín. Tí ò fẹ́ jábọ̀. Ẹ pàṣẹ. Ta lójó kò sá. Ẹdìdá màyà àgàdà bá ṣàtà bàlúwàdà ẹbínú tán ta ló jókòó síbi tó yẹ kí n wà wà ní ogún ọ̀rún ọ̀ sí wọn nídìí.

0: Ogaya wipe igba ta sise chair
1: when we did the work of chair
0: only loan to mo paso ni po ki
1: even had a good position
0: only laye do to dele aye won fin kan re lo iya we buseku
1: the work was prime
0: o lo fe mo se oloselu
1: there no politics
0: your government
1: state
0: the state won won kan mo se leri
1: you just make you empty promises
0: ni ke te tarachia
1: but as not important
0: ni last year
1: won
0: lo mu nle
1: ni we go want to assess the
0: badia sape won ba eje ni
1: that don't the mentality your
0: image ni tan na si o lati ba ti e je
1: pe
0: ki ti won le da my god orun de ma se dajo
1: let heaven judge them
0: ben an le o
1: live o
0: mo ti so fe yan ara
1: ku re
0: mo ti gbe yo yen fun won
1: I have given that sort already
0: mo de ma wa lori fo pelu
1: and I will be on fo with you
0: tin ba tin ku ni korodu
1: what's the living korodu
0: korodu la ro yi
1: korodu this man
0: arin ago meje
1: between 7
0: si ago me 7 mo ti wa lolo
1: I be lolo already
0: mo gbo won oluwa ni
1: Lord.
0: But ojo idapade ogo tori won ma gba ogo fun elomi gbogbo bi e gba ogo re lo adapada adapada
1: so
0: gbogbo branch to ku
1: e
0: ri pe wan
1: church
0: awon to ma wa online jo mo be go connect online mo ma wa live lori
1: facebook
0: tin ba gbo won oluwa mo dam
1: I know
0: many years that God has been using me as a living prophet mo de mo gbogbo ipa to ti sa lori
1: mi
0: ati ye price te mi na pe lati di ipo yi mu ogo to ti tan yi more than 20
1: years
0: ni mo ti wa lori platform ti olorun fi mi han aye o de gba mi wole olorun o de je nlo le mo ma siri ti n ba ri oluwa mo da ma ile re lo ya bayi gbogbo n tó bá fẹ́ ṣe láàárọ̀ tó bá wà
1: lagos
0: state lọ pati bàbá mi ló sọ fún mi wípé òní o ológo gbogbo ni 6 a.m. to 10 láàárọ̀ ìkòròdú ní low cost bus stop níwájú low cost
1: yẹn
0: o ti ráwọn ẹ̀tọ́ tún wọlé níbi ọgbà mẹkáníkì
1: yẹn
0: ohun olúwa ń sàrà o ó ń mi agéjù ó ní ọlá ńlá. Ohun Olúwa ń bẹ lórí omi púpọ̀ iwájú Olúwa ni àwọn òkè yọ bí ìdá ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kágbẹ́ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayáyá kí ọba ògo kó wọlé wá gbogbo ògo tó gbà lọ padà wá padà wá.
1: Engineer,
0: kí ló lọ ní lókè ẹbùn omi lẹ wòlíì ń bọ.
2: Orúkọ mi ni Rose Akande, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, lọ́wọ́ dádì. Mo dúpẹ́ lọ́wọ́ mo ṣàdí kọ́kọ́ dúpẹ́ pé mo ti rí wọn first to first báyìí. Mo ti ń gbọ́ nu rédíò mo ní ọjọ́ kọjọ́ kò máa rí dádì yìí.
3: Èmi gan rí yín lénìí.
2: Dádì wo ti rí yín lénìí inú mi dẹ̀ dùn.
3: Èmi gan gan rí yín. Ẹ̀dá ti
2: dá sí báyìí wípé gbogbo ìṣòro tó wà láyé mi gbogbo ẹ̀ ti ṣẹ́.
3: Ẹ pàtẹ́ fún Jésù.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run that àti kan Saturday àbí Sunday wọ́n ní pé ká dìde ká wá yí àwọn tí ọmọ ọba níṣẹ́ kó wá yí ní ọ̀tà mo wá dìde.
3: Ok, tí mo náà graduate tí o ṣiṣẹ́ lọ́wọ́ wọn.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Tẹ́yìn kan fi jáde fáwọn ọmọ yín.
2: Bẹ́ẹ̀ni, mo dé náà graduate, ìyáde ń jẹ mí, mo dé àwọn Ọlọ́run, báwo ṣe fẹ́ ṣe, bó ti sunkún sunkún sunkún, àwọn ẹbí mi gan owó tiẹ̀ rí sí kọ́kọ́, mo náà wá dìde, èmi náà wá yí ipò nínú ọ̀tá mi jẹ́ kí ní píṣọ̀ wọn dání, ọmọ tí mo tẹ̀ gbé wá gan òun ló fún mi ní asẹ̀tì tó ti ń wáṣẹ́ kiri ọlọ́run kò pè wọ́n pé àgọ́ pé kó máa bọ̀ pé iṣẹ́ wọn ti bọ́ sí o. Ẹ bá ń jí hallelujah.
3: Àwọn mélòó lórí iṣẹ́ lọ́jọ́ kan.
2: Àwọn méjèèjì. Dádì mo dúpẹ́.
3: Mo pàṣẹ.
4: I command.
3: O tó ti fomi jẹ́ wá kiri.
4: What I've been looking for with tears.
3: Àánú yọ̀ǹda ẹ̀fọ́.
4: Amen.

létẹ o ni àwọn òṣìṣẹ́ elétò ààbò tó wà ní fáfitì ọ̀hún ni wọ́n rọ̀gbà yíwọ ká tí wọ́n sì fà wọ́n lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ o lórí ẹ̀sùn pé ṣe ni wọ́n lọ́wọ́ nínú èròǹgbà láti ṣekú pa ni lẹ́yìn tí wọ́n ṣe àkọlù sí akẹ́kọ̀ọ́ èyí tó jẹ́ akẹgbẹ́ wọn kan Daily Post náà ló gbéròyìn.

0: olùṣàgùtà ekonobo tí í ṣe atọkùn ètò ìbéèrè àti ìdáhùn láti inú bíbélì fún àkókò ìdúpẹ lọwọ ọlọrun tí ó máa ń dára pọ pẹlú wa nígbà gbogbo tí a bá ń ṣe ètò náà bẹẹ náà ni a sì ń dúpẹ lọwọ onígbọwọ ètò ìmúdọ bad foundation ọpẹ wa lọ sọdọ gbogbo àwọn tí fún wa ní ìmọràn tó péye lórí ètò àti gbogbo àwọn tí fi àdúrà ràn wá lọwọ àgbàládùá pé olúwa yóò gbé ìrànlọwọ dìde fún wa níwájú mi ní ní ẹni ọwọ olùṣàgùtàn emmanuel ayébùlúwà tí yóò dáhùn sí àwọn ìbéèrè tí a ó béèrè lọwọ wọn lónìí ẹni ọwọ emmanuel ayébùlú akí ní ẹkọ àbọsílẹ ètò rẹ.
1: akí atọkùn ètò yìí àti ẹyin olùgbọ wa pé àkọlé o ṣe dáadáa lábá yín.
0: àdúpẹ́ o ẹ jẹ́ ká gbàdúrà orúkọ jésù.
1: àmì.
0: Ní orúkọ Jésù.
1: Àmì.
0: Ní orúkọ Jésù.
1: Àmì.
0: Ọba àwọn ọba olú àwọn olú àwọn ọpẹ yẹ fún ẹ̀yìn ni ó yẹ ọ bàbá gbọ ọpẹ
1: wa. Àmì.
0: Gba ẹ̀yìn wa.
1: Àmì.
0: Ọpẹ àti ẹ̀yìn tá a mú tẹ̀yìn Ọlọ́run wa wá ní wákàtí olùaṣẹ́ ní
1: ìjọba. Àmì.
0: À ń lọ lórí ètò yìí olórúkọ Jésù gbàdá darapọ̀ pẹ̀lú wa.
1: Àmì.
0: Bá wa ṣe ètò náà.
1: Àmì.
0: Nígbà tá a bá mú ètò yìí wá sí ìdánudúró kí ọpẹ àti ẹ̀yìn kó jẹ́ tiyín.
1: Àmì.
0: Ká sì máa dúpẹ́.
1: Àmì.
0: Jésù olúwa wa.
1: Àmì.
0: Ní ọ̀sẹ̀ tí ó kọjá ní aṣiṣẹ́ púpọ̀ lórí
1: ìdí tí ọlọ́run fi kórira
0: àwọn nǹkan tí kò jẹ́ kí ọlọ́run ó fẹ́ràn àbẹ̀tẹ́lẹ̀ ìdí ìkórira rẹ̀ ọlọ́run kórira àbẹ̀tẹ́lẹ̀ o kò sì fẹ́ràn àbẹ̀tẹ́lẹ̀ kò sì fẹ́ kí gbogbo èèyàn máa gba àbẹ̀tẹ́lẹ̀ kì í ṣe pé kí èèyàn máa gba àbẹ̀tẹ́lẹ̀ nìkan kò fẹ́ kí èèyàn máa fún èèyàn ní àbẹ̀tẹ́lẹ̀
1: orí tiwa sí ni o nítorí tiwa lọlọ́run.
0: bẹ́ẹ̀ ni o bó bá sì wà níbẹ̀ ìwọ tó ń gba àbẹ̀tẹ́lẹ̀ tàbí ìwọ tó ń fún ìyàn lábẹ̀tẹ́lẹ̀ ó yẹ kó o ti ronú padà o kó o yí padà nítorí pé ó ń ba ìdílé èèyàn jẹ́ o sì ń kó bá èèyàn lẹ́nu iṣẹ́ yín lẹ́nu òwò ẹni bẹ́ẹ̀ ni ó ba ọkàn èèyàn jẹ́ ohun tó fi owó àbẹ̀tẹ́lẹ̀ ṣe ìyàn pápá ó ń ba jẹ́ nítorí náà ṣọ́ra fún àbẹ̀tẹ́lẹ̀ má gba àbẹ̀tẹ́lẹ̀ mọ́ o ìwọ náà má fún ìyàn lábẹ̀tẹ́lẹ̀ ẹni bá béèrè lọ́wọ́ rẹ sọ fún pé o lábẹ̀tẹ́lẹ̀ fún ẹ bó o bá fẹ́ ṣiṣẹ́ àbí ràn mí lọ́wọ́ kó ràn mí lọ́wọ́ bó o sì ràn mí lọ́wọ́ olúwa yóò gbé ìrànlọ́wọ́
1: bọ́ọ̀lù ọ̀hún bá máa ṣe akókò
0: sílẹ̀ bẹ́ẹ̀ ni tí o bá ká iní ìtì ẹ̀ gan rọ́ọ̀gì lọ ọlọ́run ó tẹ́ nítorí náà má gba àbẹ̀tẹ́lẹ̀ má sì fún ìyàn lábẹ̀tẹ́lẹ̀ a tẹ̀síwájú ó yẹ ká tún ṣiṣẹ́ díẹ̀ lórí nǹkan tí a pè ní àbẹ̀tẹ́lẹ̀ yìí ṣé ẹ ní àwọn challenges lórí àbẹ̀tẹ́lẹ̀ kí ni àwọn challenges tó wà níbẹ̀
1: bí àpẹẹrẹ náà bíbélì
0: àwọn ìpèníjà tí ó wà nínú tàbí àwọn àpẹẹrẹ tí bíbélì sọ nípa àbẹ̀tẹ́lẹ̀
1: ìṣèjẹ́ká onáwé daniel orí kìíní ẹsẹ̀ ìkẹjọ daniel chapter 1:8.
0: ṣùgbọ́n daniel ní pinnu rẹ̀ lé ọkàn rẹ̀ pé òun kì yóò fi oúnjẹ àdínú ọba àti ọtí wáìnì tí ó ń mú un bá ara òun jẹ́ nítorí náà ó bẹ olórí àwọn ìwẹ̀fà pé kí òun má bàa ba ara òun jẹ́.
1: hallelujah ẹ rí i wípé ibi tá a ti kà yìí kó lè wa kó túmọ̀ rẹ̀ sínú ọkàn wa.
0: àmì.
1: ẹ jẹ́ kí wọ́n mú ìpèníjà àkọ́kọ́ àti àpẹẹrẹ nínú bíbélì òun ni nípa dánìẹ́lì olóko wa mọ ìtàn rẹ̀ dáadáa.
0: bẹ́ẹ̀ni.
1: nígbà tá a ń kó àwọn ènìyàn jọ pé ẹ jẹ́ ká kó wọn jọ ká máa fi ẹ̀wà oúnjẹ àdídùn ọba ká máa fi bọ́ wọn ká bá bọ́ wọn fún iye ọjọ́ báyìí àti bá yá gun wọn jáde ká gbọ́n ti sanra sí àmú olóye láàrin wọn sí gbogbo rẹ̀ òun ló fa gbólóhùn tí daniel pè ní ìpèníjà ni pé it's like a competition tó lè ta fi hàn fún ọba ẹ̀ka ṣe pé ẹ̀ka iléeṣẹ́ á rí báyìí ojú iléeṣẹ́ wa jì sínú ẹni tó robust ẹni tó tara rẹ̀ mọ́ tó gẹrun rẹ̀ tó ní tó mọ̀ pé lè ń jẹun dáadáa sára òun ni wọ́n gbúdọ̀ fi hàn ọba daniel wa ni oúnjẹ wà lóòótọ́ challenge ni yẹ́wùsà oúnjẹ wà owó wà gbogbo rẹ̀ wà ọba la pé ilé ọba ni àfin ọba ni ẹ máa fi bọ́ wọn lọ́fọ̀ọ́ oúnjẹ ọ̀fẹ́ àwùf ṣùgbọ́n daniel wa wò pé
2: tẹbi bá ń jẹ kí ni ṣé wọn ní fi mú mi lọ́la báyìí ní ọjọ́.
0: Bóyá ó tún ronú ó ronú sí pé àwọn kẹfẹ̀rí ni àwọn bá dì
2: ní
0: ó lè ṣe ọ̀dọ̀ òrìṣà iwájú òrìṣà náà ti gbóúnjẹ wá o.
2: Lẹ́mìí lára oúnjẹ ẹ̀dẹ ni àwọn tó kù ṣe wọ̀m lára ẹ̀ náà ṣe wọ̀m lára ẹ̀ tó bá yẹ pé wọ́n ní fámìlì tán wọ́n tún dìdá nílọlé náà ṣe wùm lára ẹ̀ náà ń jẹ náà ń kójà ọgbà àjọ oúnjẹ rè é mú chicken mọ́ gbogbo ẹ̀ jẹ o balance diet. Kálẹ̀ lè ní ẹjọ́ ẹ̀ ń tó fún ẹ má fún mi omi nìkan ti tó ọ̀fẹ́ kó bá mi táwọn tó kú bá sanra tán sanra ó mẹni tó gbàgbọ́ pé ìyàtọ̀ máa wà kò jẹ́ oúnjẹ wọn lóòótọ́
0: kò jẹ́ o kò jẹ́
2: ìpèníjà ni wípé ọ̀fẹ́ rèé àmọ́ ṣó tọ́ ká jẹ́
0: àbí ká má jẹ́
2: bá ọ bá bù ú ṣé wọ́n lè mọ̀ wọ́n ní mọ̀ pọ̀ bù lára ẹ̀ àmọ́ ẹni tó gbé síbẹ̀ mọ bó ṣe jẹ́ o.
0: Òótọ́ sì ni o bó bá gba owó ògbó owó ẹ̀yìn kò sẹ́ni tó mọ̀
2: kó sẹ́ni tó lè mọ̀
0: àfẹ́ni tó fún ẹnìkan ló lè mọ̀ pé òun fún ẹni
2: owó ẹ̀yìn. Bẹ́ẹ̀ni ẹ kọ̀rẹ́tì
0: òun nìkan ni
2: ṣùgbọ́n Daniel ìpinnu rẹ̀ lé ọkàn rẹ̀ ìpinnu ni o ìpèníjà wà nílẹ̀ lóòótọ́ temptation rẹ̀ àdánwò rẹ̀ olúwa o jẹ́ kí n jẹ́ àbí kí n má jẹ́ ibi ń pa mí
0: wọ́n sọ níbẹ̀ pé wọ́n ní àdédùn
2: àdédùn
0: oúnjẹ tó dùn tó bá
2: o fẹ́ lè jẹ́ pé serve yourself ẹ bá wù yẹn ẹgbẹ́ odidi chicken ẹgbẹ́ turkey
0: irú ètò ajẹ́ nígbà tá a lọ sí Jerusalem ìwọ fúnra rẹ̀ ló gba bọ́ rẹ̀ ó máa
2: ká kiri ẹ bá jẹ tọpọlọpọ yín sangbẹ ẹ ti sanwó ẹkọ. Mo ti sanwó ẹ rárá mo kàn ń béèrè mo ní sí ẹ sangbẹ. ẹlòmíà àti sanwó ẹ àti sanwó rẹ bí ò bá bá ọ lára mú kọ it's true wàá mójú ni tó bá ṣe jẹ wàá jẹ bí pé kọ wá wà nínú ilé kan máa gbi tán rìn tán
0: gbọ kọ mọdé bá wọn gbọ. Àní mo jẹ mo rí mọ̀ pé èmi
2: kékeré o. Ẹ mọ̀ pé ẹ jẹun àbí mo rí yín tọ́lá.
0: Mo sì ń sangbẹ lóòótọ́ nígbà tó yá sí mi ò jẹ mọ́. Mo ní mi ò jẹ mọ́.
2: Ṣé bówó yín ni ẹ ti sanwó?
0: Mi ò jẹ mọ́. Ó bá pàdé owó mi ni n ò jẹ mọ́. N ò jẹ mọ́.
2: Wọ́n mọ̀ ní refund owó padà.
0: Mú wọn. Ta ló fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀? Ta ló jẹun ta jáǹjì? Ta ló fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀?
2: Tọ́ ọ ní bíbélì wípé ó sì pinnu lọ́kàn rẹ̀. Ara ilé yìí ó wà ń bẹ̀ lóòótọ́ àmọ́ kò yẹ kí n fọwọ́ kàn kò yẹ kí n bá wọn fẹnu kàn. Kí ni result rẹ̀? Òun náà ni wípé irú ẹ̀kọ́ wo ló tiẹ̀ ń kọ́ wa gan-an Daniel about Daniel chapter 6 verse 4 ó ní àwọn alákòóso ààrẹ baálẹ̀ ń wá ẹ̀sùn sí Daniel lẹ́sẹ̀ nípa ọ̀rọ̀ ìjọba ṣùgbọ́n wọn kò lè rí ẹ̀sùn tàbí ẹsẹ̀kẹsẹ̀ kà sí
0: lọ́wọ́
2: tó bá jẹ́ pé ojú oúnjẹ wọn sọ pé ṣé bí ọ̀nà kọ́wọ́ jẹ ṣé owó oúnjẹ tí ọjọ́ sí tẹ́ ẹ jẹ́ owó yẹn náà fi rà. Daniel wà nílé sọ̀rọ̀ mọ́
0: kí ló fẹ́ sọ
2: àṣọlọ́ ló kó yọ ó sì jẹ́ mẹ́lẹ̀ lóòótọ́ ṣùgbọ́n àìjẹ́ yìí wọ́n wádìí ní tìjọba àárẹ̀ rọ́kùnrin mú fa.
0: Bẹ́ẹ̀ ni wọ́n rí mú o
2: sì rí mú
0: wọ́n rí mú.
2: Ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ lélẹ́yìn lesson mean ni pé refusing bribe today look like delay pé mi ní gbà mí ní báwọn ṣe but God uses it for promotion tomorrow. Ó máa mú fún mú ìgbéga wá
0: wà tó bá lọ́la
2: ìyá iwájú wa dára
0: tó dàbẹ́ ìgbéga ti Daniel ó wá ga.
2: Àwọn tó jù bá jẹ ńkọ. Àwọn yàn yẹn ńkọ.
0: Gbogbo wọn ti lọ. Ṣèbí ara wọn ni kìnìún.
2: Bẹ́ẹ̀ni ó sì lè pọ́sibú kí wọ́n máa fi ṣe yẹyẹ o. Ọ̀rẹ́ yẹyẹ ọkọ̀ ìjẹ́ ọ̀rẹ́.
0: Bóyá ó wà lára àwọn tí wọ́n fi ṣe yẹyẹ náà.
2: Bẹ́ẹ̀gbà tán kọ́ wọn níwájú ọba
0: òun ló dá gajá.
2: Ojú eré ọlọ́run ni.
0: Ẹ̀wà nìkan ló jẹ mọ́.
2: Ẹlẹ́dà mú mi sí. Ẹlẹ́dà ọ̀gá ìyá sàngbẹ́ ṣe mọ́ mi. Àlùsà ń jẹ. Ọ̀lùsà ń jẹ. Kí ló gbẹ́kẹ̀lé? Ṣùgbọ́n ọlọ́run wa ó san fún un.
0: Àwọn kan mà tún mọ̀ sí pé ẹ̀wà tí Daniel jẹ.
2: Olóyin ni àbí.
0: Wọ́n ní kò látakò níyọ̀kò ní gbogbo ẹ̀.
2: Kí o tiẹ̀ ní.
0: Wọ́n ní wóró.
2: Ẹ̀wọ́ ọdún ọ̀sán àjẹ́.
0: Wọ́n ní òní oúnjẹ.
2: Ọ̀pẹ.
0: Àwọn kan wá sí wàá sọ pé irú ìyẹn ni àwẹ̀ tí.
2: Tó wù kán fẹ́ bá tẹ pa fẹ́ má tẹ fi kankan sí. Káwọn tiẹ̀ ṣe bá ṣe hàn jẹ́ káwọn.
0: Wọ́n ní àwẹ̀ funfun nìyẹn.
2: Tó wù kó jẹ́. Ọlọ́run sáà
0: lo àgbẹ̀ funfun.
2: Torí kó bẹ̀rù Ọlọ́run bá wọn jẹ tán jẹ. Ọlọ́run sì wá gbéga.
0: Ṣé àgbẹ̀ funfun náà wà?
2: Gbogbo tó bá bùkún wà. Àwọn funfun wa ó wà. Tẹ́ẹ̀ni fi epo sí.
0: Ẹ̀ wọ́n ní.
2: Irú ṣùgbọ́n ìyàwó ẹ̀ fún falẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Irú ìpínlẹ̀ tó ní rẹ́ṣì.
0: Rẹ́ṣì láìjẹ́ láìsí epo ń bẹ̀ láìsí ìjọ ń bẹ̀.
2: Ẹ jẹ́ ká wọ ẹnì kejì. Samuel Wòlíì. Ẹ jẹ́ ká wo ìwé ìkíní Samuel. Orí kejìlá ẹsẹ̀ kẹta sí ẹsẹ̀ ìkarùn-ún kí ló wí. Ó ní wo èmi ni jẹ́rìí sí mi níwájú Olúwa àti níwájú ẹni àmì òróró rẹ̀ màálùú ta ni mo gbà rí tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbà rí ta ni mo rẹ́jẹ rí ta ni mo jẹ níyà rí tàbí lọ́wọ́ ta ni èmi gbọ́ owó àbẹ̀tẹ́lẹ̀ kan rí láti fi bu ara mi lójú èmi ó sì san padà fún yín. Ó ní wọ́n sì wí fún pé ìwọ kò rẹ́wà jẹ rí bẹ́ẹ̀ ni ìwọ kò jẹ wá níyà rí bẹ́ẹ̀ ni ìwọ kò gba nǹkan lọ́wọ́ ẹnikẹ́ni wa rí ẹsẹ̀ ìkarùn-ún ó sì wí fún wọn pé olúwa lé ẹlẹ́rìí sí yín àti ẹni àmì òróró rẹ̀ ní ẹlẹ́rìí lónìí pé ẹ̀yin kò rí nǹkan lọ́wọ́ mi wọ́n sì dáhùn wípé òun lé ẹlẹ́rìí. Èmi ò kódà bá dúró bí lónìí ó tẹ́ mi lọ́rùn. Ṣé ẹ lé bá ti ń wẹ ti ń wura wa ṣé ẹ lè sọ èmi náà lè sọ mo ti jókòó ti yín ṣé ẹnikẹ́ni lè sọ bíkíbi pé àgbà nǹkan rí lọ́wọ́ ẹnìkan ẹ gbọ́ bó ṣe tó náà kò
0: tó nǹkan tó ń bẹ
2: dádì mọ́mì
0: ṣé ẹ
2: gbà ó ní ẹ mọ́ ta màálùú ta ni mo gbà rí ṣé ọ ti gba màálùú ẹnìkan rí ó ní kẹ́tẹ́kẹ́tẹ́ ń kọ́
0: ó ti gba
2: ó ta ni mo rẹ́jẹ rí.
0: Tó ti rẹ́
2: ìyànjẹ́ ta ni mo jẹ níyà rí.
0: Ṣé ò tí rẹ ìyànjẹ́ tí ò dẹ̀yàn níyà.
2: Ta ni mo gbowó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ rí. Gbogbo wọn sì ní dádì ẹ ṣe bẹ́ẹ̀. Bóyá táwọn èèyàn olórí wa bá ti kúrò níjọba kán máa pè wọ́n síbì kan kán àwọn náà béèrè irú kwẹ́sàn bóyá ní rọ́wọ́ lókè.
0: Ta ni ó wà dáhùn?
2: Mi ò kàn béèrè kwẹ́sàn ni ẹni orí ẹni tó ń kúrò nípò ló máa dáhùn.
0: Tí ó wá lè dáhùn pé òun ò bá owó lọ́wọ́ èèyàn rí.
2: Òun ló máa béèrè. Ní hall bá pé wọ́n sí town hall kan ni. Àwa ni tó mo ti parí ìjọba mi o. Àbí pásítọ̀ tó.
0: Ta ni mo rẹ́jẹ.
2: Wọ́n ti transfer mi kúrò ń bí o.
0: Bẹ́ẹ̀ ni ta ni mo rẹ́jẹ.
2: Àbí ọ̀gá ilé-iṣẹ́.
0: Ta ni mo gbowó lọ́wọ́ rẹ̀.
2: Ta ni mo fẹ́ ṣe retirement.
0: Ta ni mo gba rìbá lọ́wọ́ rẹ̀.
2: Tọ́.
0: Ta ni mo gbowó ẹ̀yìn lọ́wọ́ rẹ̀.
2: Bọ̀ sí wọn ò lè sọ. Tí wọn ò lè sọ bá ti ẹ̀gbẹ̀.
0: Wọ́n ò lọ sí wọn ò lè sọ. Wọ́n ò lè sọ sẹ́.
2: Ṣùgbọ́n àwọn wọ̀nyí sọ̀rọ̀ pé sá ẹ̀ gba nǹkan kan àti his retirement age. Ẹ wá ń sọ o kí n tó lọ bọ́bá dẹ́ni kẹ́ni máa san padà nílọ́po. Kí ni àwọn ẹ̀kọ́ tó a rí kọ́ lónìí? Number one, ó ṣeé ṣe káwa náà parí kàríà wa ká parí ministry wa with clean record. With clean record. Ẹlòmíì sì ní ẹni tó ń retire ẹni tó ń kú mẹ́ta ń gbé kú mbẹ́ torí tí wọ́n ti gbà lọ́wọ́ tó ti gbà lọ́wọ́ àwọn ará ibi iṣẹ́ bí ẹni tó ń bọ̀ bá wá ń gbarú ẹ̀ tó sì yẹ pé ó ń ṣe bó ti yẹ kó ṣe tí ò sí set corner kò sí pé a ṣe shortcut wọ́n wà lọ́gàá yẹn ò dáa.
0: Bẹ́ẹ̀ni
2: ẹni tó lọ yìí ṣe bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ni
2: wọ́n
0: sọ bẹ́ẹ̀
2: torí pé ó rí jẹ́ ti ń tẹ́ ń fẹ́ni tó lọ ó lè ṣe dáa ó bẹ́tà kó má da lọ́wọ́ yín ṣùgbọ́n yóò da lọ́wọ́ ọlọ́run tó ọlọ́run lọ́ba ẹlẹ́sìn.
0: Ẹ ṣé òun ni àwọn tó jìjọ tí Daniel àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ jìjọ ń ṣe ìpàdé wa bẹ́ẹ̀ tó jẹ́ òjòyè náà tí Daniel ò fẹ́ máa bá wọn gba gbogbo wọn òun ló mú kí wọ́n
2: kò sí wàhálà ẹ̀ ń ṣe gbogbo náà
0: wọ́n rí pọ́ọ̀tù ẹ̀fọ́ bá
2: ẹ jẹ́ rìpọ́ọ̀tù
0: kí gbogbo nǹkan máa látọwọ́ ọba ni kí wọ́n ti máa wá kò gbúdọ̀ tọwọ́ ẹlòmíràn wá.
2: Wọ́n lè ṣèpàdé pé
0: wọ́n ṣèpàdé
2: kí irú ọkùnrin yẹn olórí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbédè yẹn kó mọ́ lè dúró.
0: Àyè kan ṣe bí nǹkan tán ṣe dídá nẹ́ẹ̀lì náà nù.
2: Ẹni tó lọ́wọ́ ti wọ́
0: wọ́n kọ̀wé mọ́ wọn dé kọ́ jù sínú òkè ni ó.
2: They understand the terminology.
0: Wọ́n
2: gbéde ara wọn.
0: Bẹ́ẹ̀ ni
2: wọ́n sì jù sínú òkè ni ó.
0: Wọ́n jù sínú òkè ni ó.
2: Àwọn ọlọ́run yìí ṣèkà.
0: Ṣùgbọ́n èkè ni ó lágbára
2: lórí. Oh my God.
0: Àwọn wọ̀nyí ìbíbélì kan sọ pé ó ní kí wọ́n tó dèsàlẹ̀ ní kìnìún.
2: Tegun.
0: Ó ti fà wọ́n ya pẹ́rẹpẹ́rẹ́.
2: Wọ́n ti ẹ̀wà dùn ọ́ lọ́ra àwọn kìnìún tó ń sanra
0: bẹ́ẹ̀ ni
2: boroba. So you can finish with clean record, you can finish with integrity. Now, Yaka will Judas in Matthew 26:14 to 16, Matthew 27:3 to 5. On your way, Jenny.
1: Eba nse to eni to ku yi ti o ba gba nkan lowo e ko mo ni ba se awon eyan daju sa niran
0: ko to ni ba se nigba to se mo pe ikoru okan lo fun
1: wa daju sa ni kini adopo nkan ni number 1 ise mi se mi le mi wa pa ti se nse niyan won won wu oni ta ti e pe se fun ko ti we ni bayi na te n gba bayi lowo e
0: okay. Bana se o da na ni igba ti eyan wa ni hospital ti o si gbe mi ni tan ni o ti je gbese se be ki gbugbu eran
1: won si tojo ti to fi gbe mi
0: won e o da won do si
1: ni temi e ka mo ni ni temi mo ri si ye ka nu ye ka le mo sanu
0: ah
1: o yen ti o mo wu eyan re nle ti o mo jo poro oku ti o mo ku lo mo jiya ti o wa tan ni ko kale
0: o si owo ti o fi ko
1: ti tin te fi toju e ba ti we toju re na won lo wa se tugba emi si lo nitori ti ale ti na o ko so we ko mo wa but first ayo ta ti pe awon joba ni ja lele pe kan lodu awon hospital wa ni n to dara so that they be able to treat people temi o ni fi bo immigration if you have visa that can help you to jump the queue the queue because queue we monkey we move faster even in the bank
0: Ben
1: yes mo money ara bribe na ni hello mo pele o adabi ah mo nbo
0: iyan ni o sele na
1: Number two, workplace you want call about dash supervisor wa. Eh, kakan dash, I can dash here now.
2: nipe loruko kandasi eni
0: o tun loruko o lu oruko miran ju dash ti bi dash na la pe
2: won la fi so ngba ta bere ko yi o ojo eyin create oga ba ngbe fun mommy nle the church card oga se eni ti mo se ti sin yin laaro se ko sin kan to so mo ti o ba ti si ofuri ama kan ba ti wa ti da betele
0: ti o ba si
2: e ti o ba si wa okay o fine won ba ti je ko ni nte won wa te fi se yen egbe yin yin mo lo le o Olorun ko se ti ma fi ra fun yawo mi ta je je eyo
0: ne only
2: e ke ba kin yin wa sa
0: mo ti so fun yin lai ni ti obirin je ku mo lu ah oni di na ba wa na fi fun a o ye ka toju oga na ni
2: church nko se ai pay to get position sai tu oga loju kan le fun wa ni cola
0: bene
2: yo before you can become reverend bishop sai loko loko le fun oga
0: ni ye ti an gba lowo eyan kan
2: to olo ti lo fo moto dari laaro yi
0: bene
2: another challenge na iberu iberu if I don't I will be deported if I don't awon ko me mo ja mi seyin if I don't
0: bene mo ni se kini kan ikata ye se
2: if I don't na ni
0: o baba won se
2: o baba won se ko rorun ko rorun ko rorun ko rorun sugbon ko ye ko ri be Isaiah 41:10 oni ka ma se kini ma se beru emi wa pelu re emi o fo owo tun dodo mi gbe oro to luwa se ri fun wa lele oni ma beru awon kan to nja wa laya to je ka ma ko lu re se to Olorun o fe won o na lo mu ki pa mo ma de ba wa Olorun si ni ko mo tan pe ni mistake o
0: eh
2: ni oba to kilo kilo ko to ja
0: aja ma je bi
2: o le je bi anybody o na la ton fun ye lori diamond fm yi ko si bi tan ti gba to ba ma ma pa radio e loko ba o ba ton tan jo mejo wa tun
0: won so be ni
2: ile se koja asise lo ni won asise lola disu tan kini je be o disu o le tan Olorun ni se Olorun lori sun re hallelujah to yin na e je ka gbo ka wa na ronuku wa keyin na ronuku wa da oni o le pe wa bi lati dan duro fun ti ose yi to ba digba miran a o tun tesi waju n ta wo ni pe awon apere ta ti kiesi won yi omo olorun kogbon nu re
0: be ni
2: won omo bajin si ti same ofin
0: be ni
2: tori Samuel mo wit re kete kete ta ni mo gba ri daddy se mo gba ba e mo ngba ori gba te pari tan be e mo mo bere question ye ya fo bo yin o mommy be ba bere question yi won pa tawo mo yin loju
0: o wa ni eka won le bere
2: mo mo lo adugo yen ko lo se pe
0: won
2: le bere ti da kan ya mo bere ni o
0: nigba ti o mo da
2: kan ya mo bere ni
0: o mo bo se
2: o mo bo se nlo
0: ah o ni ko ma bere question iru question won ni yen won be o le bere
2: won ti ma pe o si yan ba mo o to ba bere ti ma po si office yen wa wa bere o ba se mi se o bere question yen ah wa san gbese to po gbogbo to ti ko je ko da ko ni le san bẹẹni
0: yo san gbe
2: bẹẹni
0: ah
2: ko ga kan wa dide l'office ani ngbo ya wa mo tin lo
0: ah
2: tani mo je lowo ri
0: ah
2: tani mo se kini si ri
0: ah
2: tani mi fun ni promotion gba to ye e ro wo loke sa
0: eh o le ti se nkan kan fun won pe kan ma le so
2: omo le another thing han si bi tan yan mo
0: omo omo naija yo se nkan kan won ni le so
2: ro ma duro ti wa aku iteti loko
0: eh yin ni gbogbo awon oro ti a n gbo na ni pe gbogbo re na ni pe ka beru ka pa ofire mo awo yi ni to ye ka se ta ba si se gbogbo ise le oluwa o mu wa si idanigo
2: lo mo so ka ba mo lola
0: eh o lori gbogbo ise to ba se ni o gba idajo lori e iba se daada iba se buru gbogbo e o gba idajo lori e nitori na sora o lowo ni ada ti gba abetele
2: ati lati fi fun ni
0: ati ma to fi fun ni lati o ni
2: lo ma gba mo o
0: a so fun yin o e ma gba mo o eyin te n gba ka tun ma lo e gba adura
2: olorun ibere atokun agbe oga nitori pe ti tun ran wale ti oro re oluwa gbo pe wa
0: ami o
2: yesu ati so je ko so esorere ki awa na ma de ni tanu
0: ami
2: ile se diamond fm ko ni jona
0: ami
2: yo tun bo di ilu mo kan ni se gbogbo yesu adawole e o ma ni si e si mo po si e yi o si se onira ko ba olugbowo eto ijọba foundation ibukun ni fun yin nile ibukun yin fun ni loko ohun inu yin gbogbo aye yin gbogbo yo ma bisirere okan yin asibale jesu christi oluwa wa
0: ah

Ẹjẹ́ bí mo ti ń dúpẹ́ lọ́wọ́ Baláwùrà bí wọn ò ní ṣaláì dúpẹ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ aláṣà pàṣẹ kan ní tá a wà yìí. Bàbá dáadáa. Fún fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí, bàbá mo mọ̀ lóore gẹ́gẹ́ bí mo ti máa ń wí nígbà gbogbo pé ẹ mọ̀ ga sí ẹ mọ̀ pọ̀ sí ẹ mọ̀ ní sí i. Láṣẹ Èdùmarè. Àwọn àrọ́mọdọ́mọ yín wọ́n máa ráàánú gbà o. Lágbára Ọlọ́run. Tẹ́ ẹ dórí gbogbo lọ́gàá lọ́gàá níkànnì alálùbáríkà tá a wà yìí, Diamond 88.7 FM nílé Ìlọrin. This is the golden voice of your boy, Ọlárẹ̀wájú Oyèwọlé. Dúkẹ́ Ọlọ́run yín náà rèé tí ò jẹ́ fi ṣòfò lálẹ́ fẹ́nìkan ọkàn. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní díngì ọkàn fún tààrọ̀ yìí.

0: jo atesiwaju oro ti bere na oloko laya o o ti mo nba yin so laaro ire
1: oko yin ti to e ma weyin
0: won moju ku o lara witnesses partner re
1: mano yi o
0: ati jo te ti jo wa papo ohun to hun ri na ni ibi to ku si kudie kudie lori sa o kan wo ni o ran lowo bi weakness yen se le turn to strength ran lowo now fun afani ara re fun alaafia okan ti e gangan gboju ko lara weakness partner e study area strength e iyen ni ko ma wo bọlọ ba wa ran lowo lati improve lori weakness partner re fine sugbon bo ba je pe igba gbogbo lo sa nteju mo weakness re sa koda to ro pe yi tin be nta lo da o ntara re ni o so mo pe lopo igba beyan ba beyan o ba ti ba yan gbe to je pe okere bayi lo ti mo didun obe o ntara re iwo jo wole tan iwa ti e gan le buru ju ti eni to le lo boye omo tori o se ko je pe eni to divorce eni to ko le abi eni to ngba lero pe wa lo bo se se ko je pe ibi to da si eni tin bo wa ibi to hun o buru si ni life ye omo balance ogbo agba ojo olorin kan won korin kan gba kan won ni aye ti kese kan ro o tun bo si pe life no balance eje soju opo le ẹyí ìṣẹ́jú péré ti ta ní láàárọ̀ ọ̀tọ̀ nínú a tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ ẹ paná ìjà ti ń bẹnu lé yín o àwọn ọmọ yóò rẹ́kọ̀ gidi kankan kọ́ lára yín àfìjà lójoojúmọ́ ẹ mọ̀ jẹ́ ń tàn yín ṣọ́mọ tẹ́ ẹ̀ tírẹ́ẹ̀nì ọmọ tẹ́ ẹ̀ tírẹ́ẹ̀nì nínú ìdílé tí ìfẹ́ ń jọba ń bẹ̀ bó o ní irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ṣe fẹ́ mọ yìí fẹ́ nínú ayé ẹ̀ ṣẹ́ mọ̀ wípé wàhálà ọ̀hún jọ̀gọ̀dì lẹ́ ń fà lẹ́sẹ̀ ńlẹ̀ ni bí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ tó jẹ́ pé inú ìdílé tó ti jáde kò rí ìfẹ́ láàrin bàbá àti ìyá ẹ̀ rí bó bá pàdé ọkùnrin kan ń ta àbóbìnrin kan ń ta bí yẹn bá fi ìfẹ́ òtítọ́ hàn á ní who love help bó bá márì gan nínú apá kan ọkàn rẹ̀ yóò máa wò wípé bọ́mọkùnrin àbọ́mọbìnrin kan bá ṣe mọ̀nàmọ̀nà bá díù pẹ̀lú ẹ̀ yóò díù pẹ̀lú ẹ̀ torí wípé bí bàbá rẹ̀ ṣe ń díù pẹ̀lú ìyá rẹ̀ nu yóò díù pẹ̀lú ẹ̀ torí pé bí ìyá rẹ̀ ṣe ń díù pẹ̀lú bàbá rẹ̀ nìyẹn ìwọ ìyàwó tó jẹ́ wípé ọkọ rẹ̀ ò kún ọ lójú rárá kò sọ̀rọ̀ tó lè sọ sí definitely bí ọmọbìnrin rẹ bí ò bá ṣọ́ra ṣe bóun náà bá márì tán ohun tó ń ṣe fún bàbá rẹ lòun náà lọmọ ṣe fọkọ rẹ má wàá gbàgbé abẹ́ ìràwọ̀n ìyá àjàrà búkà mọ́ bínú ohun ọ̀bùn yín wàá rí ìyá mi ọmọ rẹ lọkọ tó da òun ló ń ṣìwàwù nílé ọkọ wàá tún wàá máa sọ fún wo bó bá dẹrù ẹ síta máa kó ẹrù ẹ bọ̀ nulẹ̀ yàrá ẹ wà ń bí àwọn bàbá àjà àràbù kàkan náà ń bẹ́ ń bẹ́ ọmọ gbọ́ bọ́kọ̀ ẹ bá lé ẹ ògbọ́n máa kẹ́rùbọ̀ wá sílé yàrá ẹ rèé ẹjá fi ìyókù lẹ́ẹ̀dẹ́ ọjọ́ mẹ́jọ ojú òpó ìtì ń buná wáìwáì ẹ̀yà tẹ̀síwájú ẹ̀yin tẹ́ ẹ jóbi ẹ̀yin gangan ni àpẹẹrẹ àkọ́kọ́ táwọn ọmọ yín fẹ́ẹ́ rí ẹlòmíín a máa retí pé olùkọ́ nílé ẹ̀kọ́ ni kó máa bóun kọ́ ọmọ òun ẹ̀kọ́ tọmọ rí orí kọ́ lára tiẹ̀ tó ní pé tíṣà ti ń bẹ ní sùkúù rẹ̀ ní kó máa kọ́ ìwọ̀nba làwọn tíṣà lè ṣe ìwọ gangan ni díngì àkọ́kọ́ tọmọ rí ó dúró síwájú ẹ̀ tí ó wura rẹ̀ wò ọlọ́run nìkan máa ń ṣàánú ọ̀pọ̀lọpọ̀ ọmọ àwọn nǹkan míì tí wọ́n rí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ lára àwọn òbí wọn ọ̀dà ẹ má bínú

kábíyèsí olódùmarè ìbàrẹ o ago kí a tún sọ láyọ àtàláfíà àhàfo atúríkẹ lẹ̀ǹbẹ̀ tí ogun bá mọ̀ tún jẹ́ wọ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ni mò ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ aláṣẹ àpàṣẹ kànì tá a wà yí bàbá dáadáa fún fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí bàbá mo mọ̀ lóore sà ẹ mọ̀ ga sí ẹ mọ̀ pọ̀ sí ẹ mọ̀ ní sí i lágbára ọlọ́run bàbá rẹ wájú òye wọlé lórúkọ tèmi o a mọ̀ bí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹ́ sí abẹnàwò ẹni bá ní alọ ká mọ̀ bọ̀ láàní dé bá nígbà tí èso ògùn awo oníkú ẹ̀yìn náà oníkú o gbogbo wa pátápátá báyìí lájọ fi àìkú dẹ́gbẹ̀rà ó yẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ lè fi voice note ẹ lè fi sọwọ́ sí nọ́mbà yìí voice note ẹ lè fi sọwọ́ sórí nọ́mbà yìí ẹ má pé voice note ti wà ókè 09031198638 09031198638 ẹ máa gbé nínú àánú ọlọ́run ó dọjọ́ mẹ́jọ ilé wa ò ní dàrú o ọ̀dẹ̀dẹ̀ wa ò ní gbóná làbàdì love you kacha ó dọjọ́ mẹ́jọ ó jàre

Ètò tí ó kàn báyìí ni wákàtí ìrètí, èyí tí ìjọ onírètí bíbọ Jésù Kristi lẹ́ẹ̀kejì, ìpínlẹ̀ Kwara, Seventh Day Adventist Church, Kwara State, sanwó fún. Oníwàásù ni Olùṣọ́ Àgùntàn Adéwuyì Yàyá. A gbàgbọ́ pé Olúwa yóò lò wọ́n láti bá àìní ayé yín pàdé bí ẹ ti ń farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àmín.

A gbàgbọ́ pé Olúwa ti bá yín pàdé nínú ọ̀rọ̀ ìyànjú yìí. Bí ẹ bá ní ìbéèrè tàbí ohun kan láti bá wa sọ, ẹ lè pè sórí ẹ̀rọ ìléwọ́ yìí 070-36-52-7016 070-36-52-7016. Ẹ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní dédé àkókò yìí lórí ètò wákàtí ìrètí. Kí oore ọ̀fẹ́ Jésù Kristì Olúwa kí ó wà pẹ̀lú yín. Àmín.

0: àlàáfíà ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ jà ìkànnì yìí dé tí ẹ̀ sì ti ń gbòhùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlàbà yín.
1: Bàbá wa ti ń bẹ lọ́run nípasẹ̀ Jésù Kristì, a dúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní aláìlẹ́gbẹ́ tí a tún lẹ́ẹ̀kan sí láti gbọ́ ọ̀rọ̀ ìgbàlà. Olúwa, ẹ gba ọkọ ẹ wá. A kọ́ nínú ọ̀rọ̀ yín pé ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú wọn lára dá, ó sì gbà wọ́n kúrò ní ìparun. A gbàdúrà pé tí ẹ tún rán sí wa lónìí, ẹ jẹ́ kó mú wa lára dá, ẹ jẹ́ kó wo ọkàn ẹ̀mí àti ara wa sàn, ẹ jẹ́ kó gbà kó lọ́wọ́ ìparun àti ìdájọ́ tó ń bọ̀ wá sórí ọkàn. Àìṣòdodo àti ayé àìwàbí Ọlọ́run, ògo ni forúkọ yín o. Ẹ̀mí mọ́ fún wa ní òye ọ̀rọ̀ náà. A ó máa yìn ọ́ ní orúkọ Jésù ni a gba àdúrà. Àmì lónìí, à ń tẹ̀síwájú nínú ìkọ́ni ọ̀rọ̀ Ọlọ́run ní wákàtí ìgbàlà yìí. À ń bẹ̀rẹ̀ sí wo àwọn iṣẹ́ ìyanu Jésù. A sì ń wo Jòhánù orí kẹsàn-án. À ń wo àkọsílẹ̀ iṣẹ́ ìyanu, ìlanilójú, iṣẹ́ ìyanu ìríran tí Jésù ṣe fún ọkùnrin kan tí a bí gẹ́gẹ́ bí afọ́jú láti inú ìyá rẹ̀ wá. A ti bẹ̀rẹ̀ sí wo fún bí àwọn ọ̀sẹ̀ díẹ̀. A ti wo ìfọ́jú àti àwọn àìsàn tí a ń jogún nípa ti ara láti inú ìbí wá, tí kì í ṣe àfọ́fà tàbí àṣìṣe ẹni tó ní àìsàn yìí. Ó ṣeéṣe bẹ́ẹ̀, mo sì ń gbọ́ Ọlọ́run gbọ́, ó ní awo gba àrùnmágbẹ̀jẹ̀, ó ní Ọlọ́run gbogbo ẹranra. Tí a bá rí ogun kan, tí a bá rí àìsàn kan tí ó jogún láti inú ẹ̀jẹ̀, Jésù Kristì yóò wò ó sàn. Ní orúkọ Jésù Kristì, kó o gba ìmúláradá. Bí o ti ń gbàgbọ́, tó ti ń ṣe àmì, kí o gba ìmúláradá. Ọkùnrin tí a ń wo àkọsílẹ̀ iṣẹ́ ìyanu rẹ̀ yìí, a bí gẹ́gẹ́ bí afọ́jú láti inú ìyá rẹ̀ wá. A sì tẹ̀síwájú láti wò wípé gbogbo ìyanu tí Jésù ṣe ló ní ṣe pẹ̀lú iṣẹ́ ìràpadà àti iṣẹ́ ìdáǹde rẹ̀ tó wá ṣe láyé. Nítorí pé ìyanu yìí kò kàn sọ nípa ẹni tí a bí gẹ́gẹ́ bí afọ́jú láti inú ìyá rẹ̀ wá, ṣùgbọ́n ń sọ ipò tí ẹ̀dá ènìyàn wà, ipò tí ìran ènìyàn wà, gẹ́gẹ́ bí a ti bí wa gẹ́gẹ́ bí afọ́jú láti inú Ádámù àti Ífà. A ti sọ nípa ti ìfọ́jú ọkàn, ìfọ́jú tí ò jẹ́ ká rí Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run, ìfọ́jú tó ń jẹ́ kí ìran ènìyàn máa pe ohun tí ò da gẹ́gẹ́ bí ohun tó da, ìfọ́jú tó ń jẹ́ kí òun máa pe eré ní ibi, ìfọ́jú tó ń jẹ́ kí òun máa pe ibi ní eré, ìfọ́jú ọkàn tó mú kí ènìyàn máa jẹ ìjẹkújẹ, kó máa wọ ìwọ̀kuwọ̀, aṣọ tí ò da kó máa wọ̀ sára, lójú ẹ̀ ó da torí ó wà ní ìfọ́jú ọkàn, ìfọ́jú tó ń jẹ́ kí wọ́n máa sin igi, sin omi, sin ènìyàn, sin ẹranko, nítorí pé wọn ò da Ọlọ́run mọ̀, wọ́n ń sin ìṣẹ̀dá dípò ẹlẹ́dàá tó dún gbogbo. A rí pé ìfọ́jú ọkàn yìí ló burú jù. Ó jẹ́ òkùnkùn tí èèyàn bá sì rí àánú àti ìdáǹde rẹ̀ gbà, ó ṣeéṣe kíyàn lo gbogbo ayé rẹ̀ ní ìfọ́jú ọkàn. Ó ṣeéṣe kíyàn lo 40 ọdún, 60 ọdún, 70 ọdún, 50 ọdún, 80 years, kí èèyàn gbogbo ayé ẹ̀ gbé ìgbé ayé afọ́jú. Bí ayé tí ó dẹ̀ fọ́jú kẹ̀ni, àṣìlò ayé lè ní ó máa gbé tó bá wà ní ìfọ́jú ọkàn. Èèyàn yóò gbé òdi ayé, ó lè bímọ, ó lè lọ́kọ, ó lè láyà, ó lè lọ sí ilé, ṣùgbọ́n òdi ayé ni yóò gbé ní gbogbo ọjọ́ ayé rẹ̀, nítorí kò ní mọ ọ̀nà tí a ń tọ̀. À ń tẹ̀síwájú lónìí láti máa wo iṣẹ́ ìyanu, torí pé níbi tí a ń lọ, torí pé iṣẹ́ ìyanu ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ fún wa, ó ṣe pàtàkì fún ìwọ àti fún èmi láti kọ́ ẹ̀kọ́ gidi àti láti bẹ Ọlọ́run fún ayé wa, kí a bá lè ní ìmọ́lẹ̀ tí a fi ń rìn. Mo sì ń gbàdúrà fún gbogbo abala àti ìkórìta tó ti wà ní ìfọ́jú ọkàn. Olúwa yóò gbà ọ́ ní orúkọ Jésù Kristì. Ìwé Jòhánù orí kẹsàn-án, ẹsẹ̀ ìkíní àti wo ẹsẹ̀ ìkíní, a lọ sí ẹsẹ̀ ìkejì. Bí ó sì ti ń kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú láti ìgbà ìbí rẹ̀ wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí i léèrè wípé, olùkọ́ ni, ta ni dẹ́ṣẹ̀ ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí i ní afọ́jú? Jésù dáhùn wípé kì í ṣe nítorí ọkùnrin yìí dẹ́ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀, ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀. Ẹ jẹ́ kí a dánu dúró ní mẹ́ẹ̀ná. Tí a kò bá gbà wá, a ó tẹ̀síwájú. A ò tí ì débi ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n ẹ jẹ́ kí n tẹnu mọ́ ẹsẹ̀ ìkejì lónìí. Ó ní àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí i léèrè wípé, olùkọ́ ni, ta ni ó dẹ́ṣẹ̀, ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí ní afọ́jú? Bí Jésù ti rí ọkùnrin afọ́jú yìí tó sì dúró pẹ̀lú àwọn ẹ̀yìn rẹ̀, ohun àkọ́kọ́ tí àwọn ẹ̀yìn rẹ̀ bí léèrè ni pé, ta ni ó dẹ́ṣẹ̀? Èé ṣe tí wọ́n fi béèrè wípé ta ni ó dẹ́ṣẹ̀? Kí ni èrèdí rẹ̀ tí wọ́n fi bí Jésù léèrè wípé, ṣé ẹnìkan dẹ́ṣẹ̀ ni tí a fi bí gẹ́gẹ́ bí afọ́jú? Ohun tó jẹ́ máa bè ni pé, ọmọ wípé ẹ̀ṣẹ̀ burú, ọmọ wípé ẹ̀ṣẹ̀ ní gbòǹgbò.

ṣe torí ó ṣe ni tó ràn pé ọ̀pọ̀lọpọ̀ ìdààmú láyé ẹ̀ṣẹ̀ ló wà nídìí rẹ̀ mo fẹ́ kí o sùn lónìí bí o ti ń gbọ́ pé ẹ̀ṣẹ̀ ohun tí a ń pè ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ burú wọ́n máa sọ fún ọ ohun tí ẹ̀ṣẹ̀ jàǹbá àti òfò àti àdánù tí ẹ̀ṣẹ̀ tí ó mú bá ìṣẹ̀dá ìran ènìyàn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti àtètèkọ́ṣe láti inú bíbélì ibi àkọ́kọ́ tí a ti dárúkọ ẹ̀ṣẹ̀ láti inú genesis náà ni láti inú ìgbẹ̀ náà ni ìwé genesis ó ní ṣe pẹ̀lú ádámù àti éfà kí ni ẹ̀ṣẹ̀ wọn ẹ̀ṣẹ̀ àìgbọ́n wọn sí òfin ọlọ́run ìwé genesis orí ìkẹta ẹsẹ̀ ìkẹfà ibi tí ẹ̀ṣẹ̀ ti bẹ̀rẹ̀ ní láàrin àwọn ọmọ ènìyàn láwùjọ àwọn ènìyàn ìwé genesis orí ìkẹta ẹsẹ̀ ìkẹfà nígbà tí obìnrin náà sì rí pé igi náà dára bí jẹ àti pé ó sì dára fún ojú àti igi tí a fẹ́ láti fún ni ní ọgbọ́n ó mú èso rẹ̀ ó sì jẹ ó sì fi fún ọkọ rẹ̀ pẹ̀lú òun sì jẹ a rí pé àkọsílẹ̀ tí àkọsílẹ̀ ní ó jẹ́ ìṣèlódì sí àṣẹ tí a ti pa fún wọn ó jẹ́ ìṣèlódì sí àṣẹ tí a ti fi fún ádámù àti éfà nípa àwọn igi tó wà nínú ọgbà ẹdẹnì wípé gbogbo igi lẹ ní àǹfààní àti ẹ̀tọ́ sí láti jẹ ṣùgbọ́n igi kan wà tí ẹ̀ gbọdọ̀ jẹ kí lolúwa ń kọ wa ó ń kọ wa wípé ọlọ́run ní àìmáṣe kì í ṣe gbogbo kan lè ṣe níwájú ọlọ́run everything does not go àṣìṣe ni ọ pé everything does not go ọlọ́run ní ṣíṣe àti àìmáṣe ó ń kọ pé mo ní òfin àti ìlànà gbogbo igi lẹ ní ẹ̀tọ́ láti jẹ ṣùgbọ́n ọ̀kan yìí ni ẹ̀ gbọdọ̀ jẹ mo ní òfin ìlú tí ò bá ti sófin ẹ̀ṣẹ̀ ò sí ìlú tó fi balẹ̀ ti wà ẹ̀ṣẹ̀ dandan ṣe kí ni ó ti wà nílẹ̀ òfin ọlọ́run ni pé àti àṣẹ ọlọ́run fún ádámù àti éfà ni pé ohun kan ni ẹ̀ gbọdọ̀ má ṣe ṣùgbọ́n ohun tí a ní kó má ṣe yẹn ohun lè ṣe kí ni ohun lè ṣe tọ́jú wọn sí ìdánwò òun ni à ń pè ní ìfàsí láti dẹ́ṣẹ̀ ìdánwò òun ni ìtọ́jú láti dẹ́ṣẹ̀ èṣù wá dánwò ó yí ojú wọn kúrò nínú ohun gbogbo tí ọlọ́run ti dá ó yí ojú wọn kúrò nínú àwọn àǹfààní tó pọ̀ rẹpẹtẹ ó wá yí ojú wọn sí ohun kan ṣo tí a pa láṣẹ fún ọkọ má jẹ òfin kan ṣo tí a pa láṣẹ kan má ṣe òun ni èṣù yí ojú wọn sí láti ṣe bí èṣù dẹ̀ máa ṣe fún ènìyàn nìyí a jẹ́ kó gbàgbé nípa àwọn oore ọlọ́run tó ń gbà lójoojúmọ́ a jẹ́ kó gbàgbé oore àánú oore ààbò oore ìdáǹde oore ìpèsè oore ìtọ́jú oore àlàáfíà oore oòrùn tó ń ràn òjò tó ń ràn a jẹ́ kó gbàgbé oore gbogbo tó lọ́ fi ẹ̀ka a wá di ojú ẹ sí ohun kan ṣo tó nìyẹn wa wá bẹ̀rẹ̀ sí complain wa bẹ̀rẹ̀ sí ṣàwáwí wa bẹ̀rẹ̀ sí kùn wa bẹ̀rẹ̀ sí sòròdì ẹ̀mí àìmoore ni iṣẹ́ ìṣù ni a yí ojú rẹ kúrò ní ogbo tóluwa ti pèsè fún ọ a wá yí ojú ẹ sí nǹkan tó dàbí pọ́nlọ́run ni kò má ṣe wá máa sọ̀rọ̀ sí ọlọ́run òun ló dẹ̀ máa jẹ́ kó o sọ gbogbo ohun tí o ti nínú mo ń gbàdúrà pé ní kò ní jẹ́ ìpín rẹ ní orúkọ jésù kristi a rí i pé ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ni ẹ̀ṣẹ̀ àìgbọ́ràn sí òfin olúwa wọ́n dẹ́ṣẹ̀ sí òfin olúwa kí ni àbáyọrí rẹ̀ ó mú ìtìjú wá ní kété ní ìtìjú wọlé

ara won pamọ kuro niwaju oluwa ọlọrun arin igi ọgba ẹsẹ n fa iyapa kuro lọdọ ọlọrun ati eniyan o fa iyapa kuro lọdọ won ẹsẹ a ma mu iyapa wa ibi ti ẹsẹ ba wa e o le ri ọlọrun nibẹ gẹbi enikan so pe to ba n gbagba to mu ba ọlọrun ni ibasepo ibasepo pẹlu ọlọrun a ma pamọ kuro ninu ẹsẹ to ba de wa ninu ẹsẹ ẹsẹ a ma pamọ kuro ninu ibo ninu idapo pẹlu ọlọrun a ma di idapo pẹlu ọlọrun lọwọ ẹsẹ ko ni jẹ ko ni idapo ko ni ibasepo pẹlu ọlọrun ko si ibasepo láàrin òun àti ìmọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ bu lọ́pọ̀lọpọ̀ ó sì gbọ́dọ̀ sá fún ẹ̀ṣẹ̀ ó gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ó bá lè rí ojú rẹ ọlọ́run ẹ̀ṣẹ̀ òníire kò níire kan ní ayé ìsìn àtàyé tó ń bọ̀ ẹ̀tàn jẹ́ ní ohun yóò kéṣù máa fi fún ọ ó fi ń tàn láti pa ọ́ ni bíjù ṣe ń ṣe nìyẹn ẹ̀ṣẹ̀ òníire ẹni ádámù àti ìfà ẹni tí a gbéga lórúkọ jésù mò ń gbàdúrà fún ọ ohun tó máa dáwọlé ohun tí máa dáwọlé tó máa mú ikú ní ipò ẹyẹ ipò ọlá lórúkọ jésù mò ń dáwọlé ọlọrun yóò gbà mí rẹ ní orúkọ jésù kristi tani ẹṣọ gbọ ogun lára rẹ dáfídì ọba ẹni àmì ọrọ ọlọrun ẹni bí ọkọ ọlọrun nígbà tó gba ìdánwò láàyè nínú ẹsẹ a rí wípé bó tilẹ jẹ ọba ó ṣe kí ni ó lọ sínú ìdánwò ẹsẹ yìí sì mú ìjákulẹ̀ bá ẹsẹ yìí ṣí ayé rẹ sílẹ fún ikú àìtọjọ fún ikú ìpani bí ó tilẹ ronú padà bó olúwa rán orun wòlí sí pé ẹsẹ tó dá yìí ẹsẹ àgbèrè ni àbí ẹsẹ panṣágà bíbá obìnrin olóbìnrin olúwa sì ń sọ pé torí ojú ọba ẹsẹ a máa mú ìjìyà wá ó dàbí ìgbà tí wọn bá ti owó bọ ejò lẹnu ni tí ejò bú ọṣán bí o tilẹ ti yọ ọwọ rẹ kúrò lẹnu ejò kò sí orú ejò yẹn yóò ní ipa lórí ayé rẹ orú ejò yẹn yóò ní ipa lórí ẹmí rẹ àfi tí a bá yọ dànù ẹsẹ lóró ikú sì ní ọrọ ẹsẹ ẹsẹ ní ọrọ ikú ní ọrọ ẹsẹ ohun tó mú kí ẹsẹ burú ní ọrọ ẹsẹ dáfídì ó ṣe àgbèrè ó dáṣẹ àgbèrè àti panṣágà ẹni tí kò pàdánù ogun rí ó wá di ẹni tí ogun lé káàkiri ẹni tí kò pàdánù ogun rí ó wá di ẹni tó ń sá fún ọ̀tá ó wá di pé ogun wá ń di láti inú ilé rẹ ogun di láti ọjọ́ mọ́ ogun di láyé káàtàwé ó pàdánù ìsinmi rẹ ó pàdánù ayọ̀ rẹ nítorí kí ni o nítorí ẹ̀ṣẹ̀ bí ó tilẹ̀ ronúpìwàdà tọkàntọkàn a rí pé ẹ̀ṣẹ̀ yóò ṣe kí ni ó mú ìjàmbá tó lè bá ẹbí rẹ àìmọye ẹbí ló ti dàlónìí torí ẹ̀ṣẹ̀ panṣágà àti àgbèrè àìmọye ẹbí ló ti pé àìmọye ìyàwó ló ti kó lé ọkọ àìmọye ọkọ ìyàwó ti fi sílẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ ìwà bí ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà nítorí ẹ̀ṣẹ̀ èmi kò rẹ ní ìjánu nítorí ẹ̀ṣẹ̀ ìṣekúṣe dáfídì ó dẹ́ṣẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú báṣeba a sì rí pé èyí kó ìjàmbá báyé rẹ̀ òun gan mọ̀ wípé ohun tó ń ṣe yìí ó lágbára lọ́pọ̀lọpọ̀ olúwa rán wòlíì rẹ̀ sí ọba lóde olùmọ̀ràn kan ẹni tó rí ibikíbi téèyàn bá wà àti ẹ̀ṣẹ̀ tí wọ́n dábí bẹ́ẹ̀ wípé bí a tilẹ̀ fi ọwọ́ bọ wọ́n ẹlẹ́ṣẹ̀ kí ó lọ láìjìyà lẹ́yìn dáwìdì ti dẹ́ṣẹ̀ yìí ó rò kọ́ ọlọ́run rí ó tó ọdún kan lẹ́yìn àbí ọdún méjì lẹ́yìn yẹn kí ọlọ́run tọ́ wọ́n nátánì sí torí dáfídì ò tí ìrònú padà ó kàn dẹ́ṣẹ̀ yẹn ni ó dẹ̀ ń bá tiẹ̀ lọ ó dẹ́ṣẹ̀ yẹn ó bá tiẹ̀ lọ ṣùgbọ́n ọlọ́run ní láti pè sí ìrònú padà olúwa láti rán wòlíì rẹ̀ sí láti fi kíni o láti fi ojú rẹ̀ han ẹ̀ṣẹ̀ tí ó dá ni ó bá ronú padà kó lè rí àánú gbà ìwé Samuel kejì orí kejìlá ẹsẹ̀ ìkẹwàá ìjẹ́ nítorí náà ìgbà kí yóò kúrò ní ilé rẹ títí láyé nítorí pé ìwọ gàn mí ìwọ sì mú aya Uriah ara Hiti láti ṣe aya rẹ ẹsẹ̀ gígan olúwa ni ọlọ́run mímọ́ ẹsẹ̀ gígan olúwa ni gígan olúwa fífi wèrè pé ọlọ́run ó ní ẹsẹ̀ jẹ́ olúwa sọ fún dáfídì ó gàn mí ó bọ́lá forúkọ mi ó yá orúkọ mi sí mímọ́ ó gàn mí ó dúró ní ipò tí mo fi ọ́ sí nítorí eléyìí ìdá kì yóò kúrò ní kí ni ilé rẹ a rí pé dáfídì la ìrora ńlá kọjá ìrora ní ọkàn ìrora ní ara dáfídì la kọjá ó lágbára lọ́pọ̀lọpọ̀ báwo wo Samuel kejì yẹn orí kejìlá láti ẹsẹ̀ ìkẹrìnlá ẹ rí àwọn tí dáfídì la kọjá ṣùgbọ́n nípa ìwà yìí ìwọ fi àyè sílẹ̀ fún àwọn ọ̀tán olúwa láti sọ òdì ọmọ náà tí a bí fún ọ kíkú ní òkú nátàlí sì lọ sí ilé rẹ olúwa sì fi àrùn kọlu ọmọ náà tí obìnrin yàrá bí fún dáfídì ó sì ṣe àìsàn púpọ̀ dáfídì sì bẹ ọlọ́run nítorí ọmọ náà dáfídì sì gbàwẹ̀ ó sì wọ ẹnu ilé rẹ lọ ó sì dùbúlẹ̀ lórí ilẹ̀ ní òru náà àwọn àgbà rẹ sì dìde tọ́ lọ láti ilé dìde lórí ilẹ̀ ó sì kọ̀ kò sì bá wọn jẹun ó sì ṣe ní ọjọ́ keje ọmọ náà sì kú ẹ̀ṣẹ̀ lóró ẹ̀ṣẹ̀ ní ìjìyà àwọn ọmọ yẹn jésù wípé ẹjọ ta ló ṣẹ tí ní ìfi wa ohun àkọ́kọ́ tó mú ibi wa bódìlẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo ibi wọn ó sì máa tẹ̀síwájú wọn máa sọ ẹ lọ́la bódìlẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo ibi ló wá torí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n fundamentally ohun àkọ́kọ́ ni pé kò síbi tí ẹ̀ṣẹ̀ wà tí ìwà láyé ọlọ́run wà nbẹ̀ tí ojú rere ọlọ́run wà nbẹ̀ ẹ̀ṣẹ̀ a máa mú kí ọlọ́run kó sí ojú rere a máa mú kí ọ̀run kó sí lórí ènìyàn bíbélì wípé ọwọ́ olúwa ò kú láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ ò dí láti gbọ́ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yín ló fa ìyapa ẹ̀ṣẹ̀ yín ò jẹ́ kí ẹ rọ́wọ́ tó ọlọ́run kí ẹ rọ́wọ́ tó rere ọlọ́run gbogbo èèyàn ló ti ṣe tó sì

0: kunu go Olorun ese loro Samson ni alagbara ni Samson eni nla ni eni ti awon ta beru Samson ni alagbara to ba duro ipaya ni fun awon ta sugbon ese lo so di eni arunle ese so di eni to nbo okuta ni tubu awon ta re ese ko ni papa mura ese so di eru eni to nsegun ade ni ta segun opolopo loni ko ti ji alagbara ni oluwa opolopo lo wa loni to ya lagba ni lo won ti ni emi su jade oluwa ti so nla ta lagba ni pase won sugbon o ti so won di akurete ese ti so won de alai lagbara won o ti ku won ti di eni ana won ti di nigba kan ri won o ti ku sugbon a o gbo won mo lori awon oke israeli won o ti ku won ti di eni ana ati gbo won mo le ese ti pa won lenu mo won ni igboya mo waju olorun ati waju eniyan ese loro ese buru ese a ma mu ire sile wa ese a ma mu ki yan so agbara nu ese ki je ki on le duru waju ota ese ki je ki on le ba satani so ko si sa ese ki je ka ni igboya lati le mi su jade ese ti esu ni o si le ni o to nse ti esu ko si fe ba esu ja ko sese Samson ja lagbara sugbon o nse lai moye igba o ta ko ofin ati iyare ni soto ti a pe si gege bi ran se olorun gege en to nge ami oro olorun aye re njo wa nibe ni wakati o gbo mi o je ran se olorun sugbon ti kunu go olorun anu si be o si ri anu gba ara anu olorun oro to si gbo ni wakati mo gbadura fun ni oruko jesus a o gbo dede bi o ti ro nku wada loruko jesus gba ibiride bi o ti ro pada loruko jesus gba ibiride agbara ibiride gbogbo idale bi o fe wu olule loruko jesus gba idande ese buru ako Samson logun awon ota re segun re won yo oju re jade e wo lora laiku ese ma mu ifoju okan wa ese lo fa ifoju okan won yo oju Samson jade nitori ese agbere aimo ya to ti so iranu won ti so iranu ti eminu won ti so iriran iwe monu nitori ese Samson wa de to nlo okuta o tiju alagbara le tu ni bo se o ku pelu awon ota re bi o ti le pa won won jo ku papo ni itore wa nu bi awon idajo ori ikerin di ogun ese ikokan le ni ogun wa sale ese buru oba Saul na ko oba ko ni sweli ese mu ifaseyin ba ati ku isubu Saul isubu die die ni sugbon isubu dere ni o ku gbe ina ni isubu to bere pelu kini pelu igbinaga pelu aigboran pelu aini suru aigboran si ofin olorun ese kubu o se nto olorun ni ko ma se o ru ebo ti a o pa lase fun lati ru ebo tu ye pe olura alfa ni lo ni eto lati ru sugbon o lo dese kubu ese afipoda to je oba olorun suru saju enikeni ese ode suju saju enikeni elese la fi se fun ese ma fi ni se sin ko je pe to je oba abuje ijuri ese oni regarde ese bola fe enikeni a ma mu itiju be enikeni ese kubu to ro ni owo o ro pe o le so si awon iranse olorun ebi a o awon kokon wa ti a o yan da fun lati se o ba ni ipo o ba ni ola ese afolada ese afipoda ese aforukoda Saul se eyi si mu ki a gba ijoba lowo re eyi mu ko so ijoba na o di eni aye bo ti e si wa lori ite o di eni ti o ni ni ase o di eni ti olorun ko sile o su lowo ta o ku gege bi alaikola filistine ati owo awon filistine pa o ku gege bi eni ti a o fi amoro yan ni lori ese buru awon mo leyin jesus mo ri pe ese a ma mu ise wa ore to n gbo mi loni o le pari e dada pelu ese bo ti n ki a bu ese mole elese ki o la ijiya elese la fi ise fun ni aye ataye to n bo elese la fi ise fun yoo da fun o yoo so fun o lati run pada ki o si bo lowo ese biasi ese oju kokoro eni ti a pe lati jogun isepo meji agbara elisa gege bi elisa ti jogun isepo meji ni elija sugbon ese oju kokoro ese oju kokoro omodo woli sugbon to kuna nitori ese oju kokoro oju kokoro ohun olohun oju kokoro oju kokoro ohun na lo mu pasagawa oju kokoro lo mu owo jijiwa oju kokoro oju ti o kuro ninu ohun ti o n se ti e ohun olohun biasi ojogun ete lati rodiran wahala ti awon kan ti won la koja wahala ti ran mi la koja ese awon baba won ni won je iya ese awon baba won ni won je elomi eredi ti ebi won fi gbe ori loni ori tori pe iborisa awon oogun awon ika ti iran ti se ti awon baba lawon ti se ti won si ti ta iran won sinu oko eru satani ese okan ni ipa lori en to n da loni nikan o ni ipa lori ebi re ati ojo ola re ore mi ise loro ese buru ese ni oro ese buru kò sí ohun rere tó wà nínú ẹ̀ṣẹ̀ ohun tó burú jù láyé yìí ogun tó le jù ó ní ogun ẹ̀ṣẹ̀ dípò tí gíàsì tí ìbá jogun agbára ọlọ́run ó jogun ẹ̀tẹ̀ fún ayé rẹ̀ ó jogun ẹ̀tẹ̀ fún ìran rẹ̀ òbí tó gbọ́ mi ó láti kíyèsára ẹ̀ṣẹ̀ rẹ̀ ó lè ní ipa lórí ọmọ rẹ̀ ó ń ṣe ayé rẹ̀ sílẹ̀ fún àwọn ẹ̀mí àìmọ̀ àwọn ẹ̀mí dímọ́nì lati se aye re lose lati se bi re lose aye bo ye kulo ti pa won mi nitori esa won obi giasi dipo ti ba jogun olorun o jogun ete ete irandiran do mi mi ro pe ran giasi si ibo ngba ti elisha fibu o je ki ete ete namani je ki wa si ori re HIV to topolopo loni se ba re nikan na ti ko nipa ese ese balopo mo ngbadua fo loni loruko Jesu Kristi ogun to ti ni ese to ti pa ese wonu aye re Jesu yo ra o pada yo gba o loni gbo ifasein ati ijakule to ba aye re bi o ti ronu pada Jesu yo sanu fun o Judas Iscariot itiju ati kuro ni pari aye re odun meta lo lo pelu Jesu lo ba Jesu re ṣugbọn ko bo lowo ese o ni anfani o ba olugbala pade ṣugbọn o gbala o yo ipa ese ju wa mi mo lo o yo ipa ese ju power of hell o yo ipa ese bo ti ẹn tẹlẹ Jesu bi a ṣe rọ ọpọlọpọ lóhun ti wọn lọ sílé ìjọsìn ẹsìn wọn gbà wọn ò gba Jesu ẹsìn wọn tẹlẹ wọn ò tẹlẹ Jesu wọn sì ń fẹsẹ ṣeré bí èrò ṣe pọ ṣọọṣì tó bẹẹ náà ni ẹṣẹ ṣe pọ tó ní àwùjọ ó túmọ sí pé ọpọlọpọ ẹlẹṣẹ ló wà ní ṣọọṣì tó bá jẹ pé gbogbo wa là ń gbọ ọlọrun di ta fáyé wa fún Jesu ni ìyípadà yẹ kó ti bá orílẹ̀-èdè kó ti bá gbogbo wa ẹlẹṣẹ lọjọ Monday èèyàn mọ lọjọ Sunday a ò lè parí ìrìnàjò yẹn dáadáa Judas ò parí ẹ dáadáa alágàbàgé bènìyàn ẹni tó ń fi ìtọ́rìjú sínú tó tún fun jáde a pè lọmọ yin jésù ṣùgbọn ọmọ yin èṣù ni ṣé kìí ṣe tó wà ní ẹ àwọn ọmọ yin jésù wípé ta ló ṣe tí lè fi ṣẹlẹ tó mọmọ wípé ẹṣẹ a máa mú ibi wá tó bá la nǹkan tí ò dá kọjá ohun àkọkọ tó yẹ kó kọkọ béèrè kó kọkọ ṣe ni kó wádìí ayé rẹ bó ni mo ti tàgé rẹ nígbà bí ọmọ ọlọrun láti gbàlà tó bá yẹ kó nǹkan yíwọ ohun àkọkọ ṣe kó túmọ̀ bóyá iṣẹ́ èṣù ni àbí iṣẹ́ ẹṣẹ̀ ọmọ ọkọkọ wò ná tó bá ti rí pé kò sí ẹṣẹ̀ ó ní ìgboyà láti gba iṣẹ́ èṣù jẹ láti lójúkọ sátani ẹṣẹ burú kóra dátà àti abrahamu ẹṣẹ ìdìtẹ ìdìtẹ wọn dìtẹ sí mọṣọ wọn dìtẹ sí ọmọ tí ìránṣẹ ọlọrun pé máa ń ṣe lónìí àmì máa dìtẹ sí ìránṣẹ ọlọrun níjọ wọn máa fẹ lé pásọ lọ wọn á dìtẹ wọn ò bọlá fún ipò àlùfà wọn ò bọlá fún ipò ìránṣẹ ọlọrun wọn ò bọlá fún ipò ipò mímọ ni ipò ipò mímọ tó wáyé àsọtọ wọn á dé pàǹpá lu ìṣàwùtàn wọn á dé pàǹpá lu adarí. Ilé gbígbẹ́ sí ni ti tọlọtẹ bẹ́ẹ̀ ni mo sọ ilé gbígbẹ́ ni ọlọtẹ gbé wọn ò parẹ́ dáadáa ìdájọ́ ló ń bẹ̀ wọ́n wò wọn ò kú bí èèyàn ṣe ń kú torí ilẹ̀ ńlanu ó sì gbé wọn mì àti ẹbí wọn ananaya àti safira ọkọ àti ìyàwó ni wọn ṣùgbọ́n irọ́ ẹ̀ṣẹ̀ ìtanijẹ́ ó rán wọn lọ sí ọ̀run àrèmábọ̀ ó lọ sí ọ̀run àpàpàǹdodo wọn kú láì tó ọjọ́ òun wọn wọ̀ lọ́sàn-án gan nítorí ẹ̀ṣẹ̀ ọ̀rẹ́ tó ń gbọ́ mi ní wákàtí ẹ̀ṣẹ̀ lóró mo lè máa sọ fún àpẹẹrẹ wàhálà tí ìran èèyàn dẹ̀rẹ̀ ogun tó burú jù tó ń ja ogun èèyàn láti ilẹ̀ áfíríkà dí ilẹ̀ aláwọ̀ fún jákèjádò àgbáyé ẹ̀ṣẹ̀ nítorí pé ìfọ́jú ọkàn tí a jogún láti fi bè wá ni ẹ̀ṣẹ̀ burú ọ̀pọ̀lọpọ̀ nípasẹ̀ nìkan ni ẹ̀ṣẹ̀ fi hàn sí gbogbo ayé àti ikú nípasẹ̀ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ògo ni fún Jésù ẹni tó gbàlà bíbí ni pé ẹni tó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni o ẹni tó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni ìbá wà ní ṣọ́ọ̀ṣì ìbá jẹ lówó ìbá ní mọ́tò ìbá bímọ ìbá kàwé gbòwè ìbá máa wàásù mo ṣe ń wàásù yìí ẹni tó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni àmì ìdánimọ̀ àwọn ọmọ èṣù ó ní ẹ̀ṣẹ̀ èso ìdánimọ̀ àwọn ọmọ èṣù ó ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni ohun tá a fi ń dá wọn mọ̀ ẹni tó bá sì ń dẹ́ṣẹ̀ tí èṣù ni ṣùgbọ́n ògo ni fọ́ lọ́run o nítorí ìdí èyí ni ọmọ ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ èṣù rẹ̀ ìrìn náà rẹ̀ o ibi tó lógo jù tó láyọ jù inú ìwàásù tò ní ọni pé nítorí ìdí èyí ni ọmọ ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ èṣù rẹ̀ farahàn jésù láti pa iṣẹ́ èṣù tí ń ṣe iṣẹ́ ẹ̀ṣẹ̀ onímúdíà kan yóò sì lóyún yóò sì bí ọmọkùnrin kan ẹ ó pẹ́rùkọ̀ ní jésù torí òun yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn ṣé jésù ti gbà ọ́ là kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ní ẹrọ ní pàdà kí a sì pa ẹ̀ṣẹ̀ yín rẹ̀ kí àkókò ìtura kó ba lè tiwájú ọlọ́run wà bí o mọ iná tó ń jó nítorí ẹ̀ṣẹ̀ bí o mọ ogun tó ń jà ọ́ nítorí ẹ̀ṣẹ̀ bí o mọ wàhálà tó ti bá yẹn nítorí ẹ̀ṣẹ̀ bí o mọ ìfàsẹ́yìn àti ìpadà sẹ́yìn àti ìtìjú tó ti bá yẹn nípasẹ̀ ẹ̀ṣẹ̀ ìròyìn ayọ̀ ni pé tí o bá lè ronú pàdà a ó pa ẹ̀ṣẹ̀ rẹ̀ àkókò ìtura yóò sì ti òkè wá ojú ìtura yóò rọ̀ sí ayé rẹ̀ wàá gba ìbíde wàá gba ìmúpadàbọ̀sípò nígbà tí Nebukadnesa tí ó ronú pàdà ó máa rí àánú gbà ó padà sí ìtẹ́ rẹ̀ mo fẹ́ kí o tẹ́rí ọkàn rẹ̀ báwọn kàti kúrò ẹ ṣàánú fún mi tó ṣẹlẹ́ṣẹ̀ ohun tó wá ń bè náà ni ronú pàdà olùwẹ̀ ẹ̀ṣẹ̀ mo ronú pàdà ẹ̀ṣẹ̀ lónìí ronú pàdà ní ohun tí a ronú pàdà kúrò tí a ò padà sínú rẹ̀ mọ̀ olùwà mo ronú pàdà ẹ̀ṣẹ̀ lónìí ẹlẹ́ṣẹ̀ mi ní ọba wà ní ṣọ́ọ̀ṣì ọba wà ní ẹ̀sìn kan tàbí òmíràn ó lè gbára rẹ̀ là gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tó ti kùnà ọgọ́lọ́run nínú jésù láti ní ìràpadà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ nínú ẹni tí a wà ní ìràpadà nínú ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀ jésù ló dá yìí òun ló sọ ìdílé fún ìdáríjì nipasẹ ẹjẹ rẹ ti ko ni abawon Jesu lo so idiyele yo si dari yo lo ni eni ken to ba to mi wa o ni eni ki yo tanu bi o ti mu ki ori nitori nku ese ni Jesu se wa mo fe ki o bo Olorun so Oluwa e sanu fun mi loni e fi ẹjẹ yin wo ese mi re mo ro mi pada mo ko ese sile e wo ere okun mi mo kuro ni idale bi ese e so mi di ti yo ba run pada yo to Jesu yo gba ona wa di omo Olorun akoko itura yo si ti o so kale wa Jesu Oluwa wa ami Olorun igbalawa eyin le wa si aye ki abale ni akuni Adam ṣugbọn aye ni Jesu iye kan to ro mi pada ni wakati emi Olorun e dariji o eje Jesu ko pa ese yin re akoko itura ko so kale sinu aye ogo ni fun oruko Oluwa Jesu Oluwa wa ami
1: agbagbọ pe ọrọ igbalaye ti mu igbalaba yin ọrọ igbalaye ni o tẹyin wa lati ise iranse Mission to Save Ministry International fun ibere amọran tabi adura e pe wa sori ẹrọ ibanisọrọ 0704948172 lẹẹkan si 0704948172 ẹ darapọ̀ pẹ̀lú wa ní àkókò kan náà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ìkànnì.

0: 101.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
1: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
3: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́kun gedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí àbí fún mi make you happy. Bí ASAPPY.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
1: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ tún yọ.
6: Ṣé Ọlọ́run òwò tún mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
6: Ṣé

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo anigboro ti mọ kí ló ń hábùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi mẹ́tù àbí bí a ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù tá wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ẹsẹ ọlọrun òbójú mi jẹ.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.
5: ẹsẹ ọlọrun.

0: We're up to date news reported across the globe. Be rest assured you're on the right radio dial. Diamond 88.7 FM, Ilorin, your shining.
1: 88.7 FM. Alright, Timothy Montigo, ni fin sile nigba kokon.
2: Latinu yara iroyin Diamond 88.7 FM, Ilorin, iroyin ekunrere.
3: Ṣaaju ẹgbọ awọn koko to wa ninu iroyin na. Ààrẹ Tinubu jẹjẹ láti wa ọ̀nà Bayo sí ìpèníjọ tó ààbò tó ń ba agbègbè àríwá ilẹ̀ yìí fínra. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Ṣetima Tadúláwọ̀ Kanjawọ̀ láti máa kó àlùmọ́nì wọn sọwọ́ sí ilẹ̀ òkèrè. Ẹmi àti ìlú Ìlọrin dáwọ́ dùnú pẹ̀lú àmọ́ bíbí ìlú Ìlọrin mẹ́ta tí wọ́n gbé lọ sí ipò agbẹjọ́rò àgbà ilẹ̀ yìí SAN. Ni ilẹ̀ òkèrè ọkọ̀ balu tó já wálẹ̀ nílẹ̀ Germany ni àwọn èèyàn tó wà nílẹ̀ dágbére fàyè. Ìròyìn eré ìdárayá àbẹ̀ṣẹ́kù bí òjò ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì Joshua Shina.

0: Yabo Pranga, ona ni alushubu. Eka san aki wakwe aku isimi oni opore ni ashilaye. Iroyin ekwerere lati kanyinda amode ti 8.7 to wa ni lorin ni ipinle Kwara Taiwo Adeyemi lorin yin kada fun yin pe elegbo wa ni oju itakun www.diamondfm.net ekwerere number leyin simi ranpe yi lekan si akiyin pe eku ikale
1: I'm not sure if you're a good person. Ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára. Kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára. Ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàmbá. Lẹ́yìn náà, a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tí gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
0: Eka bo pada iroyin na re ni ekun re are eleje Bola Tinubu ti jeje wi pe ipenijo tabo ton koju laye papa julo agbegbe arewa oni yo di afisein tegun fiso laipe are selaye pe sakoso re ti korede ilana lati ri pe o dekun awon odana ton da omi alafia tibutoro iriramu alfun lede nigba ton soro ni kaduna nibi dani leko eleketa ti won se ni iranti ogagun azan usman castina are eni ti abesin ka wo patakire lori oro oselu ati awon oro miran gbe masare soju fun are lo so do wuri nipa ologbe ogagun azan usman castina are salaye pe ologbe ohun lo ni wa rele papa julo osin ile ye are salaye castina to fi igba kan je gomina agbegbe arewa ye tele ri ati olori eso ologun le pa ibi to ko lori isokan lori lede yi are fi lede ifaragi sakoso re lati ri pe o pese tu abo emi fun awon omo ile yi wayo igba keji are le yi kashim shetima ti kesi awon le adulawo kan jawo lati ma ko on alumoni won sowo si ile okere papa julo kan ri po mi pese awon oja ni abele shetima lo fun lede ninu kutonu ile lominira bene nigba tamore kakiri agbegbe ile ise kan ton je glo digbe industrial zone igba keji are tenumo pe ibe ona won ti fe ma se owu aso ati awon ere oko miran o fe ma so won di awon oja are igba keji are han tenumo pe adulawo oni opolopo on alumani to si je ko ma lo ati ma pese awon oja ati pese ise fun ogoro awon eyan ni ile adulawo igba keji are hun tenwa pe ile adulawo oni ko jawo ati ma kun alumani re sowo si ile okere amo ko ma lu labele ati ma pese oja ninu eroyin miran ajo ele to dibo le yi INEC ti tenumo ipe iforukosile dibo to lowo oni yo tenu bodo loni pẹ̀lú bí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò àti àwọn àjàfẹ́tọ̀ọ́ mẹ́rin ṣe ń tẹnumọ́ pé kan fọ̀gọ́ díẹ̀ kan ọjọ́ ọ̀hún alábàáyẹ̀ kan gbẹ̀gẹ̀dẹ̀ náà ọgọ́rọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí kan lè kópa nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀ nínú ọ̀rọ̀ kan tó lè dé lójú òpó x àjọ INEC ṣàlàyé wípé ètò yóò tẹnubodò lónìí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n tẹnubodò lónìí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje àjọ INEC tẹnumọ wípé ibùdó tó ti ń ṣìforúkọsílẹ̀ ni wọ́n ṣe sílẹ̀ lónìí láàrin aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago mẹ́ta ọ̀sán àjọ INEC wá ké sí aláforúkọsílẹ̀ kan lọ sí ojú ìtàkùn àbí kan lọ sí iléeṣẹ́ àjọ INEC fàyègbè wọn fún ìrànwọ́ kọmíṣánná àpapọ̀ fún àjọ INEC muhammed haruna nígbà tó ń sọ̀rọ̀ tẹnumọ wípé àjọ INEC ó ní kò ní fi ọjọ́ kun ọjọ́ ọ̀hún ó wá tẹnumọ wípé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí orúkọ tán fi gbà sílẹ̀ kan lè ṣe àfọ̀mọ́ sí àwọn orúkọ ọ̀hún. emi ati ilu ilorin to je alaga egbe awon obalaye ni ipinle yi alhaji ibrahim sulu gambare ti dawodinu pelu awon bebe ilu ilorin meta ti won ti gbe lo se ipinle agbejoro agba ile yi senate of nigeria sa obalaye ohun tanumo pe igbega ohun lede pelu ifarajin awon toro kan si eka isofin inu ise ikini re to lede lati owo agbenoso fun obalaye ohun omowe ablesis arowona ege bi atajade hun se wi awon eyan ton si gbe lo si ipele sn lati ri commissioner fun oro idajo ni ipele kora to tun je agbejoro agba ni ipele yi amofin sulaiman ibrahim amofin mashud alabelewe ati amofin mohammed adelodun sulu gambare salaye wi pe igbega lede papa yuro fun ifarajin won si eka orofin emia wa kesi awon eyan pelu gbega ti won re kan teramo iwo ti to wa ni eka ise ofin awon mo ologun le yi ti operation and the car ti gbe igbesi akin pelu bi ekan ninu eko agusun mi isuabo se fi ara re sile adele adari oro iroyin fun awon mo ologun ohun Captain Mohammed Ogoni Shalantiye de Buwolu Professor Lode bi owo awon mo ologun se ndun awon agbesumo mi ohun ege bo se wi awon agbesumo mi ti won to merin deni adota pelu awon mo lebi won won ma fi ara won sile fun awon mo ologun Captain Goni tesiwaju pe nigba to n se ayewo si awon mo agbesumo mi fara won sile won re pe ekan to mo nipa ijana rowo na iko iswapu ni agbegbe jubilara lo wa lawa awon eyan to fa re sile fun awon mo ologun iroyin ekunre ni amuwa si eti gbe oyin lati kanin da amore ti 8.7 to wa ni lorin ni ipinle kwara leyin isimiran pa yi a lo si ile okere awon mi gbere faye latari oko ojo furu kan to ja wale ni ile jami lekan si akin pe eku ikale

0: Abun. Aspapa omo papa onimoji igba ti gbangba to wa degun gedere.
1: Ayo ati idunu yin lo je wa logun. Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
0: After working kílógù, ìgbádùn lógù ká wá jẹ. After working.
1: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tún yọ.
0: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
0: Ṣé Ọlọ́run.

0: ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
1: gbogbo wa nígboro ti mọ kí ló ń ààbùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́kun kedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí àbíkún mi mẹ́tò àbí bí aapp wa.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ẹsẹ ọlọrun òbójú mi jẹ.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.

0: tọrin tó jẹ tí ń gbèsè tó tún rin lẹ dòdò.
1: Ìlú lẹ́gbọ́ tẹ̀mí ẹ gbọ́dọ̀ wọ́n.

0: gẹ́gẹ́ bí tá ń bá bọ̀ lórí ètò fún ti ọ̀sán tòní tá pè ní ọ̀nà àbáyọ ẹjẹ́ ń lọ bẹ́ẹ̀ kí n padà sọ́dọ̀ àlejò wa fún ti ọ̀sán tòní ní yàrá gbára ń bí bí mo sì ń bá bọ̀ ẹjẹ́ wò láti ìpìlẹ̀ tá mọ̀ sí ìjọba àbílẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá nà kalẹ̀ bẹ̀ wọ́n ní ìjọba àpapọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n di ẹ̀bi wọ́n ní àwọn gómìnà ló ní ẹ̀bi tó pọ̀ jù oríṣiríṣi la máa ń gbọ́ nínú àwọn àwíjàre oríṣiríṣi súnpẹ́ jáwọ́ àwọn tó jẹ́ alága ìjọba àbílẹ̀ nípínlẹ̀ kwara tí ó jẹ́ pé aráàlú dìbò yàn wọ́n sí ipò gẹ́gẹ́ bí alága ìjọba àbílẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ọlọ́brada pdp báwo lẹ sì rí ìṣọwọ́sisẹ́ wọn sí ẹ má gbàgbé pé ọdún mẹ́ta làwọn ní nípò nínú ọdún mẹ́ta tabaríyàkà ní méjì mẹ́ta àtìmọ̀yẹ ọdún tán lò náà báyìí báwo lẹ sì rí ìṣọwọ́sisẹ́ wọn sí ìyẹn bó wọn sì já fáfá lẹnu iṣẹ́ sí lọ́wọ́ tá a wà yìí àwọn alága ìjọba àbílẹ̀ láwọn ìjọba àbílẹ̀ nípínlẹ̀ kwara sí.
1: Ẹ ṣe atọ́kùn mo kí gbogbo etí tó ń gbọ́ wá nílẹ̀ kan sí pé àkúdédé wò yìí àdínjẹra ó máa jẹ́ mo kí gbogbo ọmọ ẹgbẹ́ pdp ní ìpínlẹ̀ kwara pé akúṣẹ́ takuntakun ọlọ́run fún aláṣeyọrí mo fi kí kí mo fi kí ọ̀gá wa dr abubakar bukola saraki mo kí state chairman wa pẹ̀lú gbogbo àwọn state executive fún wọn pátápátá látòkè délẹ̀ láì dá ẹnì kankan sí ìbéèrè tẹ́ bí mi atọ́kùn ó dàbíi pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó yẹ ká gbé láti ká fi perspective kan wo ni ní perspective náà ni pé tá a bá sọ pé kí ni jẹ́ local government system because ṣe rí ibi tá a ti máa get it wrong ni pé a proper definition fún local government system ní country yìí àbí ká sọ pé ní Kwara state òun lè ka kókó wo torí pé tá a bá fẹ́ assess kí ni jẹ́ achievement wọn ṣe mọ̀ pé a gbọ́dọ̀ set template pé ok at the local government level irú àwọn iṣẹ́ báyìí báyìí báyìí báyìí
0: wọ́n lè ṣe ni wọ́n lè ṣe
1: òun yẹn la máa fi wo ǹjẹ́ wọ́n lift up to nǹkan tá a expect àbí wọ́n lift up to ẹnìkan bèrè mí wọ́n bèrè lọ́wọ́ mi láìpẹ́ yìí lọ́jọ́ kan wọ́n ní local government báwo ni mo ṣe fẹ́ assess achievement wọn n pé kí ni mo rò pé wọ́n ṣe mo bèrè padà mo ní kí ni wọ́n sọ pé àwọn ti ṣe exactly ṣe mọ̀ pé àkọ́kọ́ ni pé ẹni tó bá jòkó lórí àga yẹn tó wà ní local government ó gbọ́dọ̀ kọ́kọ́ understand the why tóun sì wà lórí àga yẹn ó gbọ́dọ̀ lè read out score card ẹ̀ bóyá quarterly ni bóyá every year ni pé láàrin ọdún yìí o níbi tí wọ́n ti ń rọ̀nù a transparent system of government wọ́n gbọ́dọ̀ lè sọ pé iye owó tó wọlé ní lákòókò local government lílé yìí o wọ́n gbọ́dọ̀ lè sọ pé in terms of infrastructure láti ṣe ìdàgbàsókè ìlú àwọn nǹkan báyìí mo ti ṣe nítorí pé àwọn kankan ń bẹ tí tó jẹ pé a retí kó jẹ pé lọ́dọ̀ wọn ni ó ti máa jáde ẹ jẹ́ kí n fi ńlẹ̀ example tẹ bá wo nǹkan tá à ń pè ní basic schools
0: àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀
1: àwọn ilé ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ láti primary tó wá dé junior secondary school àwọn iléèwé yẹn under control local government náà wà infrastructure wise ni human capital development wise ni ṣe mọ̀ pé template kan nìyẹn ìjọba tó bá wà lérí àpèrè ní local government ó gbọ́dọ̀ lè sọ pé èmi tí mo jẹ́ torí pé a ní office tó ń pè ní office of the secretary ní local government
0: tó jẹ́ ti àkọ̀wé ìjọba àbílẹ̀
1: ti jẹ́ ọba àbílẹ̀ tó dá wà lọ́tọ̀ especially lérí ọ̀rọ̀ education wọ́n wà káàkiri tó yẹ pé lọ́dọ̀ wọn ni gbogbo àwọn nǹkan wo ló ń jẹ́ ìpèlẹ́jọ́ àbí ìpèníjà nípa ìdàgbàsókè ọ̀rọ̀ ẹ̀kọ́ ní local government yẹn ó wà ǹjẹ́ àjọṣepọ̀ wà láàrin àwọn yìí pẹ̀lú àwọn tó ń jòkó ní local government tó bá bẹ́ẹ̀ ju agbára location local government lọ ṣe mọ̀ pé subẹ́ẹ̀bù wà ńbẹ̀ tó jẹ́ pé àjọṣepọ̀ pẹ̀lú láàrin lga office àti subẹ́ẹ̀bù àti local government ó wà tó bá ti ní í ṣe pẹ̀lú basic education system ṣe mọ̀ pé tá a bá gbé template yẹn kalẹ̀ ó yẹ kí ẹni tó wà ní local government àti local government chairman ó yẹ kí wọ́n lè wá sórí atẹ́gùn pé lérí ọ̀tọ̀ ètò ìdàgbàsókè ẹ̀kọ́ tó jẹ́ tẹlẹ́sẹ̀ kùkú tó jẹ́ ti bẹ̀rẹ̀ tá à ń pè ní primary àti tó jẹ́ basic education àwọn nǹkan báyìí ní ìdàgbàsókè tí mo ti ṣe tá a bá rí bẹ́ẹ̀ tó bá ṣe pé ọ̀pọ̀lọpọ̀ rú bẹ́ẹ̀ tá à ń rí tó bá ṣe pé project state government ni a tún béèrè padà pé ǹjẹ́ ìfọwọ́sowọ́pọ̀ kan wà láàrin state government àti local government tí ṣe yẹn fi jẹ́ ṣíṣe.
0: irú template wo lẹ́yìn rò pé wọ́n lò.
1: òun náà ni mo sọ ṣe mọ̀ kí mo set template kankan lẹ́ nísìnyí. èmi tí mi bá assess kí ni àṣeyọrí wọn mo fẹ́ assess lórí àwọn nǹkan tí mo gbé kalẹ̀ yẹn. ṣe mọ̀ pé èmi ò tí ì rí kẹ́nìkan jáde láti local government leadership structure kan wá sọ pé ní basic education systems o àwọn nǹkan báyìí báyìí ló jẹ́ responsibility local government tèmi ti ṣe.
0: ṣùgbọ́n òfin gbé jáde ló àwọn ojúṣe tó jẹ́ tìjọba.
1: bẹ́ẹ̀ ni nǹkan tí mo sọ nìyẹn ó gbé jáde bẹ́ẹ̀
2: koda eri re ni an jajaja agbara totono mi wa egbe ti local government le ma ro ni ko le da duro ko le ma ro ni because o lawon adagba soke kan ta reti pe o sumo ese kukuju ni pede ti pede to sumo ese kuku ta ro
0: bi apere sir
2: ta ro re ni ti mo ti mu wai no education mo ti fe education example nsin ta ro pe local government lo e ka won adagba soke yen ti ma jade ton ba njade be awon eyan se pataki ju oro transformer lo tin gen to an yeso iru e ti mo so yen to je basic education yen o se pataki ju transformer pinpin lo because fundamentally responsibility transformer pinpin ki se local government
0: ta lo ye won apin
2: e seun ko to di pe ara ko to di pe eto oro ina di aladani responsibility ijoba apapo ni
0: ka mo pinpin transformer
2: be ni ati joba state lati la fin create ministry of energy lati make sure pe oro a fe muna de awon igberiko abi adugbo o je responsibility joba won ma se be latanari te ba wo rural education agency ti joba papo dale labuja kan moju tu oro ba la se fe electrify nkan tin je rural areas nibi ti oga wa engineer kalaka wo ti sise ko dori won retire ka wo awon communities wo lo je rural ta fe moju tu lere oro ina but nigba ti oro na ti di taladani ijoba le ran ilu lowo lati fun transformer ko sa buru ninu e
0: ijoba iwo nbe
2: ati ijoba state le ran won lowo lati fun transformer ko da ijoba local na le se
0: nja riro e ni ipele kwara
2: ama ki se core responsibility won in to je gin lo be ni pe
0: nja ri ijoba abile kankan ni ipele kwara to pin transformer
2: emi o mo mo kan gbe oro mo salaye kale in case dan ba so pe be ama to je kin moro de be ni pe agbodo mo first line of responsibility ijoba wa
0: ojuse won
2: ojuse pataki to je gbogi in to je nlo be ni ke mo ngbe mo fe mo fi wira pe le oro education
0: okay
2: ati oro energy education wa privatized energy wa privatized ti joba abile ba fe mu kan lokunkudu ninu mejeji yo moju to oro education ko to kan yen
0: pe ijoba lo nboju to oro education
2: directly nkan ti mo so niyan amose mo pe awon to privatize oro ina fun

0: ìjọba ìbílẹ̀ wa ń sojú ṣe tó yẹ kí wọ́n ṣe nípínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP
1: bẹ́ẹ̀ ṣe wòye wa àtọ́kùn kò sí effective local government system
0: kò wà kò sí wọn ò ṣiṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣe
1: bó ṣe yẹ ká rí effective local government system ààrí bẹ́ẹ̀
0: ṣe gbogbo mẹ́rẹ̀ẹ́dínlógún àbí àwọn kan nínú wọn
1: àti èmi ò tí ì rí èyí tí mo fẹ́ sọ pé ó yàtọ̀
0: nínú gbogbo àwọn ìjọba àbílẹ̀ tani
1: mi ò tí ì rí
0: gbogbo àwọn alága ìjọba àbílẹ̀
1: ṣe mọ̀ pé téèyàn bá ní n tó ṣe yóò wá rédíò yóò wá sọ ó lè negate nǹkan tí mo sọ bó ṣe mọ̀ pé àná ní measure tá a fi ń assess nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn àna kan míì wà tó yẹ pé lẹ́sẹ̀ kòkú kò ju 100 mítà lọ kò ju 200 mítà lọ àwọn ìjọba kan ti wà rí tó yẹ pé gbogbo nǹkan tí mò ń sọ yìí bí à ń ṣe culvert ni à ń ṣe road ni wọ́n ń ṣe
0: láwọn ìjọba àbílẹ̀ kan
1: rí tó ti wà rí
0: wọ́n ṣe rí látẹ̀yìn
1: bẹ́ẹ̀ ni now ó wá ṣe é ṣe kó jẹ́ pé ìjọba àwọn ìjọba àbílẹ̀ mi náà wà ní ṣètò wọn ṣe irú rẹ o ṣe mọ̀ pé a lè rule out pata completely but èmi ò rí tán bá sọ ma agree
0: gbé ní lóko tó bá rí
1: ní má rí definitely now pé local government mi o mo ṣe àwọn iṣẹ́ tó ní ṣe pẹ̀lú local government tó yẹ pé local government ló yẹ kó ṣe mo ṣe tí ò fi ní kẹsẹ̀ bọ́ra wọn pẹ̀lú torí pé sẹ́ni government system ó ní demarcation and definition àwa tá a wà ní local government tá a ní councillors ti represent ward kọ̀ọ̀kan nínú 193 ward tá a ní local government chairman ti represent local government kọ̀ọ̀kan nínú 16 local government àápa local government méjì pọ̀ ń bò mí àálẹ̀ ọ̀kan bò mí àfi ní house of representative. Àpá local government mẹ́rin pọ̀ ń bò mí àpá márùn-ún pọ̀ ń bò mí àpá méje pọ̀ ń bò mí ní Kwara mọ̀ ń sọ o àfilẹ́yìn tí ó máa jẹ́ senatorial tí ó máa represent àwọn ní senatorial ní senate house. Tábà kọ́ gbogbo 16 local government papọ̀ ẹni tí ń jẹ́ gómìnà ọmọ ṣe olórí wọn ṣe mọ̀ pé leadership yẹn ti ní kédà bí wọ́n ṣe ní kédà yẹn ó ṣe tẹ̀léra wọn yẹn ní kálukú ní core responsibility nǹkan tó yẹ kó discharge bẹ́ẹ̀ sì ni ó níbi tó ti overlap tó jẹ pé àjọṣe papọ̀ wọn ni ó jẹ ká máa ráṣeyọrí níbi iṣẹ yẹn ẹ jẹ kí n fún yín ní critical example kan senator Saliu Mustapha tó lọ represent Kwara Central Senatorial District ní léegì máa sòfin àgbà Làbújá wọn láwọn project kan tó fẹ́ ṣe láwọn táìmù kan tọrọ náà gbére atẹ́gùn lọ kárin tí kálukú náà gbọ́ pé wọ́n fẹ́ ṣe àwọn róòdù níbì kan ìjọba state ni wọn gbọdọ̀ ṣe.
0: kẹlẹ lérò kan fẹlẹ.
1: ṣe kò sí synergy ni senator bá ti ń ṣèjọba state yẹ kí n ṣe tèmi tí irú rẹ ò ṣẹlẹ̀ rí lànà irun táwọn máa rí nìyẹn ìdàgbàsókè ò ní dé irú owó tíjọba ná tó fẹ́ fi ṣe ibi tí senator Saliu Mustapha lòun ó ṣe òun ó tún lè fi ṣe bòmí tó tún mọ ẹjẹ dàgbàsókè èyí tó ń mú wá láti Abuja wọn ní ìṣòro nǹkan tó waste wọn àní ṣe sí bòmí. ẹ gbọ́ ìjọba state náà sì tún lọ ṣe ti tẹ̀ síbi tó lóun náà máa ṣe rivalry nìyẹn.
0: ṣé ẹ lérò pé ìjọba náà rí nǹkan rí tí káwọn náà tó gbígbé sí.
1: kò sí nǹkan kan tó yẹ kán rí tí ibi tí synergy bá wà ìfúnilẹ̀ example níjọ tí dr abubakar bukola saraki ń bẹ sínẹ́ẹ̀tì tí gómìnà fatah ahmed ń bẹ ní gómìnà ní kwara ọlá àwọn aṣẹ́ kọ̀ọ̀kan èmi ni director of project and empowerment níjọ náà lọ́hùn kí làwa máa ń ṣe tá a bá fi iṣẹ́ sí budget ká tó fi iṣẹ́ sí budget Làbújá a kọ́kọ́ ṣe need assessment káàkiri a gba data àwọn iléèwé wo ni ò ní classroom tó àwọn ọ̀nà wo ló yẹ ká ṣe data tá a bá gbà yẹn èmi ò gbé tó ní ṣe pẹ̀lú school especially basic school ń gbé lọ lg office under local government ń pé mo fẹ́ rí data yẹn àwọn iléèwé wo lẹ wò pé ó kù díẹ̀ ká tó torí pé kí ni àwọn ní population àwọn ọmọ lọ́wọ́ wọ́n wá ní data classroom ti ń bẹ iléèwé kọ̀ọ̀kan lọ́wọ́ ibi tá a bá ti rí population àwọn ọmọ tó pọ̀ ju dèdè classroom tí wọ́n ní àjọ fọwọ́sowọ́pọ̀ yín wà sọ pé èmi ò fi lè sí budget bá a ṣe ṣiṣẹ́ tó ra tún yẹn èyí tó bá ní ṣe pẹ̀lú róòdù ìlọ ministry of works àwọn ọ̀nà wo lẹ́tí nínú budget lọ́dún ìtẹ́ fẹ́ ṣe wọ́n gbé jáde èmi ò tún ní mọ́ ọ̀bẹ̀ yẹn mọ́ èmi ò tún wo àwọn míì wo ni ò sí nínú budget tí wọ́n kó lè complement ara wọn kódà ó fi dédi pé a ṣe solar níjọ tá a fẹ́ ṣe solar ní Kwara Central Senatorial District tá a fẹ́ distribute solar true lower niger river basin development authority mo lọ bá commissioner of energy níjọ náà àjọ jòkó ni ó wá ní àwọn náà ní project kan tó ń pè ní light up Kwara táwọn náà fẹ́ ṣe ọ̀nà wo lẹ fẹ́ gbà ṣe wọ́n wá fún mi ní class wọ́n ní gbogbo tí ń jẹ́ dual carriage way ọ̀nà oníbejì àwọn làwọn máa ṣe káwọn má débẹ̀ wọ́n tún wá fún mi ní list àwọn ọ̀ràn kọ̀ọ̀kan nígboro tó jẹ́ pé olóòpó kan náà ni but àwọn ti capture ẹ̀ fáwọn máa ṣe mo wá ní òkè ẹ jẹ́ káwa shift tí wa lọ sí grassroots community gangan so that tẹ́yìn bá ń ṣe urban area àti major city àwa ó ṣe tìtì lọ sí grassroots community kó mọ́ lè dàrú lójú àwọn èèyàn kí la ṣe àwa ni ẹja lo color coding tẹ́yìn bá ti ṣe ti ẹkùn ní blue pẹ̀lú ash tá a bá ti ṣe ti wa àwa ó ṣe
0: tí
1: ó yàtọ̀ síra wọn so that tá a bá ń sọ fáráàlú pé senatorial office ló ṣe léyìí o kò ní dàpọ̀ mọ́ ti light up Kwara ń ṣe bá a ti ṣe nìyẹn ìgbàgbọ́ tèmi ni pé tí àjọ fọwọ́sowọ́pọ̀ yẹn bá wà láàrin ìjọba ní sísẹ̀ntẹ̀ lébọ́sẹ̀ wà síra wọn sí ìdàgbàsókè.

ẹbẹ ọlọrun kí mi sí ọrọ rẹ sọkalẹ lewa ilé iṣẹ ìránṣẹ faith clinic gospel center tó wà ní white house number 39 ọlọrun ṣògògèrè alimi nítòsí cottage hospital nìlọrin n ló ṣagbátẹrù tó sì mú ọrọ ọlọrun náà tọ wá wá à ń pè yín láti darapọ nínú àwọn àkànṣe tó wà bíi hebrew women hour wákàtí àwọn obìnrin hebrew tó máa ń wáyé lago mẹsàn sí mẹwàá òwúrọ gbogbo wednesday níbi takànṣe àdúrà ti ń gbà ní kíá fáwọn aláboyún àtàwọn tó ń wojú ọlọrun fọmọ rere a special prayer program for pregnant women and waiting mothers ago mẹwàá òwúrọ sí méjìlá ọsán ní gbogbo wednesday yìí kan náà ni winning news hour wákàtí ìṣẹgun látòrí ìkúnlẹ níbi táwa tó fẹ gòkè ti ń fìjàgbara àdúrà lórí ìkúnlẹ ṣẹgun ní kan mọ hebrew women hour àti winning news hour ní olúfúnmilayọ conference hall circular hotels new yidi road off unity road ńlọrin làwọn ètò náà ti máa wáyé ní gbogbo wednesday máa jẹun ọmọ ńlá kan ṣe ètò tó máa wáyé ní every 1st of october ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún ni ẹ̀ǹkan lọ́dún gbàǹkọ́gbẹ́ àkànṣe ètò àdúrà tàbí amọ̀ yìí fi ṣeré every second friday of the month ńlá ṣálẹ̀ oníṣègùn ńlá ni the great physician láago mẹ́wàá alẹ́ ní emmanuel baptist church children chapel sábòkè nílọrin ló ti máa ń wáyé lára àwọn àkànṣe ètò nìsìn ìdáǹdè olóṣooṣù monthly deliverance program níbi ẹ̀mí mímọ́ ti ń tú àwọn òde ayé àtẹ̀sù sílẹ̀ bákan náà ni operation carry your toys níbi tádùrá àwọn tó ń wojú ọlọ́run fọmọ ti ń gbà ẹ̀wẹ̀ spiritual checkup máa ń wáyé lólu iléeṣẹ́ ìránṣẹ́ yìí tó wà lọ́lọ́run ṣògògèrè alimi ńlọrin ẹ lè pè wá fún èyíkéyìí iṣẹ́ ìjèrè ọkàn bíi ìpàdé àdúrà ìsọjí ìdánilẹ́kọ̀ọ́ ìtanijí ìpàdé àpapọ̀ gbogbogbò tó ìmọ̀pàgọ́ you can also contact us for your evangelical outreaches such as prayer retreats revivals crusades seminars conferences and conventions wá darapọ̀ jẹ́ kó wá tòkè wá ọkàn ọkọ̀ gbà mú lára dá torí oníṣègùn ńlá ni wà níbí o fún wádìí àtẹ̀bẹ̀ àdúrà ẹ pé 08094444014 Faith Clinic Gospel Center àgbékalẹ̀ fún sísọ ìjọ ọlọ́run jí.

0: Kouele, Akou Ismaïoni. Atpolo lo fon en famille, tout fon wa. Pati wane ala yokan. Ori folon, yumo wakwelua, loruko jesu. Eyi ni orolon, ti amuto wawa, lati nui jo. Ima kiru ati serafu, unite siwaju. Oli ujo eloren ati abibire. Tu wane yi okupuna muritala. Eni ti yama ti enure, uwasuke, nero leoni. Ani Olusegun Olaolu Adeyemo Ajeki Agbadura Olorun Alagbara Ogoni fun oruko yin Adupe fun ore ofe osu tuntun Adupe fun ojo simi akoko ninu osu to se ibere idasimeji odun yi Olorun gba ope wa nje wakati la fi leyin lowo lati sesa orin na oro yin emi mimo afi oye oro yin yewa Efiran igbagbo wa lowo ki ese fi mu irin ajo wa ki o fi te olorun lorun ogo yo ma je ti olorun titi lalai ni oruko nla ti Jesu Kristi oluwa wa amen asun la kase eko isimi oni onti awon ma fi gbara wa niyanju ninu wakati yi na ni aginju ikiyesara aginju ikiyesara ni ajo ti o ni kaloku rin ni aye yi o wa ni ipele ipele o si kun fun oke o kun fun opolopo ogun lele ti o ni gbagbo podo mura sile lati le dojuko gbogbo nti o ba le ko loju lona irin ajo re ese rolorun ti ahuma lo gege bi itosona wa loni ona ni we Matthew orikerin ahuma lati ese akoko si ese ikeji Matthew chapter 4 verses 1 and 2 Matthew orikerin ese ikini si ikeji nigba na ni adari Jesu siju lati owo emi lati danwo lowo esu ese keji nigba ti o si ti gbawe ri ogoju osan ati ogoju oru leyin na ni ebise npa adari Jesu lati owo emi mimo lo siju ni apetan re adari re si aginju kini adari re lati lo koju ni aginju yi adari re lati lo koju idanwo tabi idewo lati odo satani si aso pe emi mimo o mo pe satani o dan abi ko de Kristi wo si aso pe inti o la koja tabi ti o ri lodo satani inti o ran igbagbo re lowo ni si a o so wi pe ore ni esufe ba kristi da ninu aginju ni a je wi pe onigbagbo gbodo ko eko wi pe irin ajo wa gbogbo nigba miran lati owo emi mimo ni mimo si ti olorun how dare yi wa lati la aginju ja ki se aginju ti o le mu ara tuni ki se aginju ti o gbogbo ma ri ba ti nfe ki se aginju sati ma je gbadun ni igba mi o je agiju ti o ti la inira koja o je agiju ti idojuko ni idojuko lohun ti on duro de ni ti gbon bi ati kosile nipa Kristi bi pe Olorun mo se lati le la on ton duro de laginju koja ati owo emi mi mo dari re be abi ose to koja ni won ru wa soke lori ipa ti adura le ko ninu igbe aye onigbagbo ti a ba wo e tan so loni pe on la awon agiju koja abi on la agiju to ni awon idoju ko koja ko so wi pe o ma dua gba o ko so wi pe o ma we gba o ko so wi pe o gbadura to ko so wi pe o sin olorun to se ka so wi pe Kristi ko se ife baba to ni afi ti owo emi dari re si iju lati le dan wo lati owo esu ti e ba wo nta ka yi o e de mu ese ikini Mathew ori kerin yen lekan se nigba na le adari Jesu si iju lati owo emi mimo lati le dan wo lowo esu si aso wi pe Olorun ri ohun to le gbe omo re subu o si mama ti si ni aba so wi pe baba o mo ntin se tin fi irin ajo omo se emi o mo idi Olorun fi ni kin wa lori afefe lati mo ba o soro bayi emi o si mo di Olorun fi ni iwo na o mo gbo mi ni akoko yi ṣugbọn nti wo mọ ni wi pe ah oro re dabi eni ti nla ina koja ni ayinju oro re dabi eni ti a n fi ọkọ gun ni iju orisirisi ibeere kikun ni kikun lọhun na mo ni ti n tẹnu rẹ ati ọkan rẹ jade mo gbagbe o gẹgẹ bi onigbagbo apẹrẹ wa ni Kristi ọmọ Ọlọrun bíbélì wí pé a mọ̀ mọ̀ darí rẹ̀ sí ìjù láti ọwọ́ ẹ̀mí mímọ́ la fi darí rẹ̀ ṣùgbọ́n láti ọwọ́ sàtánì la fi dẹ̀ ẹ́ wò bí òun bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run tó sì dúró lórí ọ̀nà tí Ọlọ́run láàlẹ̀ ọ̀rọ̀ yìí sí onígbàgbọ́ ń gbà mìíràn a mọ̀ lérò wípé oṣù àtàjẹ ló wà nídìí ń tà ńlá kọjá kó jẹ́ wípé Ọlọ́run ló máa fi àyè yẹn lẹ̀ Ọlọ́run kọ́ ni ó dẹ wá wò ẹ̀mí mímọ́ kọ́ ni ó dẹ wá wò òun ó kàn fi àyè lẹ̀ láti darí wa sí ijù yìí ó ti fún ẹni tí ó dán wa wò ó ti fún oníṣẹ́ tiẹ̀ ìdí nìyí tí mo fi pè ní agiju ìkíyèsára ọ̀pọ̀lọpọ̀ gbàlà á mọ pariwo orísun ogun yìí nígbà mìíràn ẹ̀mí wa ò tiẹ̀ bèrè wípé Ọlọ́run kí lọ fẹ́ kí n fi bí ìlàkọjá mi yìí mọ́ kí lọ fẹ́ kí n fi bí ìlàkọjá mi yìí ṣe ó ní ọ lára nítòótọ́ inú rẹ ò dùn nítòótọ́ ó wù ọ́ kó dópin ní kíákíá nítòótọ́ àwọn ìdojúkọ tí ò jẹ́ ọ nífọ̀kànbalẹ̀ yìí ṣùgbọ́n ṣọ́ fi ìkíyèsára lantern ńlá kọjá the wilderness of carefulness the wilderness of carefulness what you are going through can be typified as if one is going through a wilderness of discomfort a wilderness of pain a wilderness of rejection, a wilderness of wasted energy. But are you careful in the same wilderness? Agin ju to dabi gba ti a se la kaka eni lofo. Agin ju to dabi gba to je wi pe antira ka sugbon ko yo. Bo ti ntira ka to na na buo na kegan re na fi o se yeye. Alagbara re wa dabi ole. E wo asiri to wa nibi ni pati Kristi o. O ni to la koja ni ogoji ojo ati ogoji oru yi osan toru yi o le mi ni mama si se iki sara re se so fo wi pe olorun ma le mo si nton la koja yi ki sara nti wo focus si ton le pa ni ki sa bombe bo lo ti wa ri bayi ko le ma ri bayi lo be ni ko ni ri be lo tori wo ton gbo mi yi nibi ti ara ni ode yi itura nipa ife olorun yo kuku ba opade yo fi opin si ibanuje re sugbon son la koja pelu ikiesara aje mo ese keji tori a sagbeyewo abi meji awon kila ma se tai fi ki sara ma o amula geju ibi to tura ibi to de lara emi mi mo dari re kuro nibe o wa gbe lo bi isele ti o ro olorun ibi isele ti o ro kristi lorun ti o de lorun to ba je ru igbagbo akoko yi ni sa ti ni ma pare pe ah olorun so fe kan ma fi mi bu oni adari kristi lati owo emi mimo lo si ju ki a le danwo lati owo isu ke le kristi se gege bi akole ara iki sara re ni o fi awe ati adua o fi la koko yen koja se o gbo mi Kristi fi awe ati adura la akoko yen koja nigba mi gan kila ma ngba awe le lori nigba mi gan kila le pe ni dita fi ngba adura oluwa mogun ikuro oluwa dawo re duro nje ati e fi awe ati adura bebe fun iki esara ni lila koja o ma nba ni ninu je nigba mi ti a ba re ni to ti la opopolopo koja o wa nde gege gba ti o pari ila koja ai ki sara si mu ko padanu itura to ye ko je ere inira to la koja o ku kin bayi kore re o yanju o si fi ai ki sara si iwawo o ku kin bayi ki omi itura sun kan o fi aiki sara o si yakuo lona ti o ti pade omi itura o fi aiki sara o fi gba ninu ara re wi pe o dabi epo olorun ti gbagbe emi je nbe ota olorun lowe o si towo bo awon ti o mu ki rin ajo inira re ko ja sasan nje iwo son fi ki sara lanton la koja ohun akoko ti kristi se ni wipe ko baba baja ko pariwo bibeli ni o fi awe ati adura rin rin ajo yi awe ati adura ti wo na fi rin rin ajo yi ai ki sara re ni mu ko ma pariwo pe ota le baba ota le iya lo wa ni di oro yi nje mo wipe Bris Kristi o ba la giju yi koja a le pese re sile lati la agbelebu koja o
1: nítorí àpẹẹrẹ àti ìpele kékeré ni ìbẹ̀wò tí sátani wá fi dán wò nínú agijù ó wá pèsè rẹ̀ lẹ̀ fún ní ńlá tí sátani ń gbébọ̀ ní orí àgbélébù ọ̀pọ̀ ò ti ẹ̀ fẹ́ fìfí ìkíyè sára la agijù kọjá ẹ̀gbọ́n ẹjẹ́ ń pàkíyèsí ní sìkìnní kan mi ò fẹ́ lo ẹsẹ bíbélì púpọ̀ bí èmi ọlọ́run ti fi sí mi nínú ǹjẹ́ ẹ mọ̀ wípé ìhà méjì tá a pín àwọn ọmọ ísírẹ́lì sí òun nìyí o àwọn tí ó délẹ̀ lérí àtàwọn tí ò ní délẹ̀ lérí òun ni ìpín méjì tí àwọn ọmọ ísírẹ́lì tó kúrò lóko ẹrú tá a pín wọn sí àwọn tó délẹ̀ lérí àtàwọn tí ò délẹ̀ lérí ẹ jẹ́ ń bèrè lọ́wọ́ yín jẹ́ ń bèrè lọ́wọ́ ọ̀wọ́ náà ṣáàsọ wípé ọlọ́run ò mọ̀ sí gbogbo ìrìn àjò wọn ní aginjù torí bíbélì sọ nínú Deuteronomy wípé ọ̀nà míì wà tí ó jìnà tó eléyìí o tí ọlọ́run lè mú wọn gbà ó ní ṣùgbọ́n ọlọ́run mọ̀ mú wọn gba ọ̀nà aginjù ohun àkọ́kọ́ tá a sọ nípa ọ̀nà tá a rò pò kúrú tí ó mú rí àjò wọn kúrú ni wípé bíbélì wípé ọlọ́run rí wípé tí wọ́n bá rí àwọn ìlàkọjá lọ́nà ẹ̀rú ó bà wọ́n ó sá padà sí oko ẹrú ó wá mú wọn gba ọ̀nà gúngún bí ìgbà tá a sọ wípé ẹ̀mí mímọ́ mọ̀ọ́mọ̀ darí wọn gba aginjù kọjá àṣé nínú aginjù yìí ni ọlọ́run ó fi mọ àwọn tí ó fi kíyèsára la aginjù kọjá àti àwọn tí ó fi àìkíyèsára la aginjù kọjá ìwo nígbàgbọ́ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí tètè máa pe ẹ̀mí rẹ padà wípé wá síbi pẹpẹ ìkíyèsára irú pẹpẹ yẹn lẹ ti rí àwẹ̀ ìkíyèsára àti àdúrà ti ran ìkíyèsára lọ́wọ́ kì í ṣe àwẹ̀ tí ń nawọ́ ọ̀dà lẹ́bi iye bàbá mi ni ìdílé ìyá mi ni ogun ìjọ ni ogun ẹgbẹ́ ni ogun àdúgbò ni alájọbí ogun kinní kan a máa wá sí ogun láwẹ́láwẹ́ bíbélì sọ wípé ọwọ́ ẹ̀mí mímọ́ nípa ìdarí ẹ̀mí mímọ́ la fi mú kí jésù ó lọ aginjù yìí o èyí tí ń sọ ni nínú aginjù la ti mọ àwọn tí ó délẹ̀ lérí nínú aginjù la sì ti mọ àwọn tí ò ní délẹ̀ lérí wọ́n la aginjù kọjá o ebi jọ pa wọ́n laginjù òǹgbẹ́jọ gbọ́ wọ́n laginjù ṣùgbọ́n àwọn kan padà délẹ̀ lérí àwọn kan ò délẹ̀ lérí kí ni ìyàtọ̀ àwọn méjèèjì yìí ìkíyèsára wọn laginjù èyí sọpọ̀ ọ̀la nkankan kọjá o mo gbà mo sì mọ̀ bí n tiẹ̀ mọ̀ ó bí ẹ̀mí ọlọ́run ti ń sọ fún mi wípé òun la nkan kọjá ọkọ rẹ òkú ó sì ti gbogbo ẹ̀ sí ọláyà ọ̀ sì ń dáágbé òun dáágbé gbogbo ẹ̀ fẹ́ ojoojúmọ́ ẹrù èèyàn méjì ti dèèyàn kan bàbá ni ó fi gbogbo ayé rẹ gbọ́ bùkátà aya àtọmọ ọmọ dàgbà tán mọ̀nà pa ọ́ tì í ó wá dàbí ìgbà tó ń fìnira gbáyé ṣáàsọ pọ́lọ́ ń wò mọ́ sí ni ṣùgbọ́n tí mò ń sọ nìyí torí àkókò mi fi kíyèsára la aginjù ìkọjá aginjù ìkíyèsára lọ wáyé o kí n lè kásẹ̀ rẹ̀ ńlẹ̀ jésù ò di ẹrù lé àwọn júù lórí kò dílé farisí kò dílé sadusí kò sọ páwọn kan kórira wọn kò láwọn olórí àlùfáà òfẹ́ róhun ihun tí jésù kọ́kọ́ múlò nínú aginjù ìkíyèsára òun náà ni àwẹ̀ ó sì fi àdúrà gangan ni wá fi àwẹ̀ tí ń dì ó pèsè rẹ̀ sílẹ̀ títí di ìgbà tí àwọn ìdẹ̀wò yìí gangan ó dé tí ihun tó là kọjá ìyà tó jẹ òfin ní já sásán ẹlẹ́ẹ̀kejì ẹ̀túngbọ́ aginjù yìí lọ́wọ́ ti tiraka ebi ó sì tún máa pa ọ́ ihun tí ẹsẹ̀ kejì sọ ni ó ní ebi sì ń pa ebi ti ń pa ihun tí ò ní ihun tó fẹ́ yìí ni sàtánì wá fẹ́ lò gẹ́gẹ́ bí ìdẹ̀wò rẹ̀ ẹ ti ríbi tí àwẹ̀ àti àdúrà rẹ̀ ti ṣiṣẹ́ ìkíyèsára bàbá màmá ẹ̀gbọ́n àti àbúrò láti àkókò yìí lọ gbogbo ntọ́ bá ńlá kọjá kì í ṣe gbogbo rẹ̀ nìkan náà lè yẹn wà nídìí ẹ̀ ọlọ́run fẹ́ kọ́ fi máa ti ń bẹnu ọkàn rẹ ni ṣọ́ọ́ lè kíyèsára ni irin ajo re pelu bara tin ni o bi nkan ti ri bo ti fe ko ri olorun yo ran wa lowo yo si sanu fo wa e je ka ma fi kisara irin ajo yi nitori aginju kisara lawa e je ki agbadura olorun adupe fo pe pe akisi wa ti pe akisi wa se ododo yi gba opa e wa je fun gbogbo okan ti won gbo mi won la nkan koja abi ikeji emi kisara ti ya ofin ni je yan gbe ti ofin ni padanu ere iya to je emi kisara be olorun e yo ndare fun wa emi mimo je ka ri ise owo re je ka da ise owo re mo ka ma ma fi da awon eniyan lebi ka le fi kisara ati igbagbo ririn ajo yi ki ogo ko si je tire titi lai lai adupe olorun wa ogo ni fun oruko yin lekan si Jesu Christi Oluwa wa amen e se ku isimi

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM ìlọrin ìròyìn àgbáyé.
2: Ẹ̀kú rọ̀lẹ́ wọ́n yí ni àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu yan olùgbani nímọ̀ràn pàtàkì tuntun lórí ọ̀rọ̀ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn olórí ẹgbẹ́ òṣèlú Akọọdù kéde àtìlẹyìn Tinubu gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027. Àjọ elétò ìdìbò INEC gba àwọn ọmọ Nàìjíríà nímọ̀ràn láti tẹ̀síwájú ìforúkọsílẹ̀ de ètò ìdìbò bó ti jẹ́ pé òní ni ètò ìforúkọsílẹ̀ yóò tẹnubẹ̀kọ. Ní ilẹ̀ òkèrè iná fẹjú kẹ̀kẹ́ bó ti jẹ́ pé àwọn panápaná ń ṣiṣẹ́ àṣelàágùn láti dóòlà àwọn ogunlọ́gọ̀ èèyàn níbi ìṣẹ̀lẹ̀ iná ńlá tó wáyé nítòsí ibùdó ní ilẹ̀ France. Lẹ́ka eré ìdárayá ọlọ́wọ́ ẹ̀mukọ Cape Verde Vozinha darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù tuntun lẹ́yìn bó ṣe fakọyọ nídíje ife ẹ̀yẹ àgbáyé. Ẹ kúrò lẹ́lẹ́kan sí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìròyìn káàkiri àgbáyé ní Diamond 88.7 FM ìlọrin

0: bí àwùjọ yóò ṣe rí
1: ìdí nìyí
0: tí ìrètí ọlọ́run lórí ìdílé kó wa wá sí ga fíofí ojú èrò ènìyàn lọ
1: kí wá ní ọ̀nà àtọ̀
0: láti mú kí gbogbo ìdílé wà ní ìbámu pẹ̀lú àgbékalẹ̀ ètò ọlọ́run
1: wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ míì
0: tó ṣe kókó
1: lẹ́yìn mọ̀ bá pàdé
0: lórí ètò ìdílé onígbàgbọ́
1: àkànṣe ètò
0: tí yóò mọ ṣàtúntò
1: tó ń tàtúnṣe
0: àwọn ibi tí ògiri ìdílé kọ̀ọ̀kan ti lanu
1: léyìí tó fàyè gbé iṣu
0: tó ń ti alàgàtà
1: láti rí ìdíjókòó tẹ kán
0: ṣohun tó wù wọ́n nínú ìdílé
1: ìdílé onígbàgbọ́
0: ní gbogbo ọjọ́ ìsinmi Sunday
2: ní dídí àgógó mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́fà àbọ̀ ní gbogbo ọjọ́ ìsinmi Sunday 6 PM to 6:30 PM
0: ètò yìí yóò máa wáyé o
1: lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin
0: níbi tẹ́ ò ti máa pàdé màmá wa nínú Olúwa
1: ajíhìnrere Abímbọ́lá Adékẹyè
0: ìdílé onígbàgbọ́
1: ìrètí Ọlọ́run ni kí gbogbo ìdílé kó wà lálàáfíà
0: ẹjẹ́ àjọgbọ́.
3: Rántí Ọlọ́run mi rántí májẹ̀mú májẹ̀ ó bọ́ lọ́wọ́ mi májẹ̀ ń tàràkà kí n tó ṣe rere ò bá rántí o Ọlọ́run mi rántí májẹ̀mú.
4: Ògo ni fún orúkọ Ọlọ́run alàyè Ọlọ́run ní májẹ̀mú bàbá mi tí kí gbàgbé májẹ̀mú ayérayé nínú àwọn ọ̀run adá gbogbo ògo padà sí ọ̀dọ̀ bàbá yẹn Ọlọ́run tó fún wa ní orí ọ̀fẹ́ láti gé àlàyé lórí ilé àlàyé lọ́jọ́ tí òní ó tún mú wa rọ́jọ́ tí òní láyọ̀ àti àlàáfíà pàápàá Sunday eléyìí tó tún gbẹ̀yìn oṣù keje last Sunday in the month of July ó fún wa ní orí ọ̀fẹ́ láti tún rí gẹ́gẹ́ bí àlàyé ènìyàn lórí ilé àlàyé gbogbo ògo jẹ́ ti Ọlọ́run alàyè a dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn ṣé ilé náà la tún fi ń kí gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run níbi tẹ́ ti ń gbọ́ ètò yìí lónìí tẹ́ ti ń gbọ́ ètò ìdílé onígbàgbọ́ akínyin pa kú ìsinmi òní ẹ kú ìrọ̀lẹ́ o a sì gbàdúrà pé tí jésù ò bá tí dé a ó ṣe ọ̀pọ̀ ìsinmi báyìí láyé àti láàyè wa àlàáfíà Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kò ní fi yín sílẹ̀ lórúkọ Jésù Kristì a kí gbogbo yín bákan náà la tún fi àkókò ya tún fi ń kí ilé ìṣẹ̀dá Amọ̀dé FM yìí wípé òkè òkè iléeṣẹ́ yìí yóò máa lọ yóò sì máa tàn fún ògo Ọlọ́run àti adarí àti òṣìṣẹ́ iléeṣẹ́ yìí lórúkọ Jésù Kristì wọn ò mọ ga ni wọn ò ní lọ sílẹ̀ a tún fi ilé ya tún fi ń kí gbogbo ẹ̀yin oníyàwó ọ̀sẹ̀ tó kọjá pé ilé tẹ bẹ̀rẹ̀ yẹn ò ní bàjẹ́ sàtánì ò ní ráyè láàrin yín bákan náà gbogbo ẹ̀yin tẹ́ tún wojú Ọlọ́run fújú ọjọ́ rere báyìí a gbàdúrà fẹ́yìn náà pé Ọlọ́run alàyè á jẹ́ kí ọjọ́ náà pé o ẹ̀yin tẹ́ sì ń wò kójú Ọlọ́run fún ọjọ́ ayọ̀ báyìí yóò mú kọjú ayọ̀ yín náà kó tẹ̀yìn lọ́wọ́ lórúkọ Jésù àánú Ọlọ́run kò ní fi ẹnìkankan wá sílẹ̀ ẹni máa wò wá àbí kẹ́ darapọ̀ mú wá báyìí ní orí ẹ̀rọ abánidọ́rẹ̀yìn Facebook ẹni máa wò wá báyìí kí search fún page mi Abímbọ́lá Adékẹ́yè ẹni máa wò wá báyìí ẹ ti ráàánú gbà lórúkọ Jésù Kristì èmi náà ni arábìnrin yín lórí ètò ìdílé onígbàgbọ́ Abímbọ́lá Adékẹ́yè ẹlẹ́ṣin ńlá láti inú ìjọ prayer faith and miracle ministry orí òkè agbára Ọlọ́run májẹ̀mú abánimulẹ̀ má dání ní Asadam Road bákan náà gẹ́gẹ́ bí ṣe wa pẹ̀lú mi níbí náà ni ìránṣẹ́ Ọlọ́run alàyè bàbá orí òkè agbára ọ̀nàrẹ́wájú Adékẹ́yè ẹlẹ́ṣin ńlá láti orí òkè agbára ní Asadam Road bàbá ẹ gbàdúrà fún wa ká tó wọnú ètò lọ.
5: Orúkọ Jésù ní orúkọ Jésù gbogbo alàyè ọkàn tó ń gbọ́ wa lórúkọ Jésù ìwà láyè Ọlọ́run kó wà nípa tiyín Ọlọ́run ògo ni forúkọ rẹ o Jésù Olúwa wa.
4: Ògo ni forúkọ Ọlọ́run alàyè so gẹ́gẹ́ bí a ti wà lórí ètò ìdílé onígbàgbọ́ àti gẹ́gẹ́ bí ohun tí a ti ń sọ̀bọ̀ láti àtẹ̀yìnwá ẹni pé a wà nínú pé kí a tún ọ̀nà wa ṣe tún ìwà rẹ ṣe tún ọ̀nà rẹ àti ìwà rẹ ṣe nítorí pé agbára tá a nìyẹn kì í bá ní kalẹ̀ that is adjust your way and character because physical power cannot endure you till end cannot endure you forever jẹ́ ká tún ọ̀nà wa ṣe nínú ọ̀nà Ọlọ́run so gẹ́gẹ́ bí ẹ ti rí pé ọ̀nà mẹ́ta mo ló pín sí a ti sọ ti bàbá a ti sọ ti àwọn ìyá a ti sọ ti àwọn ọ̀dọ́ ní ọ̀nà tó jẹ́ pé a lè fi tún ayé wa ṣe torí ọjọ́ ọ̀la wa ká lè ní ọjọ́ ọ̀la tí ó ní ògo torí pé agbára tá a ní lónìí kò ní bá wa kalẹ̀ ní àkókò tí agbára bá ń lọ yẹn ká wa náà ká lè ṣe àwọn nǹkan kan sílẹ̀ tí ó wúlò fún wa lónìí a tún tẹ̀síwájú under it a tún sọ̀rọ̀ lórí pé kíkọ́ ara ẹni àti ìdílé rẹ àti ìdílé ẹni that is kíkọ́ ara rẹ àti ìdílé rẹ ní inú ọgbọ́n Ọlọ́run ìtasọ̀rọ̀ lé lórí lónìí nìyẹn building yourself and your family in the wisdom of God. Bo latin ko ara eni abi ati ile eni ninu ogbon Olorun eni ti o ba ko ara re ninu ogbon Olorun ko le ko ile kankan ninu ogbon Olorun at all. Pataki ni ogbon Olorun je ninu aye awa eniyan mo fe ka dimu won ni ti alagbede ba lurin ni oju kan o mo ni nkan to fe mu jade nbe ta ba soro nipa ogbon Olorun imo Olorun ye Olorun kado pe lai si ogbon ati imo Olorun ninu aidai ninu aye eniyan aseye oriwo abi nkan rere wo le ro pe eyan le se na gbogbo bi nkan se di loni idile to ndaru to ndojuru ti gbogbo eri to di ti gbogbo en sele lotun lo si disagreement domestic violence here and there kile ro po sonu ogbon Olorun ati oye Olorun lo sonu ninu aye oko o sonu ninu aye iyawo that is the reason ta fun idile to ndaru loni gbogbo society ti o fararo ogbon Olorun ni apply eni ko si ogbon Olorun ko si imo Olorun orilede gbogbo bo se ri ogbon Olorun ti sonu ni nibi to gbogbo Olorun tu sonu de ta ba tun so wi pe eyin eyan je ka gbadura si Olorun ha ni pe awu adura ko lo kan jare sadura wa leleyi ita si le se ni owa ara wa you can never do it with your own power o koja oye wa beyond your the human reasoning to le se atun ni ki sadura lo kan ogbon ati imo imoye ninu Olorun o sonu ohun lo mu wa de gbogbo ipo ta wa loni and the greatest tragedy on earth is life that does not follow the plan and the path of God. That is the greatest tragedy. Ibanuje to gaju na aye ti o tele ilana ati ona Olorun. And the greatest mistake is neglecting and forsaking the knowledge, the wisdom of God. But rely upon your own knowledge. Atise to gaju niye keyan fi ogbon imo ati oye Olorun sile ko wa gbekele ogbon ti ara re. Lo ta le ma wo pe se bi se Olorun bi Olorun fun eyan ni ogbon se eyan wa gbon ni yes eyan Olorun fun wa ni ogbon loto sugbon ogbon Olorun o yato o jina o ki a le fi ogbon ti Olorun we ti eyan rara o yato sira won iwe Isaiah 55 8 to 9 o so fun wa be yen o ni wi pe nitori Olorun ni pe nitori pe ona mi o ki se ona yin be ni ero mi o ki se ero yin nitori pe bi orun se jina si aye be ni ero mi jina gedegede si ti yin be ni oro ona mi ti eja to si ti yin patapata as higher as heaven to the earth so that is how my way is higher than your own way as higher as heaven to the earth bi orun se jina si aye be na ni ogbon Olorun jina si wa lotito Olorun fun wa ni ogbon nigbati Olorun de yan. When God created man in his own image, he endowed man with intellectual ability. That is ofunwani, the wisdom and knowledge of thinking. Niba ti Olorun da aye, to da eniyan si aye, Olorun o to o da wa ni aworun ara re, o fun wa ni ogbon ati ronu. That is the intellectual ability, the wisdom and the knowledge of thinking to make moral decisions and willing choices. Olorun fun wa ta ni ogbon to je pe o le fi ronu lati so pe mo fe se nkan bayi abi nkan bayi lo wu mi lati se Olorun fi fun eyan sugbon ki lo wa sele ni wi pe nigbati eniyan yen baba latijo akoko dada ni tolorun da Adamu nigbato ti subu si abi are kereke satani ti o ti ku lori ilana ti Olorun that is the mistake ti won ti se ti won ti subu si owo satani ta le tele are kereke be nigba na ni image Olorun ninu aye eniyan to ti ku nigba na ni ogbon ti Olorun fun wa that is the intellectual ability wa lati le ronu o ti wa corrupted eju ti o ti wa labe idari satani is under the influence of Satan that is why to get pe e ma bible gan so o ni ati se buburu o ya si wa lakan lati o ya si wa awe eniyan lara lati se rere lo ogbon ta fi le yi ronu lati se nkan to da eju ti o ti baje ninu aye da eniyan so nipa bayi awari aye wa a le structure aye wa gege bi ife Olorun mo a o le ko aye wa bi Olorun se fe ka ko mo that is the reason why o nkan ti Olorun si rire ti Olorun fi so fun wa ninu we Jacob yen ori kini ese kanu James chapter 1 verse 5 yi pe bi o ba ku enikeni ti o ba ku enikeni o to ba ku oko ogbon to ba ku ogbon fun enikeni Olorun mo wi pe ogbon to wa lori wa ta nlo nisin this our intellectual wisdom yi ogbon iwe ogbon ta fi ronu yi olorun mo wipe ko si nkankan to wa nibe esu lo ndari re toni pogbon ta fi to gbogbo nkan o lo fi je ki oko ori ileto iyawo ori ileto eni to kawe to ka gbogbo iwe sibe aye re ri japu japu eni to ka iwe de ope iwe sibe sibe ku ri ile re to olorun fi so pe o ku opo ogbon pe gbo to mo wipe ku opo ogbon oni ko bere lowo won olorun ti fi fun ni oni won fun fun gbogbo eniyan ni opolopo ko si ni ba owi tori pe to ba ti tete wa si odo re ko ni ba owi gaga bi we iwe owe ori keta ese keta la the book of proverbs chapter 3 verse 13 oni iboku ni fun okunrin na ti o wa ogbon ri ati okunrin na ti o gba oye oro olorun lo so be fun to ba oni ko bere lowo ohun to ba le wa ogbon ri. That is, if any of you lack wisdom, let him ask from God that we will give it to you liberally and he will not rebuke you for it. Kuni ba owo to ba ti le wa tori wi pe oro Olorun so fun wa ninu we Proverbs 24:3 yen oni nipa se ogbon la fi ko ile nipa ogbon la fi ko ile nipa oye la fi fi idi ile mule nipa se ogbon nipa ogbon ni wa fi ko ara re to fi ko ile re to fi fi idi ile re mule. That is Proverbs 24:3. Ogbon Olorun la nilo lati ko aye wa. Ta ba nsoro, ogbon Olorun ni mo nilo lati ko aye mi. Ogbon Olorun ni gbogbo eyin te gbo mi lori eto nilo lati fi ko aye yin. Ohun to sonu re ti gbogbo ile fi di rududu. Ti idarudapo fi kun ta loni, ti idile oroju ti ora aye ma. Ona ogbon ta de so yi, ani owo Olorun lo wa. According to the book of Proverbs chapter 2 verse 6. O so pe nitori Oluwa ni fi ogbon fun ni lati enu re jade ni imo ati oye tin wa se ri owo ta lo Oluwa yin Olorun lo fi fun wa ogbon ti e to te eyan ni esu lo ndari re ninu aye wa a ri to o je ka ri nkan kan se the our brain is just full of uncertainty ogbon eniyan o kun fun uncertainty o kun fun ti o to ti o je ogbon eniyan o kun fun ti o to o kun fun ti o ye full of uncertainty ogbon olorun olorun lo fun yan ni ogbon nitori olorun ni fi ogbon fun ni odo re ni imo ati oye tin wa ta ba wa wo kini nkan to wa kini abajade te yan ba to ba fi ara balẹ fun ogbon olorun kini abajade re e je ka wo verse 9 to 10 e je ka wo verse 9 to 10 we kan Proverbs chapter 2 verse 9 to 10 abajade teyan ba gba ogbon olorun to wa ogbon olorun ri oni oni nitori na ni iwo mo dodo ati idajo ati aisegbe ani gbogbo ipa ona.

0: ni emi yin iwo to so wi pe loni mo lo si lukan ma sewo ma jere ogbon ti eniyan niyan ah ti ba ti fi arakunrin yen mo bo sinu ola niyan ki ma gbadun ogbon ti eniyan ni ti ba ti gba fi arabirin ni iyawo aye mi ti da ogbon ti eniyan niyan ti ba ti de epo ti mo le pa yen to wa itemi lowo won gbogbo ti yori fun mi ogbon ti eniyan niyan o do lori ogbon ara re niyan e wa wo nkan to so nibe o ni nigbati iwo o mo nkan ti ola yo wu jade fun o isin to soro nikan lo mo ki lo mo to ma sele ni ola o ni ohun to eyin o ba wi ni wi pe bi oluwa ba fe that is the wisdom of God ogbon olorun niyan bi oluwa ba fe awo wa laye a o si se yi that is if God's will ti oluwa ba fe ma wa laye ma se leyi ma se ton bi oluwa ba fe o ti gbe ogbon ara re kuro nibe o ti gbe ti olorun si ni iwo lo si ni aseyori loju ona won won to ran ti eleda won nje ti won si rin ni ona re ta ba ja wo iwe iwe yen 3:5-7 oni fi gbogbo aya re gbekele oluwa ma si se tesi imu ara re that is how you can get the wisdom of God fi gbogbo aya re gbekele oluwa ma tesi imu aya ara re mo ni gbogbo ona re won si ma to ipa re to ba ti jo wa ara re fun to gba ogbon re yo a ma to ma se ologbon ni oju ara re beru oluwa ki o si kuro ninu ibi bo se le gba ogbon olorun niyan o ma se ologbon loju ara re ma ni ki no wi yen ki no so yen e ba ti koja gbogbo yen awon to need e ko ma gbo tera re ba patapata ni waju olorun mo so fun wa ni gejo mo ni pe ojo ebi merin lo nba ida mo so ni gejo mo so akokon be na ni pe keyan yan nkan ti o da ni akoko teyan wa ni agbara ti yan that is choosing wrongly in the time one has power to choose that is iyen lo ti yan ba yan ninu ogun ara re inu e ni o ti wa yan nkan ti o ye kan yan ti o wa so pe ohun o ninu didun ninu re mo awo we oni wa so ori keje lese kini yen oni ran ti eleda re ni igba we nigba ti ojo ebi ko ti de nigba ti wo so pe iwo ni iwo ko ninu didun ninu won mo in to ba ti yan to ba ti yan dada ninu ogbo olorun later yan lohun ninu didun ninu re mo oko ti mo fe yen mi o do have pleasure in him again jo iyawo mi o ninu didun ninu re mo ise ti mo se mi o ninu didun ninu re mo to ni pe o fi ogba ara re gbe kale ni ogbon ti o mo nkan ti o sele laarin iseju manu sibi ta n gbe kaakiri ojo ebi kan niyan to n ba eniyan se tun wa de ojo ebi keji se pe ikan mo san jejo ipila meji keji ma so loni time mi o ba ti gba laye ki so merin ma tun sun sijo ejo mejo ni ikeji ni wipe ojo ebi keji to n ba eniyan ti o ba ti fi ogbon olorun se inu imo re ti o ba ti duro ninu ogbon olorun ti o fi ogbon olorun ko ara re ohun ni nigba ti agbara re ba n fi o sile to n jo ojo ogbo teyan wa ni ojo ale to n dojo ogbo ta fi ni pe ko ju ona re ati iwa re se tori agbara to niyan o le ba o kale nigba ti agbara yen ba n yo ko lara re hey. To ba ti ko aye re lati pilese when you are in your prime age now when you are in the age of productivity now and you refuse to be yourself in the wisdom of God when the power is departing from you in nkan ti yan ma koju nigba ti o ba ti agbara yen ba n fi wa sile in ti yan ma koju ojo ibi ni o oni nigba to ba wa to wa lewe o n lo sibi to wo n se nkan to wo nigba ti o ba dagba tan to darugbo elomi ni o wo laso ibi to fe ibe no ma mu o lo ohun to ba se nisin to ba ti ko ara re ninu ogbon olorun to le ko ile re ninu ogbon olorun ni akoko yi nigba to ba di igba yen ohun lo fi ni experience ojo ebi yen o tori pe ohun to ba se fun awon to wa ni ayika re fun iyawo fun oko fun awon omo fun awon to ba ogbe awon na ni o gbe ogege nigba ta gbara o ba si lara re mo ṣùgbọ́n nígbà tó bá wùwà nígbàgbára rẹ tó ń fi ọgbà ara rẹ àti èrò rẹ tó nígbà tágbára bá ń kò lára rẹ olúwa rẹ jìyà ọjọ́ alẹ́ lórúkọ jésù ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ẹ ò ní jìyà ọjọ́ alẹ́. so níbi ni màá ti dá màá ti gẹ́gẹ́ kí n stop níbi ó ku ọjọ́ ẹbí méjì mo ti sọ mo tún ti sọ kan nínú rẹ torí àkókò ni yẹ kí n sọ tán ṣùgbọ́n tí mo sọ ni pé kọ́ ara rẹ nínú ọgbọ́n ọlọ́run ìyàwó ilé ọkọ ilé ẹ̀yin anybody tó ń gbọ́ mi lórí ètò yìí ẹ wá ọgbọ́n ọlọ́run rí ohun tó lè mú ọ ṣe àṣeyọrí lójú ọ̀nà rẹ nìyẹn ohun tó lè mú kí ilé rẹ ọ dúró nìyẹn kò ní àlàáfíà má sọ pé ayé ti bàgẹ́ táyé bá bàgẹ́ ṣé dandan ni kò bàgẹ́ pẹ̀lú ayé ni ó ní ẹnikẹ́ni tó bá wá mi yóò rí mi wá ọgbọ́n ọlọ́run rí kí ayé rẹ ilé rẹ kó lè ní ìtumọ̀ káyé rẹ kó lè dúró bí ọlọ́run ṣe fẹ́ kó rí olùwà ràn wá lọ́wọ́ ẹ jẹ́ kí n sáré ṣe ojú òpó ìsílẹ̀ fún àwọn tó bá tún ní nǹkan láti bá wa sọ 0913655 6952 091 36 ẹ ti wọlé o.
1: Àlàáfíà fún yín ma.
0: Àlàáfíà fún yín dáàdì, God bless you sir.
1: Kí God bless that dáàdì ọrìn.
0: Ṣeun dáàdì.
1: Ní iṣẹ́ ọgbọ́n tí ìyàn bá fi kọ́lé. Kí ló kí ìṣòro ló fi ń gbé bẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìbẹ̀rẹ̀ ọlọ́run ìpìlẹ̀ ìṣẹ́ ọgbọ́n.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó yẹ kí èmi máa tọ́nu kódà alẹ́ òní gan patádó dì mọ́. Ìjọba àti ìsùn. Ọlọ́run ló mọ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ayé ọgbọ́n lọ ayé ká bẹ̀rẹ̀ ọlọ́run.
0: Ọgbọ́n wa
1: orúkọ ọlọ́run.
0: Bẹ́ẹ̀ni.
1: Ká wọ́gbọ́n lọ ká lójú ọgbọ́n lọ kó tó wa sọ̀nà.
0: Ìṣẹ́ dáadé. God bless you. Ìbẹ̀rù ọlọ́run ni ó ní ìpìlẹ̀ ìṣẹ́ ọgbọ́n. Ìbẹ̀rù ọlọ́run ló sọnù. Nígbà tí ò bá sí ìbẹ̀rù ọlọ́run mọ́ kò sí ọgbọ́n ọlọ́run nínú ayé ènìyàn. Nígbà tí ò sí ìbẹ̀rù ọlọ́run mọ́ kò sí nǹkan tó ń jẹ ọgbọ́n ọlọ́run nínú ayé ènìyàn mọ́. Ìbẹ̀rù ọlọ́run òun ni ìpìlẹ̀ ìṣẹ́ ọgbọ́n. Ẹ ti wọlé o. Hello sir. Orúkọ yín ibi tẹ́ ti ń pè wá.
2: Máńkẹ́ olùdáyọ̀ láti obìnrin.
0: Ẹ ṣeun. Ẹ ṣe sà.
2: Ẹ fún ìgbà gbogbo kò ní rẹ̀ ní lórúkọ
0: Jésù. Àmì àmì lórúkọ Jésù. Àmì àmì.
2: Àmì ìtàlẹ̀ ológo.
0: Àmì àmì.
2: Ó tara fún un.
0: Àmì.
2: Ẹ kàn fẹ́ gbàdúrà fún un.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun dáàdì, God bless you sir. Àdúpẹ́ gan ni ẹ ṣe o. Ẹ ṣe lu àwà pẹ̀lú yín.
2: Àmì àbáwá.
0: So mo gẹ́ bá ti ń sọ lọ. Time wa ti ń lọ. A tún máa continue lórí ọ̀rọ̀ ẹ níjọ́ mẹ́jọ. Àti kò lórí rẹ̀. Ohun tó sọnù nínú ayé rè. Ohun tó sọnù nínú ilé rè. Ìbẹ̀rù ọlọ́run sí. Tó lè jẹ́ orísun fún ọgbọ́n. Ó ní ìbẹ̀rù olúwa ní ìpìlẹ̀ ṣe ọgbọ́n. Ìmọ̀ ẹni mímọ̀ ni ó ní òye. To have the knowledge of the Holy One is the understanding. Láti ìmọ̀ ẹni mímọ̀ ó ní òye. Ó sọnù pátápátá. Òun ló fa ó fa àbájáde level tí gbogbo wa wà yìí. Ẹjọ́ ọ̀rọ̀ tá à ń sọ lónìí kì í ṣe wípé àwọn gbogbo wa lọ̀rọ̀ ikàn. Ǹjẹ́ òun fọgbọ́n ọlọ́run tó ilé rẹ̀? Ǹjẹ́ òun fọgbọ́n ọlọ́run tó ayé rẹ̀? Má tẹ̀sí ìmọ̀ ti ara rẹ̀. Mo rọ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí ètò yìí. Má tẹ̀sí ìmọ̀ ti tó bá fẹ́ ọjọ́ ọ̀la rere láti escape àwọn ọjọ́ bí wọ̀nyí. Please má tẹ̀sí ìmọ̀ ti ara rẹ̀. Dúró nínú ọgbọ́n ìmọ̀ ọlọ́run àti ìmòye rẹ̀. Stand in the wisdom and discretion of God. Nǹkan tó lè mú wa ṣe àṣeyọrí ilé lójú ọ̀nà wa o. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ilé wa ò ní dàrú, ọ̀nà wa ò ní dàrú. Ọgbọ́n òun la fi ń tolé, la fi ń to ìlú. Olórí tí ò bá ti fọgbọ́n ọlọ́run sí kò lè rí nǹkan kan ṣe. Lórúkọ Jésù a ò ní mú àmúbọ̀n rere. Ẹ jẹ́ ká dánu dúró fún ti òní. Tó bá di ijọ́ mẹ́jọ lágbára ọlọ́run a tún kọ́ntínú. Ọ̀pọ̀lọpọ̀ ló yẹ ká sọ ṣùgbọ́n táìmù ni ò fún wa láàyè. Ọlá níjọ́ Monday lórí òkè agbára. Fún ẹ̀yin tí ọlọ́run bá fún ní orí ọ̀fẹ́. Ọlá ní Monday tó gbẹ̀yìn oṣù. Gẹ́gẹ́ bá ti mọ̀ gbogbo àwọn ọmọ orí òkè agbára ti mọ̀ pé ọjọ́ ayọ̀ ọjọ́ ẹjọ́ ni a fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni ọjọ́ ìyìn ni. Wọ́n náà wá darapọ̀ máwọn ọmọ ọlọ́run. Yin ọlọ́run fún ayé rẹ. Ẹ̀mí ṣẹ́gun ẹ̀mí ṣẹ́gun kó o kàn yin ọlọ́run láàrin wákàtí méjì kó o tún padà síbi iṣẹ́ rẹ. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Kristì. Àìmọ́ṣe kò ní jẹ́ tiwa. Lẹ́yìn ètò yìí ẹ lè pè mí sórí nọ́mbà mi. Nọ́mbà mi ní 070-32-49-50-16. Fún èyí tí ẹ bá fẹ́ wá tẹ̀ bá mọ̀ bẹ̀ ẹ pè mí sórí nọ́mbà mi. Olúwa ràn yín lọ́wọ́ lórúkọ Jésù. Ire o.

Akoko Aliyo Breakthrough Half Hour. Iwe Filipi ori kẹrin ẹsẹ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé sétí gbọ̀nyín níkànnì Diamond 8.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago mẹ́fà àbọ̀ sí méje ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinu ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garage Asadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn Tẹ́lẹ́pà. Àkókò àlùyọ rẹ nìyí lórúkọ.

bẹ́ẹ̀ni ètò òye ìjìnlẹ̀ látinú bíbélì gbárà ọ̀tún wọ̀ lórí ìkànnì dámọ́dé 8.7 FM nílùú ìlọrin ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́ 7 PM to 8 PM every Sunday atọ́kùn ètò ní olùṣọ́àgùtàn ẹ̀kọ́nọ́wò olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn èkè ògúnyẹmí láti CAC òkè ìmọ́lẹ̀ tó wà ní òpópónà unity nílùú ìlọrin gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run tó yẹ kóró látinú bíbélì láìsí àmúlùmọ́lá tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má ba ṣẹ̀ sí ọ Jésù ni ọ̀rọ̀ ìyè náà ẹ jájọ máa gbọ́

0: olùṣọ́àgùtàn ẹ̀kọ́ nobu tí ń ṣe atọ́kùn ètò oyè ìjìnlẹ̀ látinú bíbélì fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà la sì ń dúpẹ́ lọ́wọ́ onígbọ̀wọ́ ètò ní John Bad Foundation ọpẹ́ wa lọ́sọ̀dọ̀ gbogbo àwọn tí ń fún wa ní ìmọ̀ràn lórí ètò yìí àti gbogbo àwọn tí ń fi àdúrà ràn wá lọ́wọ́ agbáládùá pé olúwa yóò fi ohun tí ṣe tiyín yóò ṣe láṣepé níwájú mi ní báyìí wọ́n ti wọlé wá àwọn náà ní olùṣàgùtà
1: bàbá mi ti wọlé wá o
0: olùṣàgùtà eke ògúnyẹmí ẹ káàbọ̀ sórí ètò yìí o ṣé àlàáfíà lẹ́dẹ́ o ẹ kú sí mi ẹni o.
1: Thank you, baba. Akí gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ ibi tí agúfẹ́ ètò ń fẹ́ dé à ń gbàdúrà o ẹ ò ní sì wá gbọ́ lónìí o.
0: Àmì
1: àwa náà ò ní sì wí o.
0: Àmì o.
1: Etí tí a fi ń gbọ́ wa kò ní di o.
0: Àmì o.
1: Ìbànújẹ́ ò ní wọlé yín o.
0: Àmì o.
1: Ẹ káàbọ̀ sórí ètò náà. A wà lórí Facebook ẹ̀yin tẹ́ fẹ́ wò wá Kọ́láwọlé Ògúnyẹmí bí ẹ bá ti tẹ̀ ẹ́ síjú ẹ̀ ẹ mọ̀ wò wá kedere akínyín káàbọ̀.
0: Ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà olúwa lọ́nà àwọn ọmọ ogun ọba àwọn ọba olúwa àwọn olúwa ọfẹ́ ní yẹ ló yẹ ìyìn ló yẹ ògún ló yẹ fún orí ọ̀fẹ́ rẹ náà tí à ń rí ìgbà nígbà gbogbo tí o máa mú wa wá sí orí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi a fi ọpẹ́ fún ọba bá gbọ́ ọpẹ́ wa ọpẹ́ àti ìyìn náà ṣe ní ìtẹ́gbà à ń lọ lórí ètò yìí lówó kọ jésù kristo olùgbàdà ìwọlé ọba ìbẹ̀rẹ̀ àti òpin ní ìbẹ̀rẹ̀ ní àárín àti òpin ètò yìí afẹ́ rí olùwàjá rí ọ darapọ̀ pẹ̀lú wa báwa ṣe o má jẹ́ àṣìwé má jẹ́ àṣìsọ àwọn ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu wa tí ó bí ògùn ẹ̀ tí ó bí ẹ̀yìn ọlọ́run wa nínú olúwa má jẹ́ ó jáde ṣàánú fún wa gbọ̀rọ̀ wa rò ṣe tiwa láṣepé nígbà tá a bá mú ètò yìí wá sí ìdánudúró ìbùkún tó wà nínú ètò yìí tí ó jẹ́ tiwa kí ògo àtọ́lá kó jẹ́ tẹ̀yìn ọlọ́run wa nítorí a fi ìgbàgbọ́ béèrè ní orúkọ jésù kristi olúwa àti olùdáǹdè wa. Bí a bá dé ibi iṣẹ́ a máa ń ṣe ni iṣẹ́ tún ti bẹ̀rẹ̀ ní ti òní mo rò pé ìránṣẹ́ ọlọ́run tí a pè wá sórí ètò yìí mo rò pé a ti ṣetán láti wá bá wa ṣiṣẹ́ lónìí.
1: Nípa orí ọ̀fẹ́ ọlọ́run kò sí tí ìyàwó bí fún.
0: Àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
1: Lórí ètò yìí náà ni.
0: Àdúpẹ́. Ní ọ̀sẹ̀ tí ó kọjá àwọn ewu tó wà nínú yíyẹ àdéhùn tàbí yíyẹ májẹ̀mú òun ni à ń ṣiṣẹ́ lé lórí. Ó dàbẹ́ ni pé ẹ ti fún wa ní outline bí mélòó kan tẹni ká ṣiṣẹ́ lé lórí
1: àdéhùn
0: nǹkan
1: a dẹ̀ ti dé ìpele kejì
0: rẹ̀ bẹ́ẹ̀ ni àti
1: àwọn
0: òtítọ́ tí ó yẹ ká gbọ́dọ̀ mọ̀
1: nípa
0: àdéhùn
1: tàbí májẹ̀mú
0: ìyẹn là ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ọ̀sán tí ó kọjá
1: a ti kíyèsí mẹ́rin bẹ́ẹ̀
0: ṣé ó ti ṣẹ́kù díẹ̀ tí
1: ẹ méjì lábẹ́ yẹn
0: lábẹ́ rẹ̀ tí ẹ ti kẹ́ ẹ tó bọ́ sórí onírúurú àbí onírúurú àdéhùn tó wà
1: àti
0: májẹ̀mú tó wà
1: bẹ́ẹ̀
0: ni ṣe ọya ẹja lọ lórí rẹ̀ méjì tó kù jẹ́
1: àwọn tí ń gbọ́ wa nígbà àkọ́kọ́ ẹ jẹ́ yára ṣe sọ́márì
0: àwọn èyí tí ẹ ti ṣe sẹ́yìn yẹn
1: a ti sọ pé àdéhùn jẹ́ ẹ̀jẹ́ a ti sọ pé àdéhùn jẹ́ ìmùlẹ̀ láàrin èèyàn méjì a sọ pé àdéhùn jẹ́ ìlérí tí ẹnìkan ṣe fún ẹnìkejì rẹ̀ a sọ pé májẹ̀mú tí ẹnìkan dá ní pẹ̀lú ẹnìkan o ni à ń pè ní
0: àdéhùn
1: ìkẹta ó jẹ́ ìpinnu tí ènìyàn méjì jọ ṣe láàrin ara wọn lórí nǹkan kan pàtó.
0: Lórí nǹkan kan pàtó.
1: Bẹ́ẹ̀ ni. Ìkẹfà tá a kíyèsí ni pé ó jẹ́ ìlànà tí àwọn èèyàn méjì jọ gbà pé bí a ó sì rìn rèé tí ó sì gbọdọ̀ yẹ tán pè ní àdéhùn tàbí májẹ̀mú nìyẹn. So lábẹ́ ìpele kejì tí a ti gbanu dúró ní ìjẹjọ ẹ̀rù ni lábẹ́ àwọn òtítọ́ tí a gbọ́dọ̀ mọ̀ nípa àdéhùn májẹ̀mú kì í ṣe nǹkan téèyàn yẹ tí ì rí bínú ọlọ́run bẹ́ẹ̀ ni àdéhùn kì í ṣe nǹkan téèyàn yẹ tó lè rojú rere ọlọ́run.
0: Téèyàn bá yẹ àdéhùn orí yéèdì bínú ọlọ́run
1: ó ti dáràn ọlọ́run
0: a se bi eniyan owo eniyan se eniyan ni won jijo se adehun ki se olorun si eniyan aya to wa la ni olorun si eniyan ti eniyan si eniyan abi
1: ti e ba ti konu eyan ti ko lolorun be ni sa
0: tori kini
1: ese direct si olorun ko to nkan sugbon ese to ye pe nipa ki konu eniyan un le fi konu olorun o po gan e je sapere fun yin bi mo ba yan yin je ti mo re yin je eyin ko mo yan je mo ti ko lolorun to roro re so pe iwo ko gbodo re omo ni keji je if I ti mo ba ti cheat yin ba mo ti ri mo ti fa wahala a si se lori re labi otito yen a ti so pe olorun funra re je olorun ma je mu ki si dale ma je mu so eni oba dale majemu o ti wa ibinu ati wahala lotodo olorun wa ikeji pe olorun ko rira nti a pe ni didale majemu tabi yiye adehun iketa ti a keji ni pe ibinu olorun le dide si eniyan nitori didale majemu tabi adehun ikerin ti a kiesi ni jejo ni pe olorun le tori yiye adehun ba ise eniyan je
0: ti eyan ba wa ye adehun
1: be ni
0: yo wa ba ise eyan je
1: aba se je bi bele lo
0: so na wo lona wo
1: a de kiesi a kiesi wi pe oro olorun ki wa ni lo ninu iwe oluwa sibe lati duro ori karun ese kefa ki to ba mo pe o ni lagbara ati se mo so mo so ileri to ni le mu se mo se adehun to ni le muse mo ba yan da tori pe olorun le tori re ko ba se re je bibeli lo so be ninu owo ni wasu ori kefa ise karun ati ese kefa so ikarun ti a gbodo mo to je otito pon bele lai labula nipa didale majem tabi yi ade ni pe olorun le fi iya je iran mi ti nbo ti omo owo mese
0: shalaye yen o ni igba ti isohun lo to dese
1: olorun so wi pe
0: ki isohun lo yi adehun
1: eje coach oro olorun fun baba oro olorun pe olorun owu ni mi o
0: be ni olorun be se baba wo lara omo titi de na keta ire kan ni nu awon to ko ri da
1: mi okay so ki olorun so me yen Olorun le fi ese ti baba da ko fi ji omo ko tun fi ji omo omo ko tun fi ji omo omo omo omo
0: but
1: la fi gbadan sora
0: dakuna iwe mo na tun so fun wa wi pe oni onikaluku ni yo ru wa ise dede re oni onika oni olukuluku wa ni o ru wa
1: ise dede re
0: mejeji ni
1: ba se ru wa ise dede tara wa la tun ji yan baba wa to edona kilode ti anku se ba dam lo jesu
0: eh oloje
1: kilode anku iya you know kilo o ti eju merin lo
0: ah o yen eju merin
1: tori oye ko ye ka kuma
0: lati gba adam
1: lati gba adam
0: awon lo lo ti abi kilo abi
1: so
0: abi nua
1: e ri pe keyan mo koja aye re ni ma fi ibi kan han ipere Samuel keji ori 21 kewo iran keno kewo iran keno si keno igbawo si igbawo olorun igbagbe majemu o nto ba mo po ni eyin oleselu e bere campaign laipe yi
0: be ni
1: nte ba ni le se e mo
0: so pe e se
1: atubotan wa o
0: esan
1: wa o
0: lori nkan to so pe ohun o se ti o se
1: be ni esan wa iya wa o godo no e ma ro ko baya lo nse aye lo nse ota ni ota ko
0: eh
1: adehun to se to mu se
0: iya
1: da wa na le iwe Samuel keji ori 21 lati ese kini ni mo ti fe ka
0: kilo
1: oro olorun ka ba pe iyan kan si mu ni ojo David fun odun meta iyan yo wa continue lati odun di odun odun di odun
0: be ni fo di odun meta
1: ki lo nsele David wa ranse ko bere lowo Oluwa
0: be ni
1: Oluwa wa wi pe nitori ti Saul ni
0: to ti ba won kan damaje
1: da mu ti won gba iyan ti nsele tori ti Saul
0: o ti ku ba o ti mu ba won kan damaje
1: Saul ti ku
0: o ti ku
1: e wa gbo Saul o si laye laye Joshua o
0: be ni
1: igba aye Joshua baba ti won se wo ile de Jericho oni Joshua ti awon agbagba ile Israeli ti ba awon ara Gibeon damaje mu bo ti bi ko da won e bi David
0: abe ni
1: won David bo bi Saul
0: ba ile wo ti bi Saul
1: bo so e wa wo maje mu gba yen to ti wa laarin awon Israeli ati Gibeon ni akoko isakoso ijoba Joshua
0: be ni
1: all right boya won omo tan se ri te eyan ba mo itan idile baba re komo kini a mo se ri awon kankan nisin won mo mo tu fesole nisin ti telo mi fi gbo nisin o to lagba Jesu gbo sugbon bona ri onobi re si nti aje ka lo mi oba nu ogun ti ru kiri maja mu woni ya re da lojo to bi oko teto loyun re
0: njo
1: wadi
0: ko se ni jin wadi
1: gbogbo e kan daru ona kan daru aye suo e gbawe gbawe e gbadua gbadua ko so na abayo ona abayo si wa sugbon o ti wadi gangan tin se o aye ni ota kan ni orogun ile kan ni kilo fun orogun ile laye
0: lati se
1: bi on eyan ba wu Oluwa
0: eh
1: ajisi bible
0: mu ko re abota
1: da ko wa
0: re po pelu re pelu alafia
1: iwu atore atore e si lalafia
0: eh
1: be ni sir iwu ati oko re e si lalafia iwu ata won mo re e si lalafia iwu ata ya re e si lalafia ni bi se o si lalafia gbo kan dojuru
0: be ni atoga ato mo se
1: ndi eru ru eni ti ko mo wo mese lagbaja nebo wa yen.

0: kì í sí ọ̀kan nínú àwọn ọmọ Israẹli ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn tí ó kù nínú àwọn ọmọ Amori àwọn ọmọ Israẹli sì ti búra fún wọn Sọ́ọ̀lù sì ń wá ọ̀nà àti pa wọ́n run ní ìtara rẹ̀ fún àwọn ọmọ ilé Israẹli àti Júdà torí wọ́n ń sàrífẹ́ sí wọn se o ye iba hun
1: o ti gbagbe pe won ti ba awon omo isele damaje
0: omo ta ba pa ikun o sele
1: omo
0: ko amo
1: lo tun wa se seku se
0: e gbon ta nso ni itara re arifin wo kilode iru arifin wo lele e ma je aso pipo wahala ye eto ni Israeli disi
1: bẹẹni
0: olorun lo jogun ile falisin lo jogun e fa omo isele
1: bẹẹni
0: abioye but ara e pa won run e mo da won si ngba na tan da won si
1: won da won si
0: awon no diran ma si ba
1: won da won si
0: awon no ajojibo le dunle awon no dan ti won da si awon mo se le run awon no di terrorist awon no di my god
1: nkan to oluwa ba ba
0: iye
1: ko ma se gege bi oluwa
0: ti wi there is one when God declare war of no mercy pa won la pa won e ma da won si sugbon won da si
1: won da won si
0: awon ye ti ba won da ma je mu bayi olorun de ti ki olu e ma ba won da ma je mu e gbodo fo omo yin fun won o e si gbodo fi omo gbogbo ikilo olorun ti ki
1: o kilo
0: fun won ko kan ti
1: e to de be
0: sugbon won o gbo
1: won ko ti e ti kun si
0: David si ba awon ara ji bi o bi won lere pe o da ki le fe ki a se ati kini o ma je etutu se gbo e lo ni omo otito yo si tun mo
1: bẹni
0: se bẹni ti ajo da ma je mu eku lo ba ko be ko ki lo fe gba toro o fi yanju won se je 1 to 1 from one month to another from one prophet to another awon abayo de si lowo prophet lori iru oro yi
1: bẹni
0: se gbo sa
1: bẹni
0: eni o loro ti ku ta o le lo satun se yen ko le ronu abayo so David wa bi o ke fe ka se ki le tutu ki eyin ki o le sure fun ile
1: ile oluwa
0: e ma gbo
1: be ni
0: e ma gbo agidi opolopo po loni ani se ki jesu ni ku
1: to ba wa ku
0: e dale olorun se olorun ji pada ni
1: ko yi pada
0: awon ara agidi oni si wi pe
1: yi pada
0: awa o ni lo fadaka tabi wura
1: lati odo yi o
0: lati odo yi
1: eh kini won need
0: be ni a ko si fe ki e pa enikan ni Israeli wipe eyin ti eyi ti eyin ba wi le mi o se ki le fe ka se mo wa wi fun pe okunrin na ti o run wa
1: iyen Saulu
0: yes ti o si ro lati pa ware ki awon mo ba si mo ni gbogbo agbègbè Israeli e lo mu meje
1: ninu awon omo
0: omo re
1: e wo omo bibi re meje
0: omo omo e sa lo mu
1: meje
0: meje
1: laarin won
0: be ni
1: ke mu wa
0: awa so
1: oro
0: solution no sa
1: nkan to lagbara niyan omo Saulu meje
0: an so bayi o àwọn ìjọba ń dá bandits yìí sí wọn fi owó federal wọn tán lọ yálòkè òkun wọn fi ń bọ wọn torí àwọn tẹ ẹ kó sí ọgbà ẹwọn ní ìsìn ẹ tó ń bọ wọn.
1: bẹ́ẹ̀ ni instead kí wọ́n run wọn kan pa wọ́n rẹ ká má gbóhùn wọn mọ́ kán pa wọ́n run kí wọ́n má sí mọ́.
0: ẹgbẹ́ àgbàdo sábẹ́
1: ẹgbẹ́
0: àparò
1: sábẹ́ ẹgbẹ́ àgbàdo.
0: Ẹ wá lè wú ọ̀tán.
1: Ewu ò lè tán.
0: Ọ̀rọ̀ yìí pọ̀ gan. Ẹ̀jẹ̀ ń dádúró díẹ̀ bẹ́ẹ̀.
1: Gbogbo ìpinnu yín àti èrò yín ni wọ́n ń gbọ́. Tẹ́ ń sọ sí wọn létí.
0: Ẹ kọ̀ǹfàtì àwọn bandage. Ẹ kó wọn sí àárín àwọn military. Èlò sálárì tẹ́ ń fún military. Èlò bandage ń rí. lojuma lo se se e gbo ta so se salary yen ran e ti tin gba millions lori eni
1: lori eni kan ah
0: salary ti e fun ni odun mewa ko te ta won fun ra
1: won be gba loju lojumo
0: ah e wa de eni ti repent repent
1: ni bo ni ti repent wo
0: eyin ba repent e ma ko wo orilede je
1: ah ah o to se ni yen
0: eyin ba
1: repent be ni ko won ro dun pada na
0: ko je pa eyin
1: jo se orilede
0: se
1: bible ni won fi yo lati nu apo
0: joba se repent That's what I'm saying. Say it, repent.
1: Well, repenting. You see, repentance is what you want to read.
0: I want to talk about it.
1: Hmm.
0: Number six. You are dale. See, I don't.
1: Eh, bono. Can I talk to I want me to tell you what you say one who won
0: the
1: number.
0: Lodi
1: meta yen to to
0: da ko lo meta ki so du meta ojo ro sege sege onje o jade ki so du meta odun meta kini oni ni odun di odun yen pe constantly ni kini yen sele like without no reason igba ojo odigba
1: erun
0: afura baba se nbo
1: won pa won nu won si so won ro
0: gbogbo ton gbe agbado ton gbe rice lodun to koja na mo gbese ton je
1: awon
0: e to mi gbe lo mi gbe lo
1: ki se omi nikan lo gbe lo
0: emi o ojo oro be de
1: bi yawo abi kini na ti ko won ti wa baje won fe malu ni won fe dagbo won fe fa gbogbo e ge
0: awon esu ton ba ko je
1: ton ba ko je
0: Toro Olorun so ninu ejo ele
1: ah
0: si fura o se nu aje ta ni se wa abi ma je mo ta ti da
1: wa lo se ra wa
0: awa
1: ni se ra wa
0: ma ni awon lo gbadua Sadio David ni o gba se adua na awon ajibio ni o gba nti wa ndu minu pe awa ijo awa aran so to ya ka so dodo fun mo pe won ti dale e ma je mu Olorun lo si binu si wa You don't tell them the truth.
1: To bet on one church, it and one beer.
0: Don't tell them the truth. Don't tell them the truth. But I tell you guys, so tough ones, so tough ones, I don't know, could you just say, you know? You are dale, at ye are down, my jamo. Oh, yeah, you are so dodo. See, and it's here, just a deal.
1: Benny.
0: Bibeli there's only no way profile 1434. Oh dodo
1: ni mangbo
0: leke.
1: Ese ni egun orilede.
0: Mo se ni yan yo bi orilede wo. Ta ba wa jeje. Yo mu na mo bi awon olugbe orilede bo se ni fun wa bayi. Awa di a rejected nation in neighboring countries. This is the same of us.
1: Ti awon fe gburo wa.
0: Awon ti
1: awon fe gburo wa mo.
0: Àwọn aláwọ̀ funfun tú aṣọ wọn sí òhò tí àwa lọ bẹ̀ lọ dá sọ́bọ̀ wọn wọ́n wá ń rí
1: jẹ́ tí
0: wọ́n wá ń pa wọn mọ́ wa. Ẹnu ọ wálé báyìí sí ẹ rí dúkìá àwọn kó wálé ẹni tó ti kọ́lé lọ ní sí tó wá débi
1: ẹni tó débi
0: tí ò ọdún mélòó ni ṣé gọ́ọ̀mẹ̀ntì ló fún wọn nílé gbogbo tán dá padà wálé.
1: Àwọn fúnra wọn ni kọ́lé wọn.
0: Ṣé gọ́ọ̀mẹ̀ntì ló fún wọn nígbà kan dé ní ìsìn ṣé lè gọ́ọ̀mẹ̀ntì náà kún wọn sí.
1: Ó ti o.
0: Èlò sálárì tí gọ́ọ̀mẹ̀ntì ọmọ fún ọ fọdún mélòó náà fi fún wọn
1: náà fi fún wọn
0: ṣé wọn wà sẹ fún wọn
1: náà fi rí
0: a ti sí
1: ṣé wọn kọlé fún wọn náà gan ni
0: ala ti sí a ti miss road àwọn olóye lọ̀rọ̀ ilé yé
1: bẹ́ẹ̀ni
0: kò lè yí òpin ènìyàn àwọn ọlọ́gbọ́n inú àwọn arírẹ inú àwọn tó ń lójú inú lọ̀rọ̀ ilé yé kò lè yí àwọn òpè
1: bẹ́ẹ̀ni kò lè yé wọn.
0: Ẹ jẹ́ lọ sí pakẹ́tà ẹ̀kọ́ onírúurú
1: májẹ̀mú
0: tí ó wà.
1: Bóyá lè ṣe díẹ̀ ń bẹ̀ yẹn ká tó bọ́ sí àwọn tí a fẹ́ pè tàbí
0: tí wọ́n tó bá wọ́n. Bá a bá lè parí eléyìí fine. Májẹ̀mú àkọ́kọ́ tí mo fẹ́ ká sẹ́lé lórí ó ní marriage covenant àdéhùn
1: ìgbéyàwó. Àdéhùn ní ti ìgbéyàwó.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Àwòtọ́ àdéhùn máa wà
0: ń bẹ̀. Àwọn èèy
1: wọn ọmọ ìkan tán ṣe.
0: they don't know it.
1: báwo náà ṣe ni mọ ìkan tán
0: ṣe. wọn jẹmu ìgbéyàwó ṣe tẹ ẹ gba ìlú lọjọ ìgbéyàwó ẹ bá ronú dáadáa. because what you have committed committed yourself into. O pe fuko lo won ronu olu aran mi lowo. Ke se jo lokan leyin gbe yawo.
1: Ni adehun to ti
0: fu wa se.
1: Lori igbe yawo
0: ti se. Be sa.
1: Wo ma toju
0: eru to ni le daru to lo.
1: Lo se.
0: To lagbara to lo se.
1: Nigba ilera.
0: My God.
1: Ailera de oko o ti koko yen sile.
0: O ya were. Oko ba ya were. Se iyawo oniraja ti fe mi gba wa laye.
1: Se ni. Se ni. Tutu lo fe lomiran.
0: E ti lo jobo ru.
1: Eh, se bi awon yen la ni nan tele.
0: Awon wo?
1: Ah, awon iranse Olorun.
0: Melo lo to tale mo?
1: Ah, ah, ah.
0: Melo.
1: On ko yawo.
0: E ma be sina jina ni iskoro pe. Melo nu awon awon pare iranse Olorun to ti e mo. Awon go mo ti o je.
1: Be ni.
0: Se pasa.
1: Be ni. Ta ba mo nkan ti won je won
0: ni. Awon
1: lo sile kan lo fe lomiran.
0: Awon.
1: A se ni won sise Oluwa.
0: Se Oluwa wo don se?
1: Wa ma sa.
0: En ti ori akoso idile, o ora koso yawo kan se.
1: Eyo kan.
0: Eyo kan.
1: Ki se meji.
0: O le farada fun yawo kan yawo le re. Se o le farada fun jo.
1: Nibo.
0: Bi be so pe eni ti o le kayo ile. Bo do se se.
1: Ba lo se kayo ijo.
0: Me lo omo re ati yawo re.
1: Odidi ijo.
0: Me lo ni omo re ati yawo re.
1: Eh ko je meta merin marun.
0: Alright. Me lo wa ni jo.
1: Ah, o egbegberun ni.
0: So, en ti o le sakoso.
1: Sakoso ile re.
0: Ile re.
1: Eh ya wa wa sakoso egbegberun. Awon beta to ni.
0: Antara wa je. Antara wa je. O le endi o pelu ile re.
1: Eh.
0: So le endi pelu ijo.
1: Eh.
0: That is why ton fi n pa jo Olorun je n ba se Olorun je, n pa gbu je, n ba orile
1: ni. N ba orile ni.
0: Se ti o le sakoso ara re, teni ko je local government chairman, te to dibo fun.
1: Eh.
0: En ti o le sakoso ara re, teni o ma lo governor.
1: Be ni. Ko ma lo
0: te tun te ka fun
1: eh ko bo se president
0: se ti miss e
1: ke se
0: sa ati si na
1: Olorun o gba wa
0: ti o se looto ninu kekere te wa ni oya
1: nso ta wa fi se looto lo abi lori nkan ti tobi to po
0: ebi ta ni
1: ebi wa na ni
0: alright
1: ebi wa na ni
0: ninu ma je mu igbeyawo lojo marriage
1: agbodo yi pada
0: okay awa pejo ni ni waju Olorun
1: ati ati waju ejo yi
0: eh
1: lati da okunrin ati obirin pa ni di pe yawo mi mo be ni
0: gege bi ofin tori na tabara ni keni to mo idi kan ti afun ni da won po gege bi otito ni pe pe ni da na ko ti wo yi jewo
1: won si reni to nu mo nkan ti o ye ko da won po ti wa si dake
0: ko se nti o so pe ah eh sir pastor te fe se yawo fun yin o ti fe kan ri to ti le danu
1: won si ri awon to wa to mo to mo dele dele
0: won wa awon ore re wa nbe na o
1: eh awon ore
0: elomi o mo poran lo nlo dan bi wede to nlo
1: ore ore oko ni ye wa nbe
0: ore lo lo da being a witness of that wedding you are a criminal
1: eh iwo to je
0: be ni o ti mo pe o le kan lo
1: eh
0: o de tun tele lo
1: gbomi o ti ah o si mo be
0: e jo lo bi danu ta kokon
1: ni o tun ta lo si be danu keji o si se gbe yawo iwo o tun wa nbe
0: o tun wa wa nbe
1: won tun bere lowo eni pe gbogbo eni se gbe eni te wa nbi
0: o no si
1: ba re ni kele ti o ni nkan ti o ja
0: o no si
1: o ni ko ah
0: eledi eke
1: eh o dana mo
0: da le maje mo olorun pe iwo ko godo jeri eke o si godo si aiso dodo oko yawo ni kankan lo dana yawo ni kankan lo dana
1: eh
0: omo pore re ti seyun meta mef
1: o se fu awon fu awon obi
0: omo pe yi ko si le omo lara re mo o de wa nbe
1: ah
0: ah ado igbeyawo wa laarin oko ati aya ti won jo gbe ara won ni iyawo
1: be ni
0: opo lo si dale majemu yi olorun ni fiyaje o fiyaje olorun ni ko le oko le olorun ni safun o safun Olorun no na Olorun ba ti ejo ba ti eje Olorun fe bi pa o fe bi pa ti ewu ibinu Olorun to wa nro dede lori olorun e ja lo nu we malaki ka da duro bi eyo kan lo ni
1: be da ti da duro tori akoko wa ti lo
0: awon kan ro pe ma si re ni bayi awon ti won fori ti igbeyawo ti won mo go
1: won go
0: beru ma je
1: be ni wa je bu tan ti jiyo da ni ni gba ti won se igbeyawo
0: beru ma je
1: be ni o na ni o
0: Mm. Ma beru adeun ni o iwa beru Olorun de before beru
1: be be ni
0: wa wari wari n tolorun o fi oro
1: kilo ma pe kilo biro
0: ti o fi oro e lo beru o na mo
1: eh
0: bi o ba ti mo yo pada mo
1: o na mo
0: who don't know
1: eh
0: then go know
1: they go know
0: they will know
1: eh
0: but they go know
1: but they don't know they don't know no that they don't know
0: They don't know. Imi go pastor ti eni emi ka si won
1: awon do fura awon do fura ra wa
0: kan won so si mi lenu ni iwo go ya ro yaka
1: be ni
0: emi ka fun won o ya ka
1: e mo gbadun yen emi na fe gba
0: fura ka so n to fe se
1: e ma ka
0: during the council before the day to precede the
1: marriage
0: ah half money ka n te se mo te
1: be ni
0: se mo te
1: be ni a se fowo si
0: lojo wedding ma duro waju gbogbo yo pe ikori tata de ni pe e fe mule ni o
1: imule ni
0: imule ni o
1: baje mu ni
0: mo ri da
1: o dehun ni
0: komo hun ni o
1: ah ah eje ni
0: eje ni o
1: ah ah
0: ki ya o ki ya o ko si mi o se mo o
1: ko si mi o se mo
0: no reverse o especially Christian marriage to ba ye ni bo mi nu esin mi ti mo ni Christian marriage, no going back.
1: Oh,
0: because I don't tell you anything until death.
1: Death. I couldn't even bash a lot of people.
0: In your long walk, your long walk, being with someone mentally, never change. Ti be come back blown it. Eku kebi eku.
1: Eye osi.
0: Eye osi kebi eye. Eye go from
1: there. Benny.
0: Ikanu nu ese ti won da si Olorun ni dale majemu igbeyawo
1: be ni
0: ori keji
1: be ni ninu iwe malaki
0: be ni ma ka ese ikokan la si ese 16 du da wu wa rekereke asi ti wu wa irira ni Israeli ati ni Jerusalem nitori Juda ti so iwa mimo Oluwa di alaimo ki lo se iyawo ti o fe o ko le o si gbe omo birin ajoji miran ni iyawo se n gbo baba
1: mo gbo ro le
0: odale odale gbogbo ti iseda re te jo kojo o ti n gbe tan kokan
1: be ni
0: o wa pada deni le back to school olorun a da o pada si school 1 te ba ri le dada nguru pe kino tun se ni so fe ta le
1: awon ile se won fe ta won ni
0: a du ke close ogun o nja mo e ma gbo olorun wa do de fe lo mi pe you will travel abroad elomi da abroad tan ile o se pada wa mo
1: ko se pada
0: mo to gbo won to ni Nigeria lo
1: ti ta
0: mo wo kan lori social media egbanu je si ba mi gbogbo chian ni opa ti ya
1: lo sele si
0: won jo won si ta kan o to lo
1: awon mejeji
0: igba tan si don won fi eru wo orile ede yen won wa ni mi soda sani laarin won iyawo wa lo to asiri won olopa pe e ba n deport e mi o fe mo
1: tori kini tori kini
0: oja
1: ah
0: oko na ni o iyan lo fe se ajo pada Nigeria na ni o na wa lo so asiri
1: fun awon lopa
0: be
1: ni iyan oko yen
0: oko na lo wa asiri
1: o wa tun lo so asiri iwu asiri wo lo so
2: baba oro pon be ori akoko wa ngba tan wa ri pe eleru le mejeji won wa deport on mejeji
1: ah
2: e wa tu ba ra won ni welcome back welcome to
1: Nigeria
2: to Nigeria
1: ah awon to ti ri won pe won ti le ilu ibo tele
0: oluwa yo ki okunrin na ti o se yi kuro ati pastor to nko won ni ru akope kan divorce
1: awon
0: bibe ni lo so o
1: se pastor to nko won pe ki won divorce
0: alohun ge awon tan ba sa won tan dale ma je mu gbe o to lo ko oro lo ko an ge won kuro ati oluko ati eni ti an ko eni to nko oyan to ba ko pe kokoko re ko ko yawo re so pe won fe ba ti eje ni ma je mu be la ni
1: won fe ba ye eje
0: Oluwa oge won kuro ninu agojo kan bu won ni ati eni ton ru bo re si Oluwa awon omogun to re pe o le fi ebo da mewa re o mi o si sensosi
1: ore
0: o dale ma je mu se wo si folo ti o se te wa gba eyi ni eyi ese ketala eyi ni eyi tun si se e fi omi je bo ati eku ati gbe e fi bo popo pepe Oluwa mole tugo egbegberun adu ati ekun meje kilo ni se egbegberun awe kilo ni se
1: ko si
0: sugba yin wi pe fast fortune nitori kini Oluwa ti se eleri e ma gbo laarin iwo ati laarin aya ewe re
1: aya ewe re
0: e je fele ikun laarin iwo ati eko
1: ewe re be ni ko ma ja aya ni ko
0: e ti iwo wa etan si bẹẹni ẹgbẹ rẹ ni òun ṣaṣe
1: bẹẹni
0: àti aya májẹmú
1: bẹẹni aya májẹmú ni
0: òun kì wá ṣe ọkàn rẹ sebi òun kì á ṣe ọkàn rẹ bẹẹni o ni ìyókù ẹmí rẹ if you touch the dar you yourself will be affected. Ese 16 ulo Olorun wi pe o ko lira ko sile. E mo eni keni o gboro fi iwa ipa bo aso re mole. Le Oluwa awon omo ogun wi. You can cover up ko si to le people. Nitori na eso emeyin ki e ma se huwa etan o le dale o ko dale o.
1: Ko le dale. Ko dalẹ
0: o gbẹ ni n to ba mu o dalẹ ko mo pe ati dalẹ re laye ko di
1: boya
0: eja duro be lo ni to ba di
1: eja duro
0: ati de bi oniru baje mo ati
1: ajo wa be ni
0: gbogbo eyi teni ayo kan wale kan wale
1: awo baba oko ati iya oko ni abi iya iyawo ni yen
0: e ba ye omo yin je ni o ba ye je ni
1: ori mo pe oko nlu iyawo nlu omo won ni
0: kini se ton fi
1: eyo kan ti oni mo ko ma pa
0: le ni eyin re nikan to wa daada nile oko to koko gibulu
1: no ko se se
0: awon kan na fun
1: o dana ni pa se o dana
0: we re go je yo da lo do mo mo lo je ti fun lo je lojojumo
1: ai dada o inu re amadu si yo ma yo a ma yo mo ni we re gan a ma yo a ma yo mo
0: Nbo kilo ni ti o wa ni te wa dada ko to di pe mi ko fa lo nu ma jemu kilo ati so yen seyin nu
1: ati so ati so a duro ni fun sa kan ki a mo awon ti o fe bere ibere lowo wa ki won se pe wa lori ero yi 091 0961 36 55 55 69 69 52 52
0: studio line
1: yẹ ẹyẹ ẹ pe wa ma dalẹ ma je mu o laarin iwa ati ọkọ rẹ
0: hello e ti wọle orukọ yin ati peter tipo alaafia o baba ni mo bọ o
3: gbọdi lati mo bọ
0: a gbọ yin
1: lati n gbọ yin
3: ẹru ọlọrun ba mi o ẹru ọlọrun ba mi o
1: Pẹ̀lú lọ́kàn rẹ̀,
0: kò sẹ́ni tó
1: lè dá dúró.
0: Thank you, baba.
3: Thank you,
0: baba.
1: Ẹ ṣe.
0: Ọlọ́run ni kì í ṣe ni.
1: Èyí ti èèyàn.
0: Ọlọ́run kúrò ní sọ fún pé torí kan báyìí mo ti ń fìyà jẹ ọ́.
2: baba si bo sa lu fokan lo odo oli o bo lo nbe o si bi o fe lo hello
1: hello hello
2: bo so ke o
1: akale o e se o
4: baba ki ni pa je fun yin baba
1: ami ami ami E ja sora wa o. Mo ni ka sora wa.
2: Isora na lo gun agba.
1: Ka se ma gbadua.
2: Hello baba, o ti wole. E ti wole
1: oruko oruko ati bi te tin pe. Oruko ati bi te tin pe.
4: Alagbesa ni lati amayo.
2: Okay, ango yin sir.
4: E pe e so nipa didale majemu.
1: Eh.
4: Ti o bi ba dale majemu. Ti o je so nipa ran omo. Oruko mi ni Mr. Bayo di Bolale lati la o.
1: Okay, a n gbo yin.
4: Yes, Africa nikan lo da majemu ni ewa awo Ibo. Bodo won fi ri. Africa nikan lo da majemu ni ba se ri da pile Africa.
2: Sir. Se ri eleyi ko ni se pelu oro orilede. Individual case ni.
1: Be
2: ni. Iko to ni se pelu oro orilede. Se awon olori ni àwọn ilé aláwọ̀ funfun ṣé wọ́n rí bíi tiwa ṣé mọ̀ ń da àwọn èèyàn tiwọn ṣé wọ́n mọ̀ ń sọ pé àwọn ṣe nǹkan kan ọmọ ṣe.
1: Bẹ́ẹ̀ni
2: wọ́n yìí sọ̀dálẹ̀ lọ́run yẹn lọ́jọ́ kọ́dọ̀ wọn dà.
1: Bẹ́ẹ̀ni o ní
2: ọ̀tọ̀ dalẹ̀ làwọn African leaders ń bì they are betrayers. Bó ṣe rí nìyẹn. And you don't expect things good.
1: Bẹ́ẹ̀ni
2: bẹ́ẹ̀ni
1: ọ̀dàlẹ̀ ni wọ́n wọ́n betray májẹ̀mú.
2: Hello, ẹ ti wọlé orúkọ yín àti ibi tẹ ti pè.
1: Ẹ kúrò lẹ orúkọ àti ibi tẹ ti ń pè.
4: Akínbàbò yìí máa mẹ́ẹ̀ lórúkọ mi sà.
1: Ok.
2: Má dára fún yín.
4: Amizade, lórí ọ̀rọ̀ quotation tí ẹni tó béèrè gbèrègbè yín ti béèrè lèmi náà ti fẹ́ béèrè.
1: Ok.
4: Ipe bíbélì sọ pé a ó bèè ṣe bàbá wò lára.
1: Ọmọ.
4: Àwọn ọmọ.
1: Ìran kẹta àti ìkẹrin.
4: Mo wá fẹ́ béèrè pé ṣé ẹ dẹ̀ mọ̀ pé lára ọkùnrin lọ́nà fi máa ń mú ìran tẹ̀síwájú.
2: Mọ̀ dàmú ọjọ́ labour room ni.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ ṣe wọn ò pinnu ẹsẹ̀ ẹ́fà.
1: Wọ́n pin nínú rẹ̀.
2: Ègún ẹ́fà wà lórí àwọn obìnrin gbogbo láyé lónìí. Ó wà lórí
1: àwọn obìnrin bẹ́ẹ̀ ni.
2: Ìmí gan ni rí bí pé sẹ́ abẹ náà ṣe fún un.
1: Bẹ́ẹ̀ni.
2: Kò sẹ́ tó bọ́ lára tá à ń sọ yìí. Ọlọ́run ò ní ẹnì kankan tó respect.
1: Ìgún
2: Adamu. Nígbà tó bá ti kọjá ayé rẹ̀.
1: Ìgún Adamu ṣe wà lórí ìwà títí
2: dè. Ó wà lógún ojú rẹ̀ lọ́wọ́.
1: Ogun ló máa jẹ.
2: Bẹ́ẹ̀ náà ni ó wà lórí àwọn obìnrin.
1: Bẹ́ẹ̀ni.
2: Nínú ìpọ́njú lọ́mọ lóyún.
1: Náà ṣe máa bímọ.
2: Bó ṣe rí nu. Hello, ẹ ti wọlé orúkọ yín àti bẹ́ẹ̀ tẹ̀lé.
4: Hello, ẹ kalẹ̀ o, yóò dára fún yóò.
2: Àmísà
1: àti ẹ̀yin náà.
4: Prọfẹ̀tà Adébáyọ̀ Adégbòyega ni olódòta.
1: Ẹ ṣe o, a gbọ́ yín.
4: Ohun tó ṣẹlẹ̀ ni pé májèmó lágbára. Ẹ̀wọ̀n bí kí Nàìjíríà tó dé dúró báyìí. Pásánálì gbé mi pírìntì. Bẹ́bí nǹkan tẹ́ ẹ sọ, àwọn kan ti da májèmó ẹni tí ò jẹ́ kó dà láàrin ara wọn. Àwọn old politician yẹn. Òun ló mú wàhálà fún orílẹ̀-èdè báyìí. Ìkejì nípa ìjọ ọlọ́run ó ya gbogbo ìyẹn àwa ìránṣẹ́ ọlọ́run àti ìjọ kakun fadura won wonu ijo won lo pa yan ti o ye ko ri be
1: ko ye
4: awon kan ti da majemu won ti gba bodi ohun to sele ni pe e wonu bibeli won ni awon ti yin pa awon tan gogun to montreal aloju awon tan fi da pa lo won wa wonu church won lo du yan won pa yan awon tan je leader loke ta wo gege bi eniyan la ọpọlọpọ wọn wọn ti da májẹmú jésù àkókò gbọ́ ọlọ́run àbí wọn lè re o.
2: Ṣèkò tí mo bí wá
1: báyìí. Ṣèkò tí mo bí wá báyìí. Ṣèkò tí mo bí wá báyìí.
2: Ṣèkò yẹn lọ láti inú sọ́ọ̀sì wọn ṣèkò tí mo bí wá. Ṣèbí wá.
4: Ìkẹta ni pé ọlọ́run tóbi lọ́ba nígbà ó díje nígbà ayé ìwọ́ ẹ̀ tiẹ̀ ẹnìkan lọmọ kan ló lọmọ ọmọ kan tuntun ló ní nínú àwọn tádẹ̀dẹ̀ èèyàn lọ wá fọlọ́ntíà ọ wá lọ fìbọn pa nígbà wá tákòókò tí ẹ náà ti gbàgbé after bíi 40 years or 50 years òun náà ti wá di ẹni ńlá wọn ti ń wò gẹ́gẹ́ bí èèyàn ipò kan wá ń bọ̀ níwájú rẹ̀ wọ́n dẹ̀ pa òun náà.
2: Ọ̀rọ̀ ọlọ́run ni.
4: Ọ̀rọ̀ ọlọ́run lágbára ọlọ́run ní jẹ́ ká da májẹ̀mú.
2: Àmì ká sọ̀rọ̀ náà ni láti bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ náà ni wọ́n da májẹ̀mú ọ̀rẹ́ rẹ̀ wọ́n da májẹ̀mú láńlọ́ọ̀dù ẹ̀ àbí àmọ́ fún babadé bẹ́ẹ̀ wọ́n da májẹ̀mú ọkọ rẹ̀ wọ́n da
1: májẹ̀mú
2: ìyàwó rẹ̀ ìjọlọ́run àwọn kan sọ pé ìgbọ́lọ́run bá tiẹ̀ bímọ ó bí ẹ̀sán ó bí nǹkan ó bí nǹkan kan ó bímọ náà nu ọmọ ọlọ́run lẹ̀sán.
1: Hello.
5: Hello sir.
2: Ẹ ti wọlé orúkọ yín àti peter ti pé.
5: Ẹ kalẹ̀ sir.
2: Ẹ kalẹ̀ ti wọlé o.
5: Ọlọ́run kò jẹ́ kó dára fún yín bàbá.
1: Àmì àti ẹyin náà.
5: Ẹmi yóò gùn lágbára.
1: Àmì àmì. Orúkọ orúkọ yín.
5: Ìbáyìmù ni.
1: Ok. Eke.
5: Ìmọ̀tara ẹni kan kò sí bẹ́ẹ̀rù Ọlọ́run kò sí oníkálukú wá ń ṣe tó bá wù ní ayé. Ọlọ́run dẹ̀ ń wò wá ran ni o. Ọlọ́run wò ran ni o. Àfikún ronú kún yíwà padà. Gbogbo ẹni tó bá ga láyé ìyá ọ̀nà ti péjọ kan wọ́n padà wálẹ̀ náà ni.
1: Bẹ́ẹ̀ni.
5: Orí pé kò tẹni tó rógùn ikú sí láyé.
2: Ìkúni.
5: Ìgbà ọ̀nà ti tóun. Ọmọ màá lo ayé wọn mà sílẹ̀ ni. Gbogbo tí ń ṣe ní ìsinmi ni òun náà ń jẹ ipa. Afrika ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórílẹ̀‐èdè yìí mọ́ta rẹ́rẹ́ ní nìkan àìsí bẹ́ẹ̀rù Ọlọ́run.
2: Thank you. Ṣé. Thank you. Ẹnìkan ni kò sí ẹnìkan tó lọ ń dá tí ò lè mú.
1: A kò sí o.
2: Ẹ̀ńtọ́ dá tí ò lè mú kò ní í dá.
1: Kò ní í dá bẹ́ẹ̀ ni. A kò lè dá.
2: O lè rúpo jẹ́ nǹkan kan. A jẹ́ nǹkan kan. Last caller for today. Hello, last caller.
1: The last caller ni o.
2: Ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín.
1: Hello. Hello, orúkọ àti ibi tẹ́ ti ń pè.
2: Ní Adéjúmọ̀ ni.
1: Ọ̀họ́ ẹ ṣe wọn ṣe wọn.
6: Ẹkùn gbẹ́mẹ̀ta sà ẹkùn iṣẹ́ Olúwa.
1: Olúwa ló máa ń ṣe.
6: Ó ní gbogbo wa ni yóò dúró níwájú Olúwa àtẹ̀wé àti àgbà a ó sì rojọ́ wa. Gbogbo ayé ló ń ṣẹ̀ tí wọ́n sì ń kùnà ògo rẹ̀. Ẹlẹ́ṣẹ̀ orúkọ Jésù yóò gbá wa la.
2: Thank you, mama.
6: Ẹ kú àtúnṣe sà.
1: Ẹ ṣeun ada fún yín. Mo fẹ́ kí gbogbo wa máa gbàdúrà yìí nínú Psalm 38 yẹn.
2: Ok.
1: Ó ló lúwa má ṣe bá mi wí nínú
2: gbígbóná
1: ìbínú rẹ̀.
2: Ẹ̀yin náà ẹ wá mọ̀ ṣe nǹkan
1: tí Ọlọ́run ó fi bínú sí wa tí ó fi bá wa wí. Nínú gbígbóná ìbínú wa. Bẹ́ẹ̀ ni a ti dúró fún tòní títí di ọjọ́ mẹ́jọ lónìí. Tá a bá rẹ́nikẹ́ni tí ó ní àwọn ìbéèrè tó ta kókó tó sì fẹ́ béèrè lọ́wọ́ wa kó máa ṣàlàyé ìpè wá sórí àwọn ẹ̀rọ wọn. 08055584204646 àti 08035030321294. À ń fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó bá wa ṣe tòní tí a sì ní ìgbàgbọ́ àti ìdánilójú pé yóò dá ẹ̀mí wa sí di ọjọ́ mẹ́jọ lórí yóò sì bá wa ṣe ti ọjọ́ mẹ́jọ náà yóò dùn yóò sì lárinrin. À ń fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ yín fún.
2: Atótó
1: ti ṣe látàárọ̀. Olúwa yóò túbọ̀ máa fún yín lórí ọ̀fẹ́ tó pọ̀ ju ilé lọ. Yóò fún yín lọ́gbọ́n ìmọ̀ àti òye tó ga tó sì tayọ. Ẹ ṣe púpọ̀ ẹ kú atótónu náà. Ẹ gbàdúrà.
2: Ọlọ́run tó lọ́run àti ayé èyí tí o tó ń gbé sáfẹ́fẹ́ yìí Ọlọ́run jẹ́ kó yí wa padà.
1: Àmì.
2: Kó tún wa ṣe.
1: Àmì.
0: koto orilede si
1: amen
0: koto awon idile si
1: amen
0: koto ijo re si
1: amen
0: ni ti John Bat Foundation ton se onigbo we to yi e ni deni le
1: amen
0: e goke e ni jabo
1: amen
0: isubo ni ba yin
1: amen
0: ile se yi koni ku arun
1: amen koni jo na
0: e ni lo fo ina
1: amen
0: e ni riji ojo
1: amen
0: oko ni bori yin
1: amen
0: eyan engineer adara fun yin
1: amen
0: yo bale
1: amen
0: ba de jobo won
1: amen
0: bai loruko Jesu oluwa wa
1: amen.

0: ọkọ àlọ́. Bàbá pàlọ́ ọkùnrin yín. Ó dá wà lójú pé. A ó kọgbọ́n níbẹ̀. A ó ròyè níbẹ̀. Ọmọdé ẹ̀tọ́ sí iléko. Ọgbẹ́ ẹ̀tọ́ sí iléko. Ẹ wá pàlọ́ fún wa. Ẹ wá pàlọ́ fún wa. Ó yá.
1: Àlọ́.
2: Kí ló ń kan bá ń kó?
0: Ó ní kí ló farifọba tó kọba ní Èkó?
3: Orúkọ mi ni Sulaiman Abdulmajid. Ìdáhùn sí àlọ́ yìí ni Abẹ.
0: Abẹ fẹ́lẹ̀ pàtó.
4: Orúkọ mi ni Sanusi Abubakar. Àlọ́.
5: Àlọ́.
4: Kí ló kọjá wọn jẹ́ ọba tí òkè ọba?
6: Orúkọ mi ni Babasílẹ̀ Kọ̀díjà. Ìdáhùn sí bẹ̀rẹ̀ ni Àgbàrá Òjò.
0: Àgbàrá Òjò pàtàkì.
7: Orúkọ mi ni Jímọ̀ Jami Ọgákà.
8: Àlọ́.
5: Àlọ́.
7: Ìkòkò dúdú fẹ̀yìn tí gbó ta ló mọ̀?
0: Ìkòkò dúdú fẹ̀yìn tí gbó ta ló mọ̀?
9: Orúkọ mi ni Jímọ̀ Sẹ̀kínà. Ìdáhùn sí ìbéèrè.
0: Sí àlọ́ yìí ni.
9: Ìdáhùn sí àlọ́ yìí ni ìgbín.
0: Ìgbín ẹ pàtàkì. Ẹnìkan péré ló kù báyìí. Ẹnìkan ṣoṣo ló.
3: Orúkọ mi ni Sulaiman Adébáyọ̀. Àlọ́ o.
5: Àlọ́.
3: Òkúta méjì ò ṣe gbé lura wọn.
0: Òkúta mẹ́ta ò ṣe gbé kara wọn.
4: Orúkọ mi ni Muhammad Akin. Ìdáhùn sí àlọ́ yìí ni ẹyin.
0: Ẹ pàtàkì fún un. Jábọ́ síbi àlọ́ aládùn.
10: Àlọ́ bàbá àgbà.

0: ó bẹ̀rẹ̀ sí ní kọrin orin tí gbogbo àwọn ẹranko yìí gbọ́ àyà wọn bẹ̀rẹ̀ sí ní já wọn ń gbọ́ orin ìyẹn báyìí ìjàpá kọrin tọ́ báyìí ó yọ sí wọn ni bí gbogbo wọn tún ṣe fẹsẹ̀ fẹ́ nìyẹn ó wá ṣe bí ẹ̀ fá fún ìgbà pípẹ́ tó jẹ́ pé gbogbo ìgbọ́kànlé wọn lórí omi yìí wọn ò wá rí omi mu wọn kàn ṣe wàhálà lásán ni wọn wá pinnu pé à ń gbọdọ̀ wá ojútùú sí ọ̀rọ̀ yìí o ẹbọra tó wá ń dààmú àwọn tó sì ń pọn omi nínú odò tí ò jẹ́ káwọn rí omi mu tí ò sì jẹ́ káwọn rí omi pọn àwọn gbọdọ̀ wá ọgbọ́n sí i wọn wá wò pé gbogbo wọn wá ní kí ni kíkálukú mú ìmọ̀ràn àbí àbá wá kí ni nǹkan tá a lè ṣe láti fi lè mú ẹbọra tó ń dààmú wa yìí ẹnìkan ló wà náwó nínú wọn ó ní à ọgbọ́n tí a lè dá òun dábàá wípé kí a lọ wá ṣìgìdì ṣe ẹ̀mọ̀ kan tí wọ́n ń pè ní ṣìgìdì
1: rárá
0: èrè tí wọ́n gbẹ́ tí wọ́n fi gi gbẹ́ ṣe ẹ̀mọ̀ wípé kò lè sọ̀rọ̀ kò lẹ́nu kò lè gbápá bẹ́ẹ̀ ni kò lè gbẹ́sẹ̀ ní ṣìgìdì tí wọ́n fi igi gbẹ́ bí èrè wípé kí àwọn lọ wà tí àwọn bá ti wà àwọn ò wá wá oje tó máa ń wà lára igi oje tó máa ń wà tí ẹ mọ́ pè ní gọ́ọ̀mù tẹ́ fi ń lẹ ìwé ṣe ti mọ́ tó máa ń sun lára igi kí àwọn wá dà sí gbogbo ara ṣìgìdì yẹn látòkèdélẹ̀ káwọn gbé ṣìgìdì yẹn kalẹ̀ ṣìgìdì yẹn táwọn bá gbé kalẹ̀ tí ẹbọra yẹn bá ti ń bọ̀ tó bá ti rí ẹrú ó kọ́kọ́ bá ná pé èèyàn kan ló dúró tí ò kú òyìn pẹ̀lú bóun ṣe dẹ́rù bá wọn ẹnìkan ló dúró tí ò ìyẹn ó kọ́kọ́ dẹ́rù bá ná tó bá wá tún wá débẹ̀ tó súnmọ́ tó gbìyànjú pòun fẹ́ ṣe kankan fún un ọwọ́ tó bá gbélé báyìí yóò lẹ̀ mọ́ ni bí wọ́n ṣe gba ìmọ̀ràn ẹnìkan lára àwọn ẹranko yìí wọlé nìyẹn wọ́n lọ wá ṣìgìdì wọ́n wá ọ̀pọ̀lọpọ̀ oje yìí tó wà lára igi yìí wọ́n wá ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n wá dá sí ara ṣìgìdì yìí ó wá ń sìn látọ̀ orí rẹ̀ báyìí ó wá ṣàdé gbogbo ẹsẹ̀ rẹ̀ báyìí wọ́n wá gbé sí téńté orí odò yẹn wọ́n gbé síbẹ̀ wọ́n bá ti wọn lọ gbogbo kálukú wọn ṣe lọ nìyẹn ìjàpá bá tún dé bí ìṣe rẹ̀ ló bá tún bẹ̀rẹ̀ sí ní kọrin ẹ tún máa ṣe kàǹdù gúgúrú kẹrẹrẹ kan gúgúrú kẹrẹrẹ kan obìnrin lọ́dọ̀ máa fà á ọ̀fẹ́gun lọ́dọ̀ máa fà á ọ̀fà apá kan fà á ayé ẹsẹ̀ kan fà á ọ̀fà ara mi fà á bí ó rí i pé òun kọrin ẹni tó wà ló etí odò yìí kò mọ kúrò níbẹ̀ ìwọ o mọ̀ láyà o nínú gbogbo wọn gbogbo àwọn tó kù gbogbo kálukú wọn ti lọ òun nìkan ló wá dúró ó mọ̀ láyà títí tíjàpá fi súnmọ́ ibi tí ó dúró sí ó débẹ̀ báyìí ó ní ìwọ ẹranko òwò ló dúró ìwọ mi èèyàn owó ló wà lórí ìdúró tí ìdúró mi tí ò dẹ́rù bá o tí ò ṣẹ̀rù bá bíjàpá ṣe súnmọ́ nìyẹn ó ní mo tiẹ̀ tún bá sọ̀rọ̀ kò tiẹ̀ tún gbọ́ ó bá súnmọ́ bá fi ọwọ́ gbà ní etí tó gbá báyìí ọwọ́ rẹ̀ lẹ̀ mọ́ lára ni ó ní ó mà tún fà mí lọ́wọ́ ó yá ju ọwọ́ mi lẹ̀ ó ní ju ọwọ́ mi lẹ̀ tí bá tún fọ ọwọ́ kejì ó tún lẹ̀ mọ́ ọwọ́ kejì náà tún lẹ̀ mọ́ ó mú ọwọ́ mi méjèèjì dání tí bá fi ẹsẹ̀ mi gbé ọ nípa àbí mo bá la orí mi mọ́ ó bá tún mú ẹsẹ̀ kínní ó tún fi gbá òun náà tún lẹ̀ mọ́ ó tún mẹ́sẹ̀ kejì ó tún fi gbá òun náà bá lẹ̀ mọ́ ó ní ju ọwọ́ mi àtẹ̀sẹ̀ mi lẹ̀ ni wo tí bá la orí mi yìí tí mo là mọ́ báyìí tí ó bá tún mórí náà ó bá là mọ́ gbogbo ara ìjàpá bá lẹ̀ mọ́ ṣìgìrì ìjàpá ò bá ríbi lọ ó kékeré kò ríbi lọ o ibẹ̀ ló wà títí gbogbo àwọn ẹranko fi dé tí wọ́n fi bá wọ́n dé báyìí orí ni wọ́n rí àti ẹsẹ̀ ìjàpá tí wọ́n fi mọ̀ pé jàpá ni gbogbo igbá tó so mọ́ gbogbo ara bí ẹbọra náà ni kò jẹ́ kán mọ́ bí wọ́n ṣe rí orí rẹ̀ báyìí náà ni ìjàpá àṣẹwọ̀ aláburú àṣẹwọ̀ lọlẹ̀ àṣẹwọ̀ nìkan ìwọ ni jàǹbá tó ti ń dààmú wa látijọ́ yìí ibi tó kù sí ló wà yìí o ibi tó kù sí ló wà yìí ni wọ́n ti gbé ìjàpá pẹ̀lú bí ó ti lẹ̀ mọ́ ṣìgìdì báyìí gbogbo àwọn ẹranko yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní dáwọ́ bò ni wọ́n lu ìjàpá wọ́n lù pamọ́ bẹ́ẹ̀ ni wọ́n lu ìjàpá wọ́n lù àlùpamọ́ bẹ́ẹ̀ ni ibẹ̀ ló kú sí ṣàárọ̀ gbọ́n kọ́ ńbẹ̀ ẹ fún yàrá lọ látẹ̀wọ́ ibẹ̀ ni àlọ́ yẹn parí sí ibí ni áàdé dúró lórí àlọ́ aládùn èyí tó wáyé sétí ìgbọ̀nyín lórí ètò àlọ́ bàbá àgbà láti iléeṣẹ́ diamond 88.7 FM èyí tó

Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí ànúgbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dè ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ gbẹ̀gbádùn ètò náà.

aṣáájú Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

a olohun ma se o se ninu ife re o se ninu anu re o se ninu ohun gbogbo to da sile aye o fa wa eniyan se eda kan to je pe ni gbogbo igba lo n fi wa sokan lose to koja tabi tete ni tete nla ta o a le mo boyo le mu yesi ṣùgbọ́n nu orí ọ̀fẹ́ rẹ̀ tá a ti rìn tá a ti yan gbogbo àríkèrèké sẹ̀tánì ó sọ́dọ̀fo lórí ayé wa èyí náà la fi gbóhùn wa òkè tá a fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba fórí ọ̀fẹ́ rẹ̀ èyí tó fi kàwáyé dọjọ́ òní a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba fórí ọ̀fẹ́ yìí ṣùgbọ́n ẹ jẹ́ ká a ṣèrántí nǹkan kan wípé gbogbo adìyẹ tá a rí nǹkan ní ń yé èyí tó bá sì yé ọmọ rẹ lè má yè kó yé kó yè kó yè kó rọ ọlọ́run ọba ń lónìí bá a ti ń lù ú tọ́lọ́run ọba jẹ́ ń dún táyé ń jó sí i bá a ti ń kọ́ lórin táyé ń gbọ́ táwọn náà sì ń gbé ẹja fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba pé tọ́ ọlọ́run ọba náà ló lè ṣe léyìí ló sì fi orí àánú rẹ̀ ló fi hàn wá èmi rèé lápá bí ẹ̀yin nù lápá lọ́hùn pẹ̀kí báyìí náà ńlá lẹ̀ pọ̀ láwọlé sùn lórí ìkànnì Diamond 88.7 FM. láwọlé sùn jẹ́ ètò kan pàtàkì tó lọ́n fún wa lórí ọ̀fẹ́ láti lè dẹ́rìn pẹ̀kẹ́ èèyàn láti lè fúnra wa wípé ìgbàgbọ́ a máa ṣiṣẹ́ láti lè máa fi dára wa lóhùn pé gbogbo ohun tá a ti rò pé ṣọlọ́run gbọ́ mi báyìí tá a ti fẹ́ máa sọ̀rọ̀ àbùkù sọ́lọ́run ọba nítorí àwọn nǹkan tá a ń là kọjá tá a ti lè fẹ́ máa rò pé lára ẹ̀dá tọ́lọ́run dá sílé ayé èmi gan pàápàá ṣé mo jẹ́ èèyàn kan tọ́lọ́run kún dùn gbogbo ìgbà èyí wàá ṣe tó jẹ́ pé inú ìṣòro tẹ́mi ń là kọjá yìí ó máa fẹ́ gbẹ̀mí mi lẹ̀ ìṣòro yìí máa fẹ́ lágbára gan-an ó máa ti ń dàbíi pé ọ̀rọ̀ tèmi ò lójútùú wájú ọlọ́run ẹgbọ́n kúrò ń bẹ́ẹ̀ ètò yìí lọ́lọ́run ọba gbé kalẹ̀ láti lè jẹ́ ká máa mọ̀ pé bá òkú ìṣe ò tán bá a bá rí sọ síta ń gbà míì náà a wá rí pé ìtì ọ̀kẹ̀tẹ̀ ni o tí ò tó ohun tá à ń yàdá sí torá lórí ọ̀fẹ́ àti lè sọ ṣùgbọ́n ìgbà tá a ti sọ tá a ti rúgúnlọ́gọ̀ àwọn èèyàn tó ń dá sí i lọ́kọ̀ọ̀kan léjèèjì tó fi ń yé wa ọ̀pọ̀lọpọ̀ àwọn míì náà lọ ti larú àwọn ìlàkọjá ẹ̀rí tó jẹ́ pé bọ́n ti tọ̀ ọ́ tó sì di ohun táwọn náà ń gbé olúwa ọlọ́run ga lórí ẹ̀ làwọn náà sọ pé ẹ̀yin gan ó gbé ọlọ́run ga nígbẹ̀yìngbẹ́yín ńlá ṣe gbé tò yìí kalẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fẹ́ dá sétò yìí a ní nọ́mbà méjì tẹ̀lé pè sí nọ́mbà àkọ́kọ́ ńlẹ̀ máa pè sí tààràtà wá sí apá abita wa yìí àwọnú ilé agbára ń bì ẹlẹ́ẹ̀kejì oni nọmba kejì tí a lè fi ṣe bíi pé bàbá ti ń gbìyànjú àti pé tá a rí pé kò wọlé sí agbára bíi iná àwù arọ́gbọ́n tá a lè dá sí i ọgbọ́n tá a lè dá sí i náà ni nọmba ẹlẹ́ẹ̀kejì yẹn òun wá jẹ́ nọmba tẹ́ni tàṣẹ ránṣẹ́ sí tàbí kẹrọra fohùn yín ránṣẹ́ síbẹ̀ tó bá dàbíi pé pàkókó tí ò wọlé ó kéré lọ́jọ́ àkọ́kọ́ 0913 655 6952 0913 655 6952 àkọ́kọ́ tẹ́ ẹ lè pè sí tààràtà nù ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ lè fohùn yín ránṣẹ́ sí bíi ti whatsapp ó kọ̀ ju àárẹ̀ rí ìṣẹ́jú mẹ́ta àtàbọ̀ òun náà ni 0913 655 6864 0913 655 6864 ni nọ́mbà tẹ́ pé tẹ́ fi dá sórí ètò láṣàlẹ̀ yìí precious àfọlábí òun ló kọ́ tèmi fresh bá. Bow. Lọ́balọ́ba níjòyè lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin pátálà kíyín àfún ètò láṣàlẹ̀ yìí gẹ́gẹ́ bí ìṣe tèmi mi a máa sọ
wí pé nínú ọgbọ́n ìmọ̀ òye ọlọ́run ọba láṣe ṣètò láṣàlẹ̀ yìí nínú gbogbo ọgbọ́n rẹ̀ tá a sì ti fi ń gbà á làwa náà sọ pé báwa rìnrìn àjò lónìí Precious Afolabi yóò máa gbẹ́nu létò láṣàlẹ̀ yìí máa jẹ́ ǹṣì sọ fún mi lọ́gbọ́n àti ìmọ̀ àti lè gbé ọ̀rọ̀ kalẹ̀ lágbára ọlọ́run bàbá ṣe é bẹ̀ fún mi ojú òní tìmí èmi náà tún wá gbà á ládùúrà pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé tẹ́ ń gbọ́ etí yín ò ní di o gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ máa dá sí i àti lè gbé ọ̀rọ̀ kalẹ̀ nínú ọgbọ́n àti ìmọ̀ ọlọ́run ọba náà lẹ fi gbé kalẹ̀ mo sì wá gbà á ládùúrà pé bá a ti ń gbìyànjú dá sí ọ̀rọ̀ ọmọ làkejì láti lè jẹ́ ká yé wọn dá láti lè fi ìrètí sí ọkàn wọn wípé ọlọ́run a máa ṣe ohun tó ń ṣe láyé èèyàn a sì máa dẹ́kẹ̀ pẹ̀rín èèyàn ọlọ́run a máa yí ìtàn ayé èèyàn padà sí dáadáa bẹ́ẹ̀ ti ń gbìyànjú àti lè máa pàrọwà láti lè máa tó àwọn èèyàn sọ́nà ní koríta kí ni kí n ṣe àbí ìkoríta bo ni kí n yà sí bẹ́ ṣe ń gbìyànjú èmi náà wá sọ wípé bẹ́ẹ̀ ti ń gbìyànjú àti tún ayé àwọn èèyàn ṣe ayé ìtẹ̀yìn náà yóò gba ìmúláradá ńlágbára ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa àti gẹ́gẹ́ bí ọ̀nà wa lórí ètò yìí a máa níbì kan tá a máa ń yà á sí láti lè ṣe kíni da omi sílẹ̀ ká lè tẹ̀lẹ̀ tútù ẹjẹ́ a gbọ́ orin tí ó ṣokàn wa payá sọ́lọ́run ọba pé tọ́ tèmi ò ní ṣòro ṣe lọ́dọ̀ rẹ̀ ká sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ẹjẹ́ a dọ́dọ̀ bàbá yìí Wàsíù Ayíǹde Akwamwan ni bàbá yìí ẹjẹ́ gbọ́rin yìí ká fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba bàbá sì ti gbọ́ tán á wọnú ètò wa lọ ní sàn-án Precious Afolabi olùkọ́ tèmi fresh bye.

kaabo para suri eto e je ka sare se ni papapa wa olohun o se mo dupe o tun fun mi ni ori ofe ati le ran ti eleyi e ja se ni papapa e ma gbagbe awe pe lose to koja ari alagba kan ti won so sita ton ni pe to ojise olohun la won se awon si bebe fun ori ofe lo wa awon eyan wi pe to ise la won wa ka won tun le mu ise na kan tun le fi kun ise yi ti olohun gbe le won lowo ona pe ona kan woja asidi bi gbogbo re se nri sugbon ninu iwoye wa na a ri pe arakunrin to pera ni iranse olohun yi won ni emi lati le ma mu kan mo kan ma fi ma je ise ti olohun ran won saye awon eyan lati le ma fi lu yan jibiti se gbogbo re be àwọn náà fi sọ pé tọ táwọn bá lè ríṣẹ́ míì táwọn lè máa ṣe mọ́tò wa ara wọn yìí wípé inú àwọn adùn táwọn èèyàn bá lè ṣe kíni tán gbà wọn tọwọ́ tẹsẹ̀ lórí iṣẹ́ táwọn lè ṣe ṣùgbọ́n gbà tá à ń ṣe lọ náà nínú ọgbọ́n ìmọ̀ òye àti àwọn èèyàn àti ẹ̀mí láti lè fẹ́ ṣọmọ làkejì lóore wọ́n wá béèrè àwọn ìbéèrè kan wípé tọ kí ni qualification wọn tán bá rí qualification wọn ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì èjì wọn báwo ló ṣe rí díẹ̀ sí wípé tán bá tún lè sọ irú iṣẹ́ náà tó bá dàpọ̀ tún lè ṣe náà wípé ilé adùn àwọn adùn máa wọn nú lọ́pọ̀lọpọ̀ láti lè fẹ́ ràn wọ́n iṣẹ́ ràn wọ́n lọ́wọ́ iṣẹ́ àdẹ̀dúpẹ́ àdúpẹ́ tó bá dẹ̀ dàbíi pé olùṣọ́ àgùntàn yìí wọ́n lórí ọ̀fẹ́ àti lè gbọ́ wá lórí ètò láṣàlẹ̀ yìí ohun tẹ́ ẹ ṣe náà ni pé ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ lórí àwọn ohun tí mo ti sọ síta yìí tẹ́ ẹ ní qualification yìí ni o ìyẹn gan ṣe kókó ṣe pàtàkì irú iṣẹ́ ìtẹ́ lè ṣe gbogbo rẹ̀ pátá náà ni wọ́n á rò mọ́ gbogbo ẹ̀ láti lè sọ pé tó irú iṣẹ́ báyìí ó yẹ yín ó tọ́ sí yín láti ṣe pàápàá jùlọ ìwé yín ohun tí iṣẹ́ tó bá lè rọ̀ mọ́nú gbogbo ẹ̀ náà wà lórí ọ̀fẹ́ láti lè ṣe kíni ràn yín lọ́wọ́ níwọ̀nba tọ́lọ́run fi fún wọn láti lè fi ràn yín lọ́wọ́ ẹ má gbàgbé tẹ bá ń gbètò láṣàlẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe fún òun yẹn ránṣẹ́ síta lọ́sẹ̀ tó kọjá ẹ fi òun yẹn ránṣẹ́ fún ìbéèrè àmì fún ìdáhùn sáwọn ìbéèrè tá a ti bí yìn ká lè tẹ̀síwájú nú ètò láṣàlẹ̀ yìí ayé wa ò ní bàjẹ́ arákùnrin kan náà pè lọ́sẹ̀ tó kọjá wọ́n ti ẹ̀ bá mi sọ̀rọ̀ èmi náà ni kò sí wàhálà ọlọ́run ràn wá lọ́wọ́ lórí àwọn kan náà tó ń gbìyànjú náà àti lè wá iṣẹ́ lè fọwọ́ sẹ́nu lè róúnjẹ jẹ ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọkọ àbí ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí aya láti fi ìrànkan wọn lọ́wọ́ nínú ẹbí tán bá wà yìí àwọn náà dẹ́rìí pé tọ̀ ọlọ́run náà ràn wá lọ́wọ́ nínú gbogbo àwọn nǹkan báyìí tẹ bá ń béèrè tẹ́ ń gbìyànjú àti wá ìrànlọ́wọ́ nírú àwọn nǹkan báyìí ẹ jẹ́ kí nínú ohun tẹ́ ń

0: mọ̀ tọmọ lọ́mọ mọ̀ tọmọ lọ́mọ ìjọ ẹgbà mọ̀ràn ìjọ ìjọ èèyàn mọ̀ nìyí ẹjọ ẹjọ ìmọ̀ mi ìbá mi ẹjọ wọ́n mi ṣukúra ẹ̀yin ìbá mi ti mórúkọ nílẹ̀ ìjọ ìgbà mọ̀ràn ìgbà mọ̀ràn ló ń kálukú ní dàrú.
1: ẹ̀yin lọ sunkún wa bá o èmi kọ o ẹ̀yin lọ sunkún wa bá níbi tí arábìnrin tó tún gbé tiẹ̀ dé gbé lápá bí abiyamọ ayé ẹ bá wa gba arábìnrin mọ̀ràn o kíni kan ṣe o níbi tó rọ wọn dé báyìí kíni kan ṣe ilé òní bá jẹjẹrẹ lágbára ọlọrun.
2: Hello,
1: sir.
2: Kale.
1: E kale, sir.
2: Ati ni to lo mo.
1: E seun, sir.
2: Eni to so la mi ki mo fe da ni mo.
1: Sir, e gbohun soke die, sir.
2: Eni to so ni mo gba ni mo.
1: Yes, sir.
2: Nkan ti mo ri nbe ni pe o da pe oko yen da ju die. Sorí nǹkan tí òpópó yé mi tí mo fẹ́ sọ̀rọ̀ tá ni mo tètè wọlé ni mo fẹ́ bèrè pé ṣé ọkọ yẹn tó bùkátà gbé ló ṣe ní kí àwọn ọmọọṣẹ́ but àbí same time tí ẹni yẹn sọ tán sìn pé ni wọ́n pe ọkọ nílé àwọn ó sì bínú òun fara mọ́ wáyé tó ti tún adélé tán tó fi tún sọ pé
1: tán tún fohùn padà.
2: Akọ́dé tó nǹkan kan sọ ọ́ sí tí báyẹn pé fámìlì ìyàwó ọtọ́ kẹta ọmọ tàbí àbájẹ́ kọ́kọ́ ọmọ lọ́nà pé kí ìyàwó mọ̀ ṣiṣẹ́ torí lẹ́wùbí tó dé ká ní pé nǹkan tí mo fẹ́ sọ pẹ́ẹ́rẹ́ nǹkan ọkùnrin mọ ní pọ́lítì ọ̀sọ́fà tán ti pè ní ilé wọn kálẹ̀ ti bá sọ̀rọ̀ tuntun wọn á délé tó fẹ́ fi ẹni ẹ̀sìn náà yàgbẹ́ but àwọn fámìlì bá ti conclude pé àwọn lè gbé bùkátà ọmọ kó mọ lọ ṣọ́ọ̀bù kí wá pọ́kọ fá fi kalẹ̀ òun fáre padà wá ọkọ padà wá báyà òun gbà tí wá
1: nílá rẹ
2: ìgbà tó fẹ́ ba ọmọ yẹn jẹ.
1: Ẹ ṣeun bàbá mi kò ní bàjẹ́ ṣeun ẹ kú dá sí kò ní bàjẹ́ ṣeun gidi gan ni sá.
3: Ẹ káàlẹ́ o orúkọ mi ni Oyelowo. Ṣé rí èyí tí mi fẹ́ dá sí ni ti wúmà tó ní òun lóyún fáfá yìí nígbà tí irú ìṣẹ̀lẹ̀ báyẹn ti ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ rí kò yẹ kó wà ígà débi yóò kó lọ lé àfá débi àfá wà fún lóyún láì tí ì mọ àwọn òbí rẹ̀. Ṣé rí mistake tí àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin wá ń ṣe láyé èdè òní ó ní agbára púpọ̀ jù ẹlòmí ò ní rí òbí ọmọ tó fẹ́ fẹ́ sílé ẹlòmí ò ní rí òbí ìyàwó tóun kẹ́ fẹ́ fẹ́ sílé ọkọ mi náà ni mo ìyàwó mi náà wọn ò wọ́rì so gbogbo orú nǹkan báyìí máa ń fa ìfàsẹ́yìn ni òun ló jẹ́ kí kinní ìtúrí báyẹn fún kò yẹ kó díẹ̀ rí báyẹn fún because ó ti wọ mọ́rú ìṣòro tó ń bẹ̀ pẹ̀lú rẹ̀ so ọlọ́run ràn lọ́wọ́
1: ọlọ́run
3: sànù rẹ̀.
1: Ṣeun bá mi kò ní bàjẹ́ sá ẹ ṣeun gidi gan.
4: Ẹ kalẹ̀ o àkú ètò ọlọ́run ṣàánú wa.
1: Àbí
4: ètò mo fẹ́ dá sí ń bẹ̀ òun ni pé ti arábìnrin tó lọ bó fẹ́ àfa àkọ́kọ́ náà arákùnrin òun yìí ṣe àfa ó lè jẹ́ olóko àfa tó lọ yẹ bá àfa ni ẹ kó mọ̀ pé ẹ kó ń kọ́ yọjú sí àwọn pẹ́rẹ́ǹtì ọmọ náà kóhun tó lè máa súnmọ kóhun tó lè wọlé tọ. Ẹ̀kejì inú ẹ̀ nígbà bó fẹ́ gbọmọ kò sì fẹ́ náwó kankan kóbìnrin òun sọ fún un pé òun kọ́ ló lóyún torí kò fẹ́ gbọmọ tẹ́lẹ̀ náà tó bá gbẹ́jọ́ lọ kọ́tù kan wọ́n kó ṣe dna òun ní ò náwó dna test so ọlọ́run ṣàánú wa.
1: àmì ọlọ́run bá
5: ẹ kalẹ o ẹ kú ètò orúkọ mi ni ẹni tí ọlọrun mọ láti ìlú tí ọlọrun mọ nípa ọrọ tí ẹnìkan sọ tọ nísìnyí nípa afá tó fúnyàn lóyún tí ọfẹ ní atinanta orí bíbẹ àwọn àgbàlagbà máa ń pa òwe pé orí bíbẹ kọ ni oògùn orí fífọ tó bá para rẹ aláyọ ṣàyè tiẹ àṣírí tí ọ̀fẹ́ kó bó tẹ́lẹ̀ ní kókúfẹ̀ kan tú kí gbogbo ọmọ nàìjíríà ràn lọ́wọ́ àti gbogbo àmọ̀lẹ́bí tí àfa yẹn ò bá yà sí mọ́ sí kò lẹ́bí sí kò lára sí kò ní ẹnì kankan ni àwọn tó ní ẹni ẹni kó súntọ̀ àwọn tó ní ẹni ẹni kó súntọ̀ tó bá súntọ̀ irú nǹkan bẹ́ẹ̀ ó ṣe ṣe káwọn ràn lọ́wọ́ ṣùgbọ́n tó bá para rẹ̀ láyé ṣàyè tiẹ̀ kò jẹ́ gẹ́gẹ́ bí àná.
1: Bí àmọ̀ràn ẹ ṣeun kò ní bàjẹ́ sá ẹ ṣeun gidi gan-an ni sá. Láwọ lẹ́sùn lórí ìkànnì Diamond 887FM nínú lọrin lápá abilata kan mọ́lẹ̀ sí ètò tẹ́ ń gbọ́ yìí fáwọn tó bá dàbí pọ́n darapọ̀ mọ́ wa nígbà àkọ́kọ́ ètò yìí là ń pè ní láwọ lẹ́sùn. Abala tẹ́ ti ń gbọ́ táwọn èèyàn ti ń sọ̀rọ̀ yìí tó ń sọ ẹ̀dùn ọkàn wọn síta ìkóríta ìbonika wọn yà sí báwo làwọn ṣe máa ṣe lọ́n wà kó tó di pé wọ́n ń sọ síta báyìí. Abala yìí là ń pè lábala sọ síta. Ó ṣe kókó ó ṣe pàtàkì abala kan ṣoṣo tó ju ẹgbàá pè jẹ abala inú ètò lọ ni làwọn èèyàn ti ń gbà wọn mọ̀ràn yìí bá a ti ń ṣètò eré ní gbogbo ọjọ́ Sunday lago mẹ́sàn-án àáfà títí dàgò mọ́kànlá bọ́lọ́n ti ń fún wa lórí ọ̀fẹ́ àti máa ṣe náà rè 0913-655-6952 tàbí 0913-655-6864 ẹ̀lú ẹ̀kálẹ́ ẹ̀kábò bá mi ẹ̀kábò sórí ètò
6: mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí fóònù mo fi
1: ẹ̀ṣẹ̀ tí ẹ̀kábò padà
6: tó tó mọ̀ tí ó sọ alákọ̀ọ́kọ́ ni pé gáàyẹ alákùsí insecure bóyá mọ́ sí ìpín bóyá wọ́n á gba ọkọ̀ lọ́wọ́ òun ni àbí mọ́ sí ìpín tí báwo la yóò ti gbọ́ sọ pé ẹ̀gbọ́n ìyàwó òun ló ti sọ òbí pé ó wà kò wà yóò sì mọ́ ní sẹ́ńsìn ìdókòó kan sọ̀rọ̀ nítorí àjíjà fámìlì ìlú òde ìlú a broken home becomes a broken society wọ́n ní ìlàjì wà kẹ́fún nọ́mbà sọ̀rọ̀ 101 kẹsì síyàwó yẹn sì jẹ́ kó mọ̀ pé fi sí ìdí ọ̀sán commerce ni kó mọ̀ bẹ̀rù anything it's just a help kó dẹ̀ accept yẹ bẹ́ẹ̀
1: ọlọ́run
6: ti rọrùn fún ẹ then that lady lóru náà ti fẹ́ para rẹ̀ ó mọ̀ pé o
1: tó bá
6: ti lè para rẹ̀ double jeopardy ló jẹ́ fún ọ títí ẹ̀ kò tẹ̀ jẹ́ anything tó bá gbọ́ sàwọn ìlú ó ti kọ́kọ́ ṣe pé sick ná for her to go to that afa without proper freedom kó access it then afa yìí ò lọ́ máa gbà because kò fọ́lù sọ kò fọ́lù sọ́sẹ̀ tó bá wọn threatening yẹ kó jọ òkúrò ọlọ́run kó lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá ni a lọ́ mi bí ilẹ̀ rogue society we have protocols kó lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá kó report anything that happens to her she should be held then kan bá mọ̀mọ́ yẹn náà kan pè kan jókòó kan bá a sọ she should let her be then she should not rush like this for àwọn yorùbá mọ̀ sọ pé títí níta bá ṣe hàn kí ẹsìn bá dáhùn bẹ́yẹn ṣùgbọ́n ẹsìn
1: náà ní adágún ni adágún ni
6: so but she has to be careful kó dẹ̀ jẹ́ blessing fún àwọn obìnrin rẹ̀
1: don't
6: throw yourself to two men àwọn ọkùnrin ẹni wá dùn the same ẹni wá tó dùn òun náà láti fi gba ayé obìnrin jẹ́ pẹ̀lẹ́ ẹnu be careful be careful
1: don't
6: follow the first they should not rush please. Ọlọ́run ti rọrùn
1: ẹṣeun bá mi kò ní bàjẹ́ ẹṣeun gidi gan ni ẹ tiẹ̀ orí ọ̀fẹ́ ń wà fún yín láti lè pè padà wọlé lẹ́lẹ́kejì ẹṣe ẹkú ìfẹ́ kò ní bàjẹ́ àwọn tó ń sọ síta mo rí pé ẹ̀yin náà ti ń dì í mú o ẹ̀ ń fi sọ́wọ́ àlàáfíà yín ẹjẹ́ a máa bà lọ.
7: Ẹ kalẹ́ ẹ kú ètò èmi lẹni tí ọlọ́run mọ láti lu ti ọlọ́run mọ ṣẹ́rí àbá tó sọ̀rọ̀ sí ọlọ́run jẹ́ kó dáa fún wọn. Bàbá wọn yóò jèrè ọmọ sẹ́rẹ̀ mo ti fẹ́ sọ fún mi tipẹ́tipẹ́ gbogbo wọn tó máa sọ pé àwọn báyẹn sọ ẹ máa kọ́ọ̀tì mọ́lẹ́nu kò sáyà tí mo báyẹn sọ ọ̀rọ̀ ẹ̀ kì í nítumọ̀ ẹ jẹ́ káwọn tó ní nǹkan gidi tó fẹ́ sọ ẹnu wà lórí ètò ṣẹgbọ́ àwọn báyẹn sọ ẹ dákun ẹ fòpin sí ẹ dákun. Diamond FM kò ní bàjẹ́ o
1: kò ní bàjẹ́ ṣeun ó ká bàbá lára kò ní bàjẹ́ ṣeun gidi gan ni ẹja wọ sí apá ti WhatsApp ẹja tún tẹ síta díẹ̀ mbẹ̀ náà.
8: Ọkàlẹ̀ ga pátárọ̀ Yoro, wọn alagba Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú gbogbo àwọn ètò tẹ́ ẹ̀ ń ṣe. Torí àwọn àǹfààní ń bẹ rẹpẹtẹ tá à ń jẹ́ ń bẹ. Lúrè mi sì mo ti sọ síta rí. Ọ̀rọ̀ tán sì sọ fún nígbà yẹn mo mọ́rọ̀ yẹn lò. Ọlọ́run sì ni lóòótọ́ ẹni tí mo gbọ́rọ̀ rẹ̀ wá pẹ̀lú ìyàwó mi gbà. Lóòótọ́ àpàlà fẹ́ra mọ́. Ọkàn mi balẹ̀ torí pé mo ní ẹ̀rọ mi fi ẹ̀yìn tẹ̀lé. Ọlá ìmọ̀ràn tí ó ní kálukú sí ìgbà nígbà yẹn náà.
1: Àwọn àtúntò
8: lọ ẹyin ilé kí nínú ní ìdàrú. Ọlọ́run a máa bá a tò rẹ kí nínú. Nǹkan tí èmi ní ọ̀rọ̀ yín àti ìṣe òmi. Ọlọ́run ní fọwọ́ ìgbàgbé kan. Nírọ̀ wá lọ́run lágbá Ọlọ́run. Mo ní kí n dúpẹ́ lọ ẹyin náà ni.
1: Ẹ ṣeun gidi gan ni, ẹ ṣeun gidi gan ni. Ọwọ́ yín náà ti ń dúpẹ́ o, kì í ṣọwọ́ tèmi o. Ọwọ́ yín náà ti ń dúpẹ́ o. Gbogbo ìmọ̀ràn tẹ́ ẹ gbà wọ́n ni àwọn náà fi ẹ̀mí ìmoore náà fi hàn sí. Ẹ ṣeun gidi gan o. Gbogbo àdúrà táwọn náà gbà yìí yóò mọ lágbára Ọlọ́run. 0913-655-6952. Bàbá mi kò ní bàjẹ́ o. Ibi tẹ́ ẹ wá bade àti ìrìn àjò tẹ́ ẹ tún wá ṣe gbé yìí, mo gbà ládùúrà wípé kò ní hun yín o lágbára Ọlọ́run. Ẹ̀yin náà ṣe àwọn àkíyèsí nǹkan díẹ̀díẹ̀ náà tó bá dàbíi pé ẹ ti ṣe tó jẹ́ kí ìrìn àjò ta kọ́kọ́ kó rí bákan. Ẹjọ́ nítorí Ọlọ́run, ẹjọ́ nítorí Ọlọ́run, mo fọlọ́run bẹ̀yìn ni ẹ ṣe àwòkọ́ṣe rẹ̀ ní dáadáa láti lè rọ́gbọ́n kan bẹ̀. Ẹ má bínú, ẹ má bínú, a sì dúpẹ́ ibi tẹ́ ẹ bá dé yìí. Ẹ rìn já lájọ àtàlàáfíà. Tó ẹ já tún tẹ̀síwájú látàpá bí yìí.
9: Hello, Mr. Precious. Àpẹẹlẹ kalẹ̀ ẹkúṣẹ́ o. Ọlá máa bùkún yín o. Èmi mo sọ síta lẹ́kọ̀ọ́ nípa ti nǹkan tó yẹ kí arábìnrin yẹn sí.
1: Ok, bà mí.
9: Ẹ má bínú pé mo dárúkọ ibi tí ẹ kó lọ.
1: Ó ti lọ bà mí.
9: So, lọ́rọ̀ kan dé ẹ̀fàd ẹni kó lọ report ní police station.
1: Ok.
9: Wọ́n máa direct ẹ sí appropriate place. So, nǹkan tí ó ṣe láti fi rí ẹ̀tọ́ ẹ gbà lọ́wọ́ arákùnrin yẹn.
1: Ok.
9: So, department yẹn wà ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, wọ́n á direct ẹ sí appropriate place.
1: Ok.
9: Kódà tó bá máa ní di lọ́ọ̀yà gan-an, wọ́n fún ní lọ́ọ̀yà lọ́fẹ̀ẹ́ tí ò dínà kọ́bọ̀. Madam mi sọ pé atnẹ́tà àti títí tó fi bímọ nǹkan tí ó mọ jẹ wọ́n á ṣètò ẹ̀ fún arákùnrin yẹn gbúdọ̀ responsible fún. Ẹni tó fún yàn lóyún ó yẹ kó mọ̀ pé ẹni tó ní ìdọ̀mọ́ yẹ kó mọ̀ pé ó yẹ kó náà ṣìtàn ju kó tó lè rí ọmọ gbà.
1: Iṣẹ́ akọ ni.
9: So ìmọ̀ràn mi fún arábìnrin yẹn nìyẹn.
1: Yes, sir. Ẹ ṣeun bàbá mi. Láti lè gba àwọn mọ̀ràn ẹja sáré tẹ́tì kàgbọ́ ti arákùnrin yìí.
10: Ẹ kalẹ̀ o, èmi orúkọ mi ẹni tọ́lọ́run mọ láti ìlú tọ́lọ́run mọ. Mo ní girlfriend kan. So àjọ ń fẹ́ra wa, ó dẹ̀ sọ fún mi pé òun lóyún. Mo dẹ̀ ní ok. So ó tóbi èméjì tó tún wá láfútà gbà yẹn. Even èmi gangan mo gbé lẹ́yìn ta lọ sí hospital láti pé àbí ń parọ́ fún mi. A lọ ṣe test àti pé ó ti lóyún. Láfi kúrò ní hospital ń gbà yẹn but àti gbà yẹn tí mo ti pè bí ọ̀sẹ̀ méjì tó ti wá sọ́dọ̀ mi. So even mo ti ra bí ẹ̀wọ̀ ọmọ díẹ̀ ní time because inú mi dùn gbà yẹn tó ná dẹ̀ rí lára mi pé inú mi dùn. So àti gbà yẹn mi dẹ̀ mi dúwẹ̀ mọ́ mi rí mọ́.
1: Àtọ̀ ó dà pé ibi tẹ́ ẹ fẹ́ bá dé náà nù pé arábìnrin tí wọ́n sọ pé àwọn ti lóyún. Ibi tẹ́ ẹ fẹ́ kọ́ bí ń bèrè kan pé àgbà tó ń lóyún ṣẹ́yìn ò ṣeré dé bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ibi tọ́rọ̀ wá dé yìí tárábìnrin ti lọ yìí. Kí ni torí bí mo ṣe wò dà pé ẹ ti fòyẹn ránṣẹ́ tán, ẹ ti fi ránṣẹ́ tán, e to ba tun ku nbe e si lori ofe ati fe fi ran ti e sugbon bi to de yi wi pe e ti ra rewo eru omo ati gbogbo awon kan be to ma se iwulo pataki fa awon omo e ti ni sugbon arabirin bayi e ri o e ri arabirin na bayi se ba si wa nbe e je ko kun lekun rere ka won eyan le raye da si dada latapa bi bayi e lo e kale ekale o e ba gbe phone o e ba gbe senu ejo o
11: e ri mi mo kokko pe tele sa se nso
1: ehn
11: e mo e je ta awon to ma fe ban to ma fe mo da si orun e mo ro ke mo yo ni tin so ro pe je ni yi ti ojo nkan ti won se ta ba ni ka pa mejeji ko ta ti e ma ye ta ti e so lo ju mi le lo lo wa ni la ko lai na yo ta ya ku mi ni je ni le mi ni program yin be ni ye awon to mo wa ti program bi be je ko ma tun sa de ni mi se da awon ti won so ti e ti awon to ti mo se da awon program ni ye jo awon sa jo afun mo ah so ti da ni ni ba yan ko sa gbe yan lo pe ji ati koro ya ti ti ni ko ni ai mo yan won ti ta ta do won mo ta to ja pe ati da program won ni won ta ba ba ti a ese won so ke yan to ko mo ya ba la de ni ko pa ni ye jo ni bo di le kan ko to ba ni ko ti da je ko so so
1: to buy 5 minutes of the Sunday after you pelu gbo olohun ehseun mama mi ah me da pe mo mo mo mo binu die o eni binu ni o da bi oro ti awon agba ma no soro konkon die die wani precious mani monje mani precious ani monje ani le melo mugu ani ele gejire o oni shaka muketa mo ani muketa mo impressions ani won je ani so mo pe ngba mi bo ti je yi wa ma je bi akitan ngba mi to je pe gbogbo nkan ta won eyan ba ju si o akitan o le da pada ehn wa gba mora ni wa fi sosun tori eni ba ni di to fe ta nla ya ye nri o bi awon eyan ba si tin ba wa so ma so dada lori eto yi pe ton ma ti gbe wa bai ton tin so bai iwo lo wa mo eto mu nbe gege bi awon ton da si na a mo jo ori awon ton da si na tori ma so dada ba ti ma ki won na nu a ki agbagba a komode a ki joye oyun unu gan a ki ase bi gan a ki ntori omo eke gan ma soro ta dogbon mu nbe sugbon nkan temi a kan so fun yin arabirin e mo binu e ma gba sara na ni e ma gba sara na ni tori awa la lulu tawon eyan ta ni kan wa josi e si ni binu na ni awon ton si nda si na awon agba agba oloye na lawon na sugbon o ye wa lapa bi ten lo sugbon gege be ti so lose to nbo un e tete bo sori eto ka le gbe latapa be ko ni baje ah eto lat chale yi ah mani pe ma lo wa ni pe ma lo tori anise kan pataki ta je ko to di pe a ma lo lori eto la chale yi opolopo awon eyan na lo si ti fi ranse ah ona lupo ona lupo loni e ni binu ni ona lupo loni e ma binu e wo te ba le lori ofe ati ri mi gan bi ntin se lapa bi ti mo wa yi e ri pe ori ikunle bayi mo wa ori ikunle mo wa sokoto mi si ti lu laarin tori pe mo n gbiyanju na ni lati le ma be wa wi pe to e mo mo binu sugbon e ja fogbon da si e ja wogbon ta le da si e ja se ba e ja sa lo se ka poluwo oja ta ba ti de leka polowo oja a wa tesiwaju nibi ta ba de yi.

0: Salam alaikum. Ẹ̀ka ẹlẹ́kú ètò orúkọ mi lẹ́ni tọ́lọ́hún mọ̀ nílùú tọ́lọ́hún mọ̀. Lórí ọ̀rọ̀ títàfà yẹn, òun lèmi fẹ́ dá sí. Títàfà yẹn, ẹjọ́ gbẹ́ni tọ́lọ́ yìí bákan náà, wọ́n ṣàforíjì. Eléyìí gan á kọ́ àwọn obìnrin lọ́gbọ́n dáadáa pé gbogbo ohun tí bá ń ṣe wà, gbogbo nǹkan tá a bá ní ọlọ́run nìkan ló ṣe pé kò séyàn kankan téèyàn nílé níbì kan láti pè aida afa o àbí ẹlẹ́sìn mi o àbí ẹlẹ́sìn mi o torí mùsùlùmí ni wá mùsùlùmí ni ẹnìkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí n lẹ́nu bàbá ẹ̀ ilé ọkọ tọ́lọ́ bá sọ pé obìnrin adé ló máa dé gbogbo nǹkan tá a kọ tá à ń ṣe láyé yìí àti kọ́ wá látòdì ọ̀run so kó má ronú pa rẹ̀ kó ka rẹ̀ kó yí pé tí ò bá sí ọkọ láyé ń kọ́ sóhun ò ní tọ́jú àwọn ọmọ òun ọlọ́run ló dà sí lágbádá ọlọ́run àbá tọ́jú ẹ̀ ni lágbádá yẹn sí wàhálà tán inú tiwọn á sì mọ dùn pé wọ́n níyàwó méjì wọ́n níyàwó mẹ́ta kó lọ bẹ̀rẹ̀ tó bá yá tó bá padà rí i pé ọlọ́run ò ní jẹ́ kí ọjà yẹn kó lọ sílẹ̀ a máa lọ sókè sí ni tó bá padà rí i pé ó ń lọ sókè ni kò lọlẹ̀ tí ò fọwọ́ ìka kún fún o pé kó má lọ sókè tó bá rí i pé ó ń lọ sókè ó máa padà wá rí kó lọ bẹ̀rẹ̀ ọjà ẹ̀ lọ́la kó wá nígbà kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀ ń bẹ̀ pẹ̀lú àwọn mẹ́ta ọlọ́run á bá fọwọ́ kun ọjà a máa lọ sókè.
1: Ẹ ṣeun màmá mi kò ní bàjẹ́ mo mọ̀ọ́mọ̀ sáré gbé ni ká lè fìyàn síde ètò láṣálẹ̀ yìí pé tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run àtún rìnrìn àjò míì láti tún ṣe kínní farahàn sáwọn yòókù náà tó bá ń gbìyànjú láti lè sọ síta. Àtọ̀ ọdẹ orúkọ ọdẹ pẹran o ọdẹ pẹran o kéké ó pẹran wàwà èmi á sọ pé irú ikú àríwá kété màá sì sọ wípé owó ọlá ọmọ àìkú baálé ọ̀rọ̀ àwàwàwálé ńlágbára ọlọ́run ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún tẹ̀síwájú precious àfọlábí olùkọ́ tèmi fresh bàbá o.
2: Ẹjẹ́ máa ṣe yín ní máa wọlé máa rọra ẹ̀ka ọ̀sán ẹ̀ka àárọ̀ ẹ̀ka lẹ́bi gbogbo àkókò tó bá ká yín máa yè tó bá ká yín máa jẹ́ máa kí yín o. Inú mi dùn gan ayọ̀ mi kún fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ láyọ̀ láǹfààní àti máa gbọ́ ètò yìí fún tálẹ̀ tòní àbí lásìkò tá a wà yìí. Torí ibá méjì kọ́ tí mo gbédé fún yín láàkò tá a wà yìí tí ó ṣe gbogbo ẹ̀yin obìnrin láǹfààní pátápátá gbà ni o. Ó ṣeéṣe kẹ́yìn ọkùnrin náà máa béèrè pé ti yín kọ́ ẹ̀yin ẹ ṣàdúró náà àwọn obìnrin gangan la ní àfojúsùn tó dáa fún jù báyìí. Ẹ máa wò ó pé ohun tẹ́ ń gbọ́ yìí ó mú ìdùnnú mú ayọ̀ dání bẹ́ẹ̀ ni àwọn iléeṣẹ́ virago àwọn gangan ni wọ́n ní kínú mi ọmọ dùn torí pé tí mo gbọ́ látẹnu wọn tí mo fẹ́ máa dà á fún yín gan tó lágbàgbà ni. Bá a bá wo sàkún ọjọ́ méjì mẹ́ta báyìí ní ìsìn ó ti pín ọdún mẹ́ta gbáko tá a ti dá àjọ virago tá a ti dá a kalẹ̀ báyìí. Wọ́n wá wò pé bó láti fẹ́ ṣe tó fi lè wà standout tí ó fi dá yàtọ̀ gangan láti ṣe àyájọ́ ọdún kẹta tá a ti dá virago kalẹ̀. Léyìí tá a máa ṣe ayẹyẹ ọdún kẹta tá a ti dá àjọ virago kalẹ̀ ní 1st of August. Yóò ní ọjọ́ kìíní nínú oṣù kẹjọ. Ẹ̀rí pé gbogbo ẹ̀ ti ṣe tán láti máa jọra wọn fẹ́ yin obìnrin tẹ́ ẹ̀ bá ń gbọ́ wá báyìí. Torí pé ọdún kẹta àjọ virago tá a ti dá a kalẹ̀ tá a fẹ́ ṣe ayẹyẹ ẹ̀ báyìí. Gbogbo àwọn tí wọ́n ti wà nínú àkàsọ oríire òun láti ọdún kẹta tá a ti wà báyìí ni wọ́n ti mọ tán rí títí sodo sápò wọn. Àwọn tí ń wojú ọlọ́run tán wojú ọkọ fún owó tẹ́lẹ̀ wọn ò dúró dègbà wọn mọ́ o. Àwọn gangan fúnra wọn wọ́n ti náwọ́ sí mọ̀lẹ́bí wọ́n náwọ́ sára wọ́n náwọ́ sí community. Ìwọ́ tó ọwọ́ ajóbìnrin tó ń gbọ́ lásìkò ìwọ́ gangan dúró kọ́ ọgbọ́n tí àjọ virago tán mú wá fún ọ lónìí kó o lè dúró kó o lè dá yàtọ̀ gédéńgbé láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀. Yóò bá bọ̀ wọ́n lẹ́nu oníkànlá àti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà ńlá àti gbọ́mọta wọ́n kó àwọn àlejò àwọn obìnrin bí ọkùnrin e to je pe ipa won laujo ko kere mo ko won wa fun yin eta e ina ni won o ba so pe eta oko oni nto bade e be mi yin bale e gbadun wa e je ma gbe won wole loko kan ejeji amodo eni ti kokko lo virago queen won be nbi be ba ti gbo queen e ti mo pe nto da ni jebe de eyan fe mo tura won e ku dede asiko yi o
3: e ku dede asiko yi o eyin ti en gbo wa nile loko oruko temi ni iyafin Rashidat Bukola Akeosola
4: Eku dede asiko yi o gbogbo eyan ara ile oruko temi ni Adeola Taiwo ti mo je Virago Duchess fun ile ise Virago Project
3: mo ki gbogbo esi to ngbo mi ni wakati owo yi oruko temi ni Omidan Olajumoke Shakira ti mo je je Virago Voice fun eto Virago Project
2: ah o ti da bayi lale toni o n le ti gbo hun awon asoju ile ise Virago awon gangan le ti gbo ko won loko kejeji ke won mu wa fun wa Eja ma leki ni on le, le yoko kan, ka inu ole lanfa ni ati mu ori re nyimbe. Adu keta, Virago, eti anpari wore. Virago kwen, ebobi o, kene on to so konfa dasile Virago, gaga.
3: Ese on lo tu, kinto so, inkati o se o konfa Virago, kila anpe ni Virago. Virago je, eto fun awo obirin. Awo obirin wo, obirin takun takun, ala ki kanju obirin. Ti o fe gbe dada se ni aye ti o fe ran oko lowo ti o fe je obinrin alalbarika fun omo fun idile ati fun gbogbo agbaye lapapo ohun la npe ni Virago ki wa ni idi ti a fi da Virago kale ni pe opolopo obinrin lo nsana ni lo ndamu lo nse wahala ki won to se bukata ki won to je ki won to mu awo obinrin la nse wahala pupo ju a se wahala lori omo a se wahala lori oko a se wahala lori arawa at the end of the day nothing to show o si nkankan so idi ta fi wa wo ni pe a fe ki obirin ma duro de oko ko ma duro de boda fe de ko to se bukata obirin na ni eto lati ni anito anina ati aniseku idi ni ti a fi da eto Virago kale fun obirin lati gbe dada se ninu aye
2: e seun gan on le ti gbo won o gbogbo eyin obirin te fa fe gbe dada se elekeji ninu bere agent tawo ta se ninu mi baba wo ta ka le ni eje eta erin kini nkan ohun to le je aseyori eyi te le fi ta kan gba te le fi wura pe aseyori ti Virago to ti se ni lati bi odun meta ta ti da sile eje ngbo
3: adupe fun olohun oba wi pe lati bi odun meta ti ati da Virago kale ati ran opolopo awon obirin ni owo awon elomi ti won ti rora won pin ninu aye obirin mi ti ko lo lewe to ti roi pe igba to won ti lo lewe o ti tan fun ohun na ni rara o ati se iranlowo fun won ni ona ti won le gba lati fi ma ri owo gbo bukata ni rorun lalai ni se pe won woju enikan kankan to gbo bukata be na si ni a se iranlowo fun awon opolopo awon mo lewe awon to wa ni lewe girama a se idanileko to peye lati le ran won lowo ona ti won le gba nigba ti won ba ri ka won alada won kini won le se gege bi obirin to sese n bo wa to fe di omidan kini won le se ba won se le toju ara won ti oni di pe won a di nkan ki kan si adugbo ti oni di pe awon okunrin a mo lo won bo se wu won so a ran won lowo lati se idanileko leyin na a tun fun won ni ebun perete ti won le lo nigba ti won ba n se alada won be na si ni opolopo lo ti je anfani idanileko wa ti won si n gbe dada se ninu aye ti inu won si n dun ti won si ti di millionaire ni di eto Virago yi so bebe ati bebe lo ta si ti dawo dada ta n se fun awon obirin wa duro
2: e seun gan kini ohun e se munu mi dun bi ti n gbo e ja tun ta ko so ki n lo si odo eni oje Virago Duchess ta won na ti won wa n bi bayi pelu mi e so fun mi ki n gbo tori pe eni oje Virago queen won ti fi oko kan won ti fi peye meji won ti so awon nkan ta ba pade ni ayajo ojo Virago ti o wa e lojo kini osu kejo yi awon nta le ri toka si won ti so ati pe awon nkan mi ti o tun wu awon eyan lara pe jemi na o tete darapo mo won won ti fi won ti jiyin re ta si to pada sibe e je wa mu bayi pe mo fe ke so fun awon eyan kini kan mo reti ni ijo ayajo odun keta Virago yi
4: gege bi akegbe mi se so ni pe eto yi o ti lamila kan ninu awon obirin ti won de ti je anfani e lopo ki wa ni nkan ti queen of impact ma se fun wa 3 years anniversary wa ta fe se yi atage ni queens of impact ayaba ti o nse iranlowo fun obirin lawujo ti o je ki igbe aye ko rorun eleyi ni pe lati pe apejo orisirise eyan awon obirin ti won wo ojo la won ti won wo pe bawo le mu na se fe nipa ninu aye gege bi obirin awa loludari ilu alo idalu awujo bawo la wa na se fe se nkan to ma se anfani fun wa akoko ni be e pade awon obirin alakikan jo alalubarika ti won salaye bi ayeye ise ma lo eto wa lorisirisi a se ayeye fun awon ti won ti gbegba oroke ti won ti se danda ninu eto yi a je ki awon eyan mo pe eto yi o tin fi pa han ninu aye awon obirin a se eto yi a tu fi si oju opolopo obirin si ona tawon na le fi lati le ranra won lowo eto yi tun ma fun won ni assets lati le je ki awon na ni oko owo ti won duro riri ti oni ma je obirin to ma duro doko obirin to ma woju abomi to ma se orisirisi nkan lai se pe igbe aye rorun eto yi fun won ni assets lati le je ki igbe aye ko rorun fun won eleyi ni awon nkan se ma ba pade ni bi ayeye odun keta yi to wa je papa nbari be ni wipe ati ni opportunity ta fi exposure new opportunity nkan ti o sele ni awujo lati le je ki obirin se aseyori ti a fi han yin eleyi ni a fi wa npe gbogbo iwo to ba je obirin yala obirin ilewe ni e yala o je obirin to si retire yala o je obirin to show yala o je obirin to wona abayo eto yi ma je anfani fun e
2: e seun gan
3: number ti a fe pe yi te yes
5: 0916391 3910 0916391 3910 0916391 3910
2: Okay, okay, ti tako tu e si yin tori pe nje awon ta ti nise kan lowo tele e ti won wa nwa lekun se eto yi so wa fun won bi tan je omo orilede Nigeria
4: eto yi o wa fun opolopo eyan especially awon owo awon ti won je omo orilede ati ilu ta wa ninu e yi kini nkan ti o ma je anfani fun won gbogbo alamo bi ora je ilu se lo lasiko yi gbogbo alamo orisirisi nkan to nsele eto yi si oju it will serve as an additional source of income fun wa lati le ri ona abayo emi na je civil servant mo de se business yi o je ki igbe aye rorun fun mi lati le gbe ayeye odun meta yi la wa fi so akori pe kini a tun se lati le fi liberate a lot of females beyond ni pe mo ri owo beyond ni pe mo gbegbe igbe aye to rorun kini eto yi tun ma se fun iwo obirin to gbọ mi lati le je ki anfani iwo na 30 ko ma gbọ bi o se ma lo ki o le tete mu asiko e ni okukudun ni on the 1st of August ninu odun ta wa yi wa ri iyato lara awon obirin
5: 0916391 3910 0916391 3910 0916391 3910
2: Nenu bere ti mo tun fe bere e je lodo Virago Voice oko na ba nso si fun ti akoko yi kini imaran e to le fun awon obirin ti won wa bayi ti won gbo eto yi
3: e seun olotu gbogbo obirin to n gbo mi ni wakati ti a wa ninu re yi e mo je ka ma rora wa pin sugbon tori pe gbogbo obirin lo ni igbega sometimes gbogbo kan ta ni loko ju right information ati right people to ma ran wa lo lati lo si oke lo sere mi ti mo ba yin soro yi na ati won to je student na ati won to je graduate ati won to je obirin to n gbo mi ni wakati owo yi to ba mo po ni nkan se ni ile aye to si ku fun o le ni anfani si eto Virago project ta pe ni Queens of Impact yi ki won na si wa ja anfani ninu re
5: 0916391 3910 0916391 3910 0916391 3910
2: A ni bayi e dakun e wa so fun mi iru awon eyan wo gan la nreti bi eto yi akoko elekeji ni pe bawo gan ni won ti wole ati pe ibo gan leto yi ni o ti waye kiss tun ni igbaradi ti won nilo lati ma igbaradi bo wa
3: ese won olotu gbogbo iwo to ba ti mo ara re ni obirin to daju mara re pe obirin ni mi yala omo lewe ni yala osise ijoba ni onisowo ni aladani ni ise to nse ni gbogbo iwo to ba ti mo pe obirin ni mi ti mo si fe gbe nkan daada se eto yi wa fun eto yi ma waye ni NUTO to wa ni ajaseti item 7 to wa ni asadam ti a ba wa fe wa sibe ko se ruwa ogiri wa ticket la ma fi wole asiti ta a lot of ticket ticket ta ma fi wole 10000 naira lata ticket amo fun anfani pe ki awon eyan perete awon eyan adota ni kana la nidi latori ayelujara yi won ma san 1000 naira lati fi ni access si venue yen 1000 naira dakun tori tolorun iwo to ba mo yi pe o ni kankan se pelu eto yi mo wule te yes si number ta fe pe yi ni won ba todun iku emi na fe gbe nkan ribiribi se ni ko te yes si number ti a fe pe yi
5: 0916391 3910 0916391 3910 0916391 3910
2: Virago Duchess, eje kemi ati yon jo kadi enle fun tasiko yi. Imara soki, fa wobi tin gbo wa lasiko yi.
4: Gbogbo iwo obirin ti o n gbo mi nisin aye sikale fun e lati le je anfani Queens of Impact je ki ayeye odun keta Virago project yi je ko je ilapa orire ninu aye ti e na ma ba won figba la e dola wa ninu awon obirin ti won tayo lawujo lati le saseyori e seun o
5: 0916391 3910 0916391 3910 0916391 3910
2: Ese gan order bo emi ati yin atun ma rira wa

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdàrọ̀ nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó
1: dáadáa. Èkì ṣí dá iye ọjọ́ pẹ́. Orogún òwò tiwa ọ̀nà jì bẹ́ẹ̀ sì ni à ń jù wọ́n kò ṣe wí lẹ́jọ́ ìjà lára ò tó bọ̀rọ̀. Ṣé ó yẹ kó fàjà? Ìpàdé dorí ètò ṣó yẹ kó fàjà pẹ̀lú àgbà ọ̀jọ̀ òǹpede. Dókítà ọmọọba Máyọ̀wá kò sẹ́ni bí ìyá. Dansariki DK1 ní gbogbo ọjọ́ ìsinmi Sunday ní agogo mọ́kànlá alẹ́ kù ìṣẹ́jú márùndógún lórí ìkànnì Diamond 88.7 FM ìlú Ìlọrin. Ọ̀sẹ̀ yìí máa gbà skìyà skì ẹjẹ́.

ẹ máa gbọ́. Wọ́n ní ájù wọn lò ìwílẹ́jọ́ ìjà lára báyìí, wọ́n ní kì ń tán bọ̀rọ̀. Kí ni ń fà á? Tó bá ti ń di pé orin tá ń kọ tó ti ń di pé a ti ń ta síra wa, ó ti lọ́wọ́ nǹkan kan ní lọ́wọ́, ti náwọ́ nǹkan kan lọ́wọ́ náà nù. Akínyín káàbọ̀ padà sórí ètò. Ètò yín ṣó yẹ kó fàjà. Gẹ́gẹ́ bórúkọ ètò náà ti lọ, kí ni ń ṣẹlẹ̀ láàrin gbùngbùn àwọn olórin tàbí táwọn tíátà tàbí láàrin ara wa gan síra wa gan, tá a máa fi gbéra wa níbèrè pé ṣerú yẹ kí irú nǹkan báyìí kó fàjà. Tọ́ lórí ètò fún títò ní, ó tún lápá ibìkan tá a tún yà wọnú rẹ̀. Ṣé ibi tá à ń bá lọ lọ́sẹ̀ tó kọjá ti tó bí ọ̀sẹ̀ bíi mẹ́ta tá a ti ń bá lọ báyìí títí dọ̀sẹ̀ tó kọjá yìí? Ǹjẹ́ nínú èyí tá a ti ń yẹ̀wò náà látún yẹ̀wò nú rẹ̀ lọ́jọ́ tòní, láàrin àwọn àgbà òṣèré àbí àwọn àgbà akọrin kò bẹ́sẹ̀rẹ́ Wàsíù Àyìndé Màṣá, àwọn méjèèjì àti gbólóhùn aṣọ ti ń bẹ láàrin wọn, àtohun olórin tán fi ń dára wọn lóhùn ṣóhun láti wọnú rẹ̀ lọ́sẹ̀ tó ta wà yìí, ìyẹn lónìí gangan. Tọ́ ẹjẹ́ máa bára kálọ̀ bá àti máa ń sọ wípé bẹ́ẹ̀ bá gbọ́ ẹ lè mọ̀. Prince Dr. Mayowa kò sẹ́ni bí ìyá Denseriki DK1 iná lólótú ètò yìí. Precious Àfọlábí ni ó máa gbé sókè, ni ó máa gbé sílẹ̀. Ẹ má gbàgbé pé láìpẹ́ láì jìnà ọwọ́ dọwọ́ Precious Àfọlábí, òun ó dohun Denseriki DK1 Prince Dr. Mayowa kò sẹ́ni bí ìyá. Ibo la fẹ́ yà lálẹ́ yìí, apá àbò la fẹ́ wọ̀ lálẹ́ yìí. Tọ́ ẹjá wọnú ètò náà lọ lọ́kọ̀ọ̀kan léjèèjì.

Ascension Alhaji Abdul Qudus Abbas Akande Obesere Omarapala. Mo ro pe gbogbo alagbo ise ti won je fun orilede Nigeria bayi. To Olorun ba mi lede mo re. Yo je ki won gbo, yo si je ki won gba. Ati pe Olorun ba fun ara gan, yo ba wa to Naija. Nation Olorun ba mi lede mo re. To gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀ lórúkọ aláṣẹ àti apàṣẹ lẹ́sẹ̀ diamond 88.7 mo kí wa pé ẹ̀ka alẹ́ ẹ̀ka ti kówó pé ẹ̀ka ti ròyìn lórúkọ gm òkè àti gm sàlẹ̀ mo kí wa pé ẹ̀ka alẹ́ lórúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ yìí bàbá tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn most senior special apostle babawa olúwọlé awotuyi bàbá tí ó bá tún máa yà tó bá yóò tún máa dá sí ni láṣẹ ọlọ́ba mẹ́dùnmọ́ rẹ̀ apadà sí ibú apadà sí ìgbà aláìda gbogbo tó léwu kí ọlọ́run sọ́dà àtẹ̀yìn àtàwọn ọ̀rọ̀mọdọ́mọ yín àti gbogbo òní kò ní kan ẹ dákun sàmí kẹba ń gbẹtọ àmì mi tó kò ní kan gbogbo aná kò ní kan gbogbo olólùfẹ́ diamond náà láṣẹ ọ̀nà ọba mi ìdùmọ̀rẹ́ gẹ́gẹ́ bí ohun tí wàá ń bá bọ̀ ètò ti alẹ́ yìí tí ò fẹ́ yàtọ̀ díẹ̀ ni ó wù mí kí n tètè sí ojú òpólẹ̀ ṣùgbọ́n kọ́ ọlọ́run kò gbà bẹ́ẹ̀ sẹ́rí gbogbo àwọn tá a jẹ́ fáǹsì Alhaji Qudus Akande Obesere àti gbogbo àwọn tá a jẹ́ fáǹsì bàbá wa K1 the ultimate gbogbo mo kí wa pátápátá láti ilẹ̀ yìí tó fi dé òkè òkun pátápátá gbogbo bẹ́ẹ̀ ṣe ń pè mí pẹ̀lú ọ̀rọ̀ oríṣiríṣi pẹ̀lú mọ̀ràn pẹ̀lú gbogbo ẹ̀ tọ́ mo dúpẹ́ mo mọ lórí Ọlọ́run ọba mi lẹ́nu mọ́ra yóò nífẹ̀ẹ́ yín náà ṣe wá rí lórí eléyìí tí akẹ́sẹ̀wọ̀ tá à ń wà yìí padà yorùbá bọ̀ wọ́n ní fọ̀rọ̀ síkùn bí àgbà fi gbígbọ́ sáláì gbọ́ àti pé bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá kì í ṣe àwọn tó bí ẹnìkan ni èèyàn tẹríba fún gbogbo ẹni tó bá ti jìyàn lọ kí wọ́n máa pe àgbà ni ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ẹ rí i pé mo máa ń sọ mo ti máa ń sọ láti ilẹ̀ pé kì í ṣe pé bóyá afẹ́fẹ́ ṣègbè lẹ́yìn ẹnìkan àbí àwọn adájọ́ fẹ́ nìkan yorùbá bọ̀ wọ́n ní ara wájú tó jẹ́ sí kòtò ó kọ́ ẹni tó ń bọ̀ lẹ́yìn ó kọ́ ọlọ́gbọ́n ni ọmọ nàìjíríà kí ló fa gbogbo sáwà bí àwọn ọ̀rọ̀ yìí àtàwọn àsàmà yìí nǹkan kan ló fà nǹkan in tó sì fà ìjì bí n bá ṣe lè fi gbogbo ẹnu bẹ́ gbogbo ẹ̀tàn ìjì kẹ́ ẹ gbọ́ lálẹ́ yìí àmọ́ bá a ṣe ń rò kọ́ lọ́ba mẹ́lẹ́ ìdùnmọ́ rẹ̀ kò jí korí bẹ́ẹ̀ tẹ́yìn bá sẹ́sẹ̀ ń dẹ́ di rédíò asọ̀rọ̀mọ́gbèsìyìn ago mọkànlá ọsẹ bẹ kọjá ìṣẹjú mẹẹẹdógún iléeṣẹ diamond 88.7 fm lórí ètò ṣó yẹ kó fàjà tẹyìnbá wọn pé àwọn ta ni wọn a tún síwì ìrántí kan lọjọ tòní bẹẹ ni àwọn bàbá wa tààtí ń bábọ láti bí ọsẹ mélòó kan sẹyìn ni àwọn la síwì ìrántí kan kọlọn ọba mi lẹdùnmọ rẹ ibi tí ọrọ náà kọlọn kó bá wọn pa náà ọrọ náà pátápátá ọlọwọ bọtìnì mi ọjọ ká mọ àwọn ta síwì ìrántí kan.

bí ó ṣe rí nù ká tún fi kọ́gbọ́n ká lè mọ̀ bí ká fi mọ̀ bí ayé ṣe ń lọ bẹ́ẹ̀ ni tọ́ gẹ́gẹ́ bí ohun tí àwọn ń bá bọ̀ ọlọ́run kò sọ àtayọ ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣe rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àwọn bàbá wa méjèèjì tá à ń sọ yìí àwọn àgbààgbà láwọn àgbààgbà kan wọ́n fẹ́ gbìyànjú bọ́lá ó ṣe paná ọ̀rọ̀ náà yányán ló fẹ́ fà tí mo fẹ́ sẹ́nu kù díẹ̀ ṣùgbọ́n gbogbo ibi tí wọ́n bá àti bí ni àti há ni nígbà tí ó bá fi tó ọ̀sẹ̀ tí ń bọ̀ á ti mọ ibi tá a wà ń bẹ̀ àmọ́ alábala bó tilẹ̀ ò kú rí èyí tá à ń bá bọ̀ bá a ṣe ń bá bọ̀ àníṣe aláìmọ́ tẹ̀síwájú lórí ẹ̀ àmọ́ ó wà wá náà kọ́rọ̀ ni ò parí pátápátá ìyún yìí ni ẹ̀kejì ni pé gbogbo ọ̀nà nígbà tá a bá fi wá ọkọ̀ nígbà tá a bá fi wá ọ̀rọ̀ àwọn méjèèjì gúnlẹ̀ pátápátá ó wù mí Alhaji Abbas Akinde Obeseere fún ọba wa sọ̀rọ̀ live and direct.

0: bẹ́ẹ̀bẹ́ẹ́.
1: Ṣé ṣe Alhaji Abbas Akande Obisere léyìí ta pè ní Mr. Teacher. Ṣé rí Yorùbá bọ̀ wọn ni eégún nà mí, èmi náà ó nà tèmi, ẹnì kò délé ẹnìkan lọ gba ẹ̀rọ tó ṣe bí òwe. Gbogbo ẹyin àgbàlagbà tí ẹ̀ ń gbọ́ wa lálẹ́ yìí, láwọlé sùn lálẹ́ yìí. Tọ́ gbogbo aláti gbọ́ gbogbo tí Alhaji Abbas Akande Obisere, gbogbo aláti gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n yóò ṣe tó lẹ́sẹsẹ. Ẹ mọ́ gbàgbé ohun tí mo wí ní ìbẹ̀rẹ̀ pẹpẹ nígbà tí ètò bèrè lálẹ́ yìí, wípé àwọn ọ̀tọ̀nkùlú àwọn àgbàlagbà wọ́n fẹ́ kí ọ̀rọ̀ náà ó kú yanyan, pàápàá ọ̀rọ̀ àwọn méjèèjì. Tẹ́ ẹ bá gbàgbé, àwọn ọ̀rọ̀ kan káàkiri báyìí lórí ọ̀rọ̀ àwa olólùfẹ́ Alhaji General Colin Chaila àti Dr. Sikiru Ayinde Barrister, tọ́rọ̀ náà tó sì jẹ́ pé ojoojúmọ́ ní gbóná sí nísìnyí orúkú. Nígbà tọ́rọ̀ yóò sì fi bẹ̀rẹ̀, ẹ rí i pé a sọ lórí ètò yìí pé ẹ̀dá kẹ́nìkìní ó ṣe sùúrù, kẹ́nìkejì ó ṣe sùúrù. Àmọ́ èmi fẹ́ fi dá yín lójú wípé ọlọ́ba mi lódùmọ̀lẹ̀ kó bá mú ìpẹ́ bú kúrò lórí Dr. Sikiru Ayinde Barrister kó bá fọnú kẹ́. Bàbá wa General Colin Chaila, bàbá ò níyọnu o, rárá àti rárá. Àmọ́ àwa olólùfẹ́, àwa olólùfẹ́, ẹ dákun, ẹ jẹ́ ká ṣe mẹ̀dọ̀, ẹ jẹ́ ká mọ rántí pé gbogbo táwa náà bá ṣe lónìí, ìtàn ni ó dà lẹ́yìn wọ̀la o. Torí yàtọ̀ sí pé bóyá ẹ wà lókèrè, ẹ ń sọgbá, ẹ ń sọkú bàbá sọ pé bàbá ni kinní. Tẹ́ ẹ bá súnmọ́ bàbá wa General Colin Chaila dáadáa, ẹ mọ̀ pé bàbá ò níyọnu. Àwọn olólùfẹ́ yìí àwa náà là ń dáwọ́ wọlé. Ntí bàbá yóò wí ká mọ̀ sọ pé wí, ntí ò fẹ́ wí ká mọ̀ ní dandan àfi kó wí. Tọ́ ọlọ́run kó wọlé adé àsìkò kó panú ọ̀rọ̀ náà. Tí àwọn bàbá wa àgbàlagbà méjì yìí náà fẹ́ dìde sí, náà fi báwọ̀ pé bí káwọn pa nílé yìí náà, kọ́ ọlọ́run kó sì fún wọn pa ní pátápátá. Àmọ́ kí ni mo pé, àmọ́ wọ́n pa o, wò pa o, ibi tá a wà kọ àwọn méjèèjì yìí dé. Ó dájú kí n bẹ kinní kan fún yín. Nígbà tó dàrin kan, yàtọ̀ sí pé Alhaji Abbas Akande Obisere, wọ́n bú kéwàá tara. Ẹ rí i pé òwe ni bàbá wa kéwàá ń pa jù, òwe ni wọ́n ń pa jù. Àmọ́ èyí táwọn onílù náà tún ń wí, táwọn sọ pé ìrókò ni bàbá wa kéwàá ń kọrin, àwọn ń pèwé tiwọn, àwọn sọ pé ìrókò ni bàbá igi, ìrókò ni. Ọ̀rọ̀ orin òsàdédé wáyé o, orin tó bá dé lásìkò fanfa ti ń bẹ láàrin Alhaji Abbas Akande Obisere àti bàbá akẹ́wà náà sí ni. Dúdà tó bá tán níbẹ̀, ọlọ́bọ́ tì ní mi, ṣé ká dóbi ṣeré ní dúdẹ̀ náà, ká lọ sí jẹ́ká tún gbọ́ ìwé ìrántí, ká gbọ́ ìwé ìrántí, ká tún gbọ́ tí bàbá wa kẹ́wà, ká tún gbọ́ tí wọ́n sọ, àmọ́ jẹ́ká gbọ́ ìwé ìrántí, jẹ́ká tún gbọ́ ìwé ìrántí náà, jẹ́ká gbọ́ ìwé ìrántí. Ẹ̀yin tẹ̀sí wà lórí orí ẹ̀rọ ayélujára, yín sì ń bọ̀.

0: Hello.
1: Kò sẹ́ni bí ìyá.
2: Ẹ wá mà.
1: Ọkọ mi.
2: Ẹ kalẹ̀.
1: O ní dààmú lágbára.
2: Àmì.
1: Àti ó sì mọ̀ bọ́ torí gbogbo fẹ́ gbọ́dọ̀ ọ̀rẹ́ láti ọlọ́rẹ̀ láti sáyé rẹ̀.
2: Àmì.
1: O ní tó kùn láyé lágbára ọlọ́rẹ́
2: àti ọmọdé rẹ̀. Àmì.
1: Àti lọ́wọ́ ọlọ́rẹ́ àti torí ìjọ pé mo bẹ̀rẹ̀ pé mo lọ sí gbogbo ọlọ́rẹ́
2: àti ọmọdé rẹ̀. Onílọ̀ o ní
1: mọ̀nà
2: lágbára. Àmì ni àlá. Àmì. Ilá ilá ilá ilá zi ámì ni àlá àmì ẹ ṣe mo dúpẹ́ mọ́ àmì ó dáró.
0: Ọlọ́bọ́ tí ni mi ṣé ká fi ìpínlẹ̀ àbí tọ́rọ́jọ́ ti lọ ọ̀dà ká gbà pé kan sí tọ́ ọ̀yà.
2: Èmi ni kórìsà fẹ́mi wọn lọ bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ ọ́yà jí ká gbà pé kan sí. Hello. Ẹ kalẹ̀ kí ló kọ yín bọ́lẹ́ ti pè. Lukman àbí. Fọláhàn ni. Láti Adabata. Ẹ pé nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nọ́mbà yín.
3: 3569.
2: Ẹ̀dá ẹ pè mí lágbo márùn-ún rẹ̀ lọ́la ọ̀yà ẹ̀dá sí torí ṣẹ́jú aya. Ẹ ṣeun.
3: Ọlọ́run ọmọ wa pẹ̀lú.
2: Aláwọ̀ àmì.
3: Gbogbo ohun tí àwọn èèyàn nílẹ̀ lọ́mẹ́jì ń jẹ́ pẹ̀lẹ́ sàmọ́lẹ̀
2: sílẹ̀.
3: Ọpọlọ yóò tún ní dàrú lágbo.
2: Àmì.
3: Ọlọ́run tó kọ̀ pé yín dájú bẹ́ẹ̀
2: délé. Àmì.
3: Ẹni
2: àmì aláwọ̀ àmì alákòwọ́ta ìlàbíláìláìlázi ẹ ṣe wọn dúpẹ́.
0: Ẹ pè mí lágbo márùn-ún rẹ̀ la ó ní ẹ ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tí ẹ fìfẹ́ jẹ́ ẹ ṣe ẹkú àìbínú gbogbo àwọn tó kún wa lórí ètò lọ́jọ́ tòní ó bẹ̀rẹ̀ látàrí bàbá wa most senior special apostle bàbá àbáwa olúwọlé awótúyì àpadàsígbà aládà kò ní kànyìn kò ní karùn-ún ọmọdún mọ́ yín alhaji adébáyà sí sasmutus alhaji kazeem onílé láti emiasud alhaji ẹsẹ kamalidin láti lu abuja afasa ẹni tanke okeodo dr mrs abubakar láti university of ilorin pastor adedeji láti okeoyi ẹ ṣe ṣe àjọṣe wa kò ní bàjẹ́ nọmba tẹ pè mí sí lẹ́yìn ètò 08062622008 lẹ́ẹ̀kan sí 08062622008 dókítà ọmọọba mayowa kò sẹ́ni bí ìyá dánsẹ́ríkì dk wa ni mo sọ fún wa pé wọ́rà fanahu makana aliya.
4: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
5: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
4: Ètò eré ìdárayá.
6: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
4: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
6: Akinyin o.
4: Akinyin àlùyìn lọ́gbẹ́nu.
6: Ẹ bàrìbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà. Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi í sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
7: And I don't even feel guilty about it.
8: Obsessions are not always bad, especially when it's an obsession with your favorite radio station, Diamond 88.7 FM. We're obsessed with enhancing your radio experience. Diamond 88.7 FM, shining supreme.